bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan, a ó tún máa fi àwọn apá mìíràn nínú Bíbélì, a ó fi máa díwọ̀n wọn, a ó fi máa ṣe àlàyé wọn, a ó fi máa ṣe ìtumọ̀ wọn, kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 23, ẹsẹ̀ 12. Jóòbù orí 23, ẹsẹ̀ 12. Bẹ́ẹ̀ni, èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀. Èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú, ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára, o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́, bí o bá sọ wípé jọ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná, bí o bá sọ wípé kí ló ń sọ fún mi, a sọ wípé o kìí ṣe ọmọ káàárọ̀ òjíire ni. Ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun, wípé òfin inú ń fà mí. Òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ. Èyí ni wípé kí o lọ jẹun. Bí o bá ka èyí, ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi. Mo pa òfin Ọlọ́run mọ́ ju oúnjẹ lọ. Ohun tí a sọ yìí, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. Ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan, ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀mí ìkan. Àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára, wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ Ọlọ́run kò sí oúnjẹ àárọ̀. Èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀, ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́, àkókò tí wọn ó ka ọ̀rọ̀ Ọlọ́run, àkókò tí wọn ó gbàdúrà, nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó wà ní àkọ́kọ́. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀, tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́, wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀. Bí wọ́n ti ń jẹun, tí wọ́n ń bọ́ ara, bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ pé Bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì, ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun, wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kiní yóò ti máa jáde, kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Àwọn arákùnrin wa, àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀, tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́, wọn ka Bíbélì, wọn gbàdúrà, bí wọ́n ń jẹun, wọn á fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run, wọn á fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí. Bí wọ́n wẹ̀ lọ́wọ́, wọn á ṣe bẹ́ẹ̀. Irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára. Àwọn ni wọ́n ń di akọni nínú ìgbàgbọ́, àwọn ni wọ́n ń di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀, àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ, àwọn tí wọn kì í ka Bíbélì, àwọn tí wọn ò tiẹ̀ mọ májẹ̀mú titun yàtọ̀ sí májẹ̀mú láéláé, gbogbo ìdánwò tí ó wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Báwo ni èyí yóò ṣe ṣeéṣe? Ohun márùn ni: ìkíní, kí a ka ọ̀rọ̀ Ọlọ́run; ìkejì, kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run; ìkẹta, kí a rí wípé a ń làkàkà láti ní òye ohun tí a ń kà nínú ọ̀rọ̀ Ọlọ́run; ìkẹrin, kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run; ìkarùn, kí a rí wípé ohun tí a ń kà, ohun tí a ń gbọ́, ohun tí a ní òye rẹ̀, ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀, a mú u sí ìṣe. Bí a bá ń ṣe bẹ́ẹ̀, a ó rí wípé a ó di alágbára nínú Ọlọ́run. Jẹ́ kí a padà lọ sí Kólósè orí 3 ẹsẹ̀ 16, kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí, ó ń sọ ni di ọlọ́gbọ́n, ó ń fún wa ní ọgbọ́n, ọgbọ́n ti ẹ̀mí. Wo Kólósè orí 3 ẹsẹ̀ 16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo.
oro olorun ni ma fun ni le ogbon je ke a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu timothy keji ori keta ese ke dogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu oro olorun ni je ke a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo olorun oro olorun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wi pe abi wa ninu ese a mu ese gege bi eni momi a nje ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wi pe awon irawo papa won ko mo won ko pe ni waju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wi pe olorun je ki a mo wi pe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri wi pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala wi pe ko si ohunkohun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala Olorun ni o je ki a mo wi pe wo odo agutan Olorun eni ti o ko ese ara aye lo ati pe o pe oruko re ni Jesu nitori ohun ni o gba awon eniyan re la kuro ninu ese won Olorun ni o je ki a mo wi pe bi a ba wo odo agutan Olorun bi a ba ko ese wa sile bi a ba je wo ese wa bi a ba si kan won sile bi a ba ro mo Jesu Kristi ti a si gba ise ori igi agbelebo gbo fun eni kokan wa wi pe a o ni igbala oro olorun ni o so wa di ologbon si igbala nipase igbagbo ninu jesu ki se be nikan oro olorun ni o je ki a mo wi pe ogbon ti a nso nipa re ti a le ni ninu olorun wi pe ogbon yi yo je ki a bori esu yo je ki a bori ese yo je ki a bori awon ti o nse ninu ni bini si wa se mo wi pe lakoko jesu kristi ngba ti awon ota ti won wa ti won fe ka oro mo lenu ti won fe fi won idekun ti won fe fi mu oro ti o nso ni won fi nso wi pe a ko ri ologbon enikeni ko soro bi eyi ri ohun papa se ti fun ani ileri wi pe bi abatele ohun ti a tin je ki oro ohun ki o wa ninu okan wa wi pe ohun o fun wa ni ogbon ti awon ota wa awon tin se lodi si wa ati awon tin se nu ni bini si wa ti won ki yo le fi bori e wa wo luko ori kokan le logun ese ke dogun luko ori kokan le logun ese ke dogun nitori ti emi o fun yin li enu ati ogbon ti gbogbo awon ota yin ki yo le soro odi si ti won ki yo si le ko loju bi oro Jesu Kristi bi o ba wa ninu okan wa bi o ba wa ninu emi wa ti a to won jo ti o kan aya wa a ri we pe ni akoko inu ni bini bi awon ota ti le dide si wa oro yi ni yo fun ani ogbon ogbon olorun yo si je ki a le bori awon eniyan won yi worin dafidi ori ogofa din kan orin dafidi ori ogofa din kan ese ogorun din meji ati ese ogorun din kan nipa ase re iwo mu mi gbon ju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese ogorun din kan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ki a gbon ju awon ota wa lo o je ki a gbon ju awon tin se nu ni bini si wa o je ki a gbon ju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí ọlọ́run a ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí
eti o tun iwa wa se

míràn lọ. Ta lé ó pọ̀ jù nínú ìjọba ọ̀run, Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú dúró láàrin wọn. Ó sì wí pé lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé à ń pe ènìyàn ní ọmọ Ọlọ́run. Ó gba orí ọ̀fẹ́ púpọ̀, ó gba àmì ọmọ Ọlọ́run ní ìgbésí ayé wa, àmì ìrẹ̀lẹ̀, àmì ká wọṣọ bí onígbàgbọ́, ká rìn bí onígbàgbọ́, ká sọ̀rọ̀ bí onígbàgbọ́, ká ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí a padà láti ní ọkàn tó tẹ́, ọkàn tó rọ̀, ọkàn tó ṣe kọ́, ọkàn tó ṣe darí, ọkàn tó jẹ́ pé bí a tilẹ̀ bá ni wí, a ó gbà á gẹ́gẹ́ bí ọmọdé. Ìfẹ́ wa kò ní dínkù, ìjólóòtọ́ wa kò ní dínkù. Ẹlòmíràn bí a bá ti ba wí, ó di kí ó wú, ó di kí ó má lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀, ó di kí ó má lè wá sínú ìjọ kí á ní kí ló dé. Ká tún máa bẹ̀ẹ́ pé a fẹ́ kó wọ ìjọba Ọlọ́run, wípé má gba nǹkan yìí sódi. Olùṣọ́ àgùntàn fẹ́ eré rẹ nì, àwọn adarí fẹ́ oré rẹ nì, wọ́n fẹ́ ṣe ọ́ lóore nì, má gba nǹkan wọ̀nyí sódì. Bọ́n ṣe bá mi sọ̀rọ̀ yẹn kò tẹ́ mi lọ́rùn, èwo ni ò tẹ́ Ọlọ́run? Ṣé bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni wá tọ́lọ́mú a kúrò láti oko aginjù, tó sì mú a wá sí ìjọba Ọlọ́run, tó ń wẹ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń fọ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí, ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tó ń sọ sí wa lójoojúmọ́, ká ba lè ṣe wá pé má ṣe gba ọ̀rọ̀ Ọlọ́run sódì. Yẹ kí a dàbí ọmọ kékeré, ẹni tí ó ní ọkàn tí ó rẹlẹ̀, ẹni tí ó ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí ò bá tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ń tẹnu mọ́ ọ lójoojúmọ́, gbàdúrà títí ó fi rí pé àti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, sọ fún Ọlọ́run wípé ò fẹ́ jẹ ilé ti ọmọ, ó sì ń fẹ́ ní àmì àwọn ọmọ Ọlọ́run. Ó ń fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí ní ìgbà gbogbo wípé ó ti di ọmọ Ọlọ́run. Dìde dúró láti gbàdúrà, má ṣe lọ sí láì rí wípé o ti ní oore ọ̀fẹ́, o ti di àtúnbí, o ti gba ìdáríjì, o ti di ọmọ Ọlọ́run, o sì ti ní agbára ìsọdọmọ, ẹ̀mí ìsọdọmọ ní ìgbésí ayé rẹ. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí ẹ̀mí Ọlọ́run yóò fi bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bàbá Jésù Kristì Olúwa wa. Ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyà ní pẹ̀kún. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹgbà ọpẹ wa ní orúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. Àdúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹgbà ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí a là á já. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹgbà ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ́, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹgbà ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe

0: ohun gbogbo ti a ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsin yi efun ani eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adupe we pe e ti gbo ti wa a si beyin we pe gege bi a ti ma gbo oro yin nisinsin yi we pe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Christ Oluwa wa lati igba ti a ti bere isin ni ati nso ti a si ndupe lowo olorun wi pe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni we pe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wi pe iwa wa irin wa oro enu wa ise wa wi pe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wi pe a ti sumo opin odun yi wi pe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wi pe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro iyanju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won ese olorun yi ti o npe wa lati je ologbon ati ti o si npe wa lati ro ti igbehin wa oni a fi soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o nlo ni ayika wa a mo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a n wo bi ounje ti a n je bi ile ti a n gbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun daradara yala ohun ti o ba ni ninu je a ma n so fun wa bi ekun pede ale kan wi pe ayo n bo lowuro bi atile n sunkun sibe a mo wi pe ekun sisun olopin ni idakeji bi a n rerin bi a n yo bi a n jeun bi a n sise bi a ni awon nkan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu ohunkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma n reti we pe ale yo de ojo kọ̀ọ̀kan nínú ayé bó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan nínú ayé bó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin àti oṣù kọ̀ọ̀kan àti ọdún kọ̀ọ̀kan wò ó nígbà tí a wà ní oṣù kínní ọdún yìí ó dàbí ẹni wípé ọdún náà kì yóò lópin àwọn ọmọ kéékèèké àti àwọn àgbà tí kò lóye ní ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n gbèrò wọ́n ṣe ìpinnu wọ́n sì rò wípé ọdún yìí jẹ́ ọdún yìí tó ọdún tí ó gùn lọ tí kò ní sí òpin ṣùgbọ́n níhìn-ín la dúró tí a ń wo iwájú tí a sì mọ̀ wípé ní wákàtí díẹ̀ sí tàbí ní ọjọ́ kan àbọ̀ sí wípé ọdún tí a wà yìí yóò lọ sópin ó yẹ kí èyí kọ́ wa lọ́gbọ́n kí a sì rò wípé gẹ́gẹ́ bí ọjọ́ àti ọdún tí ó ti ní òpin bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé tí a ń gbé ó ní òpin. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ayé tí a wà nínú rẹ̀ yí pàápàá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti gẹ́gẹ́ gbogbo ayé tí a mọ̀, ó ní òpin, ohun kan ni kò ní òpin. Èyí ni ìgbàlà Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, ìjọba Ọlọ́run, ohun kan ni kò ní òpin. Àwọn ohun ti ẹ̀mí tí Ọlọ́run fi fún wa nípasẹ̀ Jésù Kristi, àwọn nǹkan wọ̀nyí ni kò ní òpin. Nítorí bẹ́ẹ̀, bí a bá jẹ ọlọgbọ́n, a ó máa ro ti ìgbẹ̀yìn. Jẹ́ kí n tún ka ẹsẹ̀ yìí lẹ́ẹ̀kan sí i. Ìbáṣe pé wọ́n gbọ́n, kí òye yìí kí ó yé wọn, wọ́n ìbáro ìgbẹ̀yìn wọn. Jẹ́ kí a wo nǹkan mẹ́ta gẹ́gẹ́ bí àkòrí nínú ìwàásù ti òní. Ìkíní, ìgbẹ̀yìn ayé wa. Ìkejì, ìgbẹ̀yìn ayé. Ìkẹta, ìjọba tí kò lópin. Ìkíní, ìgbẹ̀yìn ayé wa. Ẹni wípé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àwa tí a wà láàyè lónìí, bí Jésù bá pẹ́ díẹ̀ kí ó tó dé, bí ó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ó dájú wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nísinsìnyí, wọn ó di arúgbó ní gbòóṣe. Àwa tí a sì ń dàgbà, ó dájú wípé a ó fi ayé sílẹ̀ nítorí kò sí àwáyé má lọ. Nítorí bẹ́ẹ̀, ayé tí a ń gbé gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ó ní òpin. Ó yẹ kí a sì máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a tilẹ̀ wí pé kí a máa rò ní ìgbà gbogbo. Ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Wo Isaiah orí 47. Ẹsẹ̀ ìkeje, ìwọ sì wí pé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ, bẹ́ẹ̀ ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ. Àwọn ọ̀dọ́, wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí. Nítorí bẹ́ẹ̀, wọ́n máa ṣe ń sọ wípé jẹ́ kí n jayé orí mi, gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin. Àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó, ọtí mímu, ìrédé oru, wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà, gbà tí àwọn ní aṣọ, gbà tí àwọn ní owó, gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí, wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ, àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀, wípé ayé kò dúró. Àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn, wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlà ni àwa kó ló láyé. O, ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà, àkókò yìí ni a rí, ni ó jẹ́ tiwa. Àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ. Ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń já láńkátó, ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Èrò tí ó ní ni wípé ẹwà tí ò ní, gbajúmọ̀ tí ò ní, dúkìá tí ò ní, àti àlàáfíà ìlera tí ò ní, wípé yóò máa wà títí. Ẹni tí ó bá jẹ́ aláìlóye ni yóò máa hùwà bẹ́ẹ̀, ni yóò máa wo inú díngí. Bẹ́ẹ̀ ni wípé ẹwà tí ó rí nísinsìnyí, ìlera tí ó ní nísinsìnyí, agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí. Nítorí bẹ́ẹ̀, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn. Wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin, ayé tí a ń gbé ó lópin. Wípé bí Ọlọ́run bá bùkún wa, bí Ọlọ́run bá fojú àánú wò wá, wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa, kí a má ṣe bí àwọn òmùgọ̀, bí àwọn tí kò lọ́lọ́run, tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí. Àwọn ẹlòmíràn, wọn a fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì, wọn a kọ orúkọ ara wọn síbẹ̀. Àwọn mìíràn ní àdúgbò wa, wọn a lẹ orúkọ wọn mọ́bẹ̀, wọn a rò wípé àwọn ò wà títí. Ṣùgbọ́n ará mi kò rí bẹ́ẹ̀, nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbàani, àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn náà dà nísinsìnyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé, a kò tí ì pẹ́ láyé púpọ̀, síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ Ọlọ́run fún wọn ni ó ti o, àwọn ò fẹ́ gbọ́yin, nítorí pé àwọn ó máa jẹ àǹfààní ayé yìí títí. Àwọn ò fẹ́ ro nípa tọrùn nísinsìnyí, àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí, nítorí pé kí làwọn tó ń wá, kí ń dé táwọn ń gbàdúrà, kí ń dé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn, kini won wi won ro we pe awon o ma je iya lode titi lai sugbon awon na da afe won ko ile ti lainu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisisin yi ati gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi aba ti nri awon ti an gbe lo si ite awon ti an gbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan won yin o je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yin won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti an so ni wi pe gege bi ojo kokan ti o ti ma nlo sopin gege bi odun kokan ti o ti ma nlo sopin gege be ni igbese aye wa kokan yo ma lo si opin je ke wo heberu ori kesan heberu ori kesan ese iketa dinlogbon ni won bi asiti fi lele fun gbogbo eniyan lati ku le kan soso sugbon lehin eyi idajo bi aban ronu we pe ojo idajo nbo a o je ologbon sugbon asiwo eniyan ni man ku wa ti man gbe igbese aye re be ni we pe aye olopin be ni we pe ko si ojo iku be ni we pe ko si ojo idajo sugbon o daju we pe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si ni popada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Kristi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a nse ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Kristi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti Olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe Olorun ti o je eleda wa ninu Jeremiah ori keta dilogun Jeremiah ori keta dilogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni Olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile boti re leyin ti o nse iloni lowogba tabi o njale yala o njale ninu ijo tabi o njale nibi ise tabi o njale ninu ile o da wa loju we pe ojo kan nbo ti a o se lowo ti a o so fun wi pe ojo igbese aye re won de opin o tile so wi pe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wi pe iku yo pa ju re de sugbon yo fi ika abamo senu wi pe ohun ko mura sile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokandelogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko eko ihirere eko ironu po ada ati igbala ninu Jesu Kristi o daju wi pe nikehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wi pe nigba ti awon si je odo nigba ti awon ni ilera nigba ti awon ni owo ati oro nigba ti awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro ironu po ada nitori be awon fe duro di ojo ogbo nigba ti awon ni anfani lati feti sile fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹni mọ́, kí ó fọni fún jùbi snow lọ. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn. Ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa, ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera, nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀ ni kí a fetí sí ìmọ̀, kí a gba ẹ̀kọ́, kí a ba lè jẹ́ ọlọgbọ́n ní ìgbẹ̀yìn ayé wa. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọgbọ́n, ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la, wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà, òní nìkan la rí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ọlọgbọ́n, kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a kò bá tí ní ìgbàlà, kí a wá ojú Ọlọ́run títí a ó fi ní ìgbàlà. Wo orin Dáfídì 119. Orin Dáfídì 139, ẹsẹ̀ ìkẹrin, Olúwa. Jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí, kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Èyí ni àdúrà onísàmù ó ń sọ fún Ọlọ́run wípé kí Olúwa jọ̀ ọ́ nínú àánú rẹ̀, kí ó jẹ́ kí òun ní òye láti mọ bí òpin bí ó ṣe súnmọ́ tòsí sí. Ó yẹ kí àwa náà pàápàá kí a máa fetí sílẹ̀, kí a sì fi ara balẹ̀ bí ẹ̀mí Ọlọ́run ti ń sọ fún wa lónìí wípé ìgbà tí a ní láyé kò pẹ́ mọ́, wípé ó ṣeéṣe kí Jésù Kristì kí ó dé ní ìgbàkúgbà sí àkókò yìí. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé ikú ni yóò pa ojú ẹnikẹ́ni nínú wa dé. Ṣùgbọ́n ohun tí onísàmù ń wí ni wípé ìgbàkúgbà tí ìbá jẹ́ kí Ọlọ́run kí ó fún un ní ọgbọ́n láti mọ ìgbà tí òun ní níhìn-ín, kí òun ba lè múra sílẹ̀ fún dídé Olúwa. Àdúrà tí ó yẹ kí ó jẹ́ tiwa ni àdúrà tí ó wà ní Númẹ́rì 23, ẹsẹ̀ ìkẹwàá. Númẹ́rì 23, ẹsẹ̀ ìkẹwàá láti àárín méjì ẹsẹ̀ náà. Jẹ́ kí èmi kí ó ku ikú olódodo, kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí etí rẹ̀. Kí àdúrà yìí kí ó tó lè gbà, a ní láti ronúpò àdá. Ẹni tí ó bá fẹ́ ku ikú olódodo, ó ní láti gbé ìgbésí ayé olódodo. Bí a bá fẹ́ kí a ku ikú olódodo, a ní láti ní oore ọ̀fẹ́ Jésù Kristì. Oore ọ̀fẹ́ Jésù Kristì yìí ni yóò jẹ́ kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́, ìgbésí ayé olódodo. Ìgbẹ̀yìn wa yóò sì dàbí ti olódodo. Jẹ́ kí a lọ sí àkòrí kejì nínú ìwàásù wa. Èyí ni ìgbẹ̀yìn ayé. Ìgbẹ̀yìn ayé, ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ó ń lọ sópin, ó sì dájú wípé lọ́jọ́ kan òpin yóò dé bá ohun gbogbo. Èyí ni Noah sọ fún àwọn tí ó gbé ní àkókò tirẹ̀, tí ó sọ fún wọn wípé ayé ìgbà náà ó ń lọ sópin. Ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbà á gbọ́. Wọ́n rò wípé báwo ni gbogbo ilé tí ó wà, gbogbo àwọn ohun tí ohun mèremère tí wọ́n ń fojú rí, báwo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣe lọ sópin? Ṣùgbọ́n Bíbélì nínú Májẹ̀mú Láéláé àti nínú Májẹ̀mú Titun, láti ẹnu àwọn apostẹ́lì, láti ẹnu Jésù àti láti ẹnu àwọn wòlíì Májẹ̀mú Láéláé, gbogbo wọn ni wọ́n fi ohun ṣọ̀kan pọ̀ tí wọ́n sọ fún wa wípé ayé tí a wà nínú rẹ̀ yìí yóò lọ sópin. Àti orílẹ̀-èdè, àti àwọn ilé, àti àwọn ìní, àti ohun tí a fojú rí tí ó wà nínú ayé wípé gbogbo wọn ni wọ́n lọ sópin. Yẹ kí a wo Pétérù 1:4, ẹsẹ̀ ìkeje. Pétérù 1:4, ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀. Nítorí náà, kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. ẹni apostẹ́lì sọ fún wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run wípé òpin ohun gbogbo ń lọ sópin ohun gbogbo ó kù sí dẹ̀dẹ̀ àti wípé nítorí náà ó yẹ kí a wà ní àìrí kọjá kí a kúrò nínú ẹ̀ṣẹ̀ kí a jẹ́ kí òdodo Jésù Kristi kí ó jẹ́ tiwa kí a sì máa ṣọ́ra nínú àdúrà nínú Kọ́rìntì kínní orí keje láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n Kọ́rìntì kínní orí keje ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ṣùgbọ́n èyí ni mo wí ara pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ pé kí àwọn tí ó lé aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Apostẹ́lì jẹ́ kí ó di ímọ̀ fún wa níhìn-ín wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ní ìgbà díẹ̀ sí yóò kọjá lọ àti àwọn àṣà àti àwọn ohun ìní tí ó wà nínú ayé wípé gbogbo wọn yóò kọjá lọ àti pé ìgbà kúkúrú lè a ní láti lò níhìn-ín pé ẹni tí ó ní aya kí ó má ṣe jẹ́ kí aya kí ó dí òun lọ́wọ́ kí ó múra sílẹ̀ fún ìjọba ọ̀run àti ẹni tí ó ní ohun ìní ayé yìí kí ó má ṣe àṣejù kí ó má jẹ́ kí ọrọ̀ àti àwọn ohun ìní ayé kí ó dí òun lọ́wọ́ kí a má ṣe jẹ́ kí àṣà ayé ti ń ré kọjá lọ kí a má ṣe jẹ́ kí wọn kí ó dí wa lọ́wọ́ nípa ti ìjọba ọ̀run àti ẹni tí ń sọkún kí ó má ṣe ba inú jẹ́ gẹ́gẹ́ bí ẹni pé ó rò pé ìbànújẹ́ kò lópin nítorí bẹ́ẹ̀ kí a tújúká kí a mọ̀ wípé ìgbà kúkúrú ni a ní lò nínú ayé yìí wípé òpin ohun gbogbo ó súnmọ́ tòsí nínú Matthew ni Jésù Kristi ni ó ti mú u dá wa lójú wípé òpin yóò dé nítòótọ́. Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà. Ó sọ fún wa wípé òpin bọ̀ òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa òpin sì wà fún ayé tí a wà nínú rẹ̀ yìí ayé tí a wà nísinsìnyí. Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹta bí ó sì ti jókòó lórí òkè Olifi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní ìkọ̀kọ̀ wípé sọ fún wa nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé. Àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀ wípé ayé ń lọ sópin ohun tí wọ́n ń bèèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí tí a ó fi mọ̀ wípé ayé ó ti fẹ́ lọ sópin. Ó sì fún ọ ní àwọn àmọ̀ wọ̀nyí àwọn tí ó ti kọ́ ẹ̀kọ́ sáyẹ́ǹsì àti ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé àwọn àmì tí wọ́n ń rí ó dàbí ẹni wípé ayé ń lọ sópin kí a pa tiwọn ti sẹ́gbẹ́ kan. Àwọn tí Jésù Kristì sọ fún wa ó jẹ́ kí ó dá wa lójú wípé ayé tí a wà nínú rẹ̀ wípé ó ń lọ sópin ó ṣeé ṣe ìgbà kì yóò pẹ́ mọ́ tí a ó fi ká ohun gbogbo kúrò tí ayé yìí yóò fi dópin. Nínú Matthew orí kẹtàlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ọ̀tá ni ó fún ọ̀tá tí ó fún wọn lé èṣù ìgbẹ̀yìn ayé ni ìkórè àwọn áńgẹ́lì sì lé àwọn olùkórè níhìn-ín Jésù Kristì sọ nípa ìgbẹ̀yìn ayé. Jẹ́ kí a wo Ezekiel orí keje ki a wo bi olorun ti si woli yi loju ti o si ri wi pe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro oluwa si to mi wa wi pe iwo omo eniyan bayi le oluwa olorun wi pelu si le israeli opin de sori igun mererin ile eyi ni oro oluwa ti o da wa loju ti o si je ki a mo wi pe opin bo ese ikefa opin de oji si o kiye si o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo wi pe daju opin bo kini o ye ki o je ewa awon eniyan olorun ewa eni ti o mo jesu gege bi olugbala ewa eni ti nsin olorun nigba ti a mo wi pe opin aye yi o de tan ki a wo peteru keji ori keta peteru keji ori keta lati ese ikewa sugbon ojo oluwa nbo wa bi o le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa n reti awon orun titun ati aye titun ninu eyi ti ododo n gbe nitori na olufe bi eyin ti n reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihin ni olorun je ki o ye wa ninu oro re we pe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo we pe awa ti a mo olorun awa ti ani ireti ninu jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri niwaju re ki a le ba wa le alaafia ninu jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikookan wepo n lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wepe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo olorun ni wepe bi o ti le je pe aye ti a wa o n lo sopin ati igbesi aye wa gege bi enikookan o n lo sopin ayo ti a ni ninu olorun ni wepe ijoba jesu kristi o je ijoba ti ko lopin ninu isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omokunrin kan fun wa ijoba yo si wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba ayeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun a nso nipa ijoba jesu kristi ati alaafia ti o wa ninu ijoba jesu kristi wepe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa omo olorun wepe bi aye ti le n koja lo bi awon ti o wa ninu aye ti le n koja lo bi aye yo ti le wa si opin ati bi igbese aye enikokan wa yo ti le lo si opin sibe amo wi pe ijoba Jesu Christi ti ati wonu re nipa di di atunbi wi pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun Maria wundia nigba ti o so fun wi pe a o bi Jesu Christi ninu Luke ori kini Luke ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru Maria nitori iwo ti ri oju rere lodo Olorun sa si kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni Jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe Oluwa Olorun yo si fi ite Dafidi baba re fun yo si joba ni le Jacobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo Olorun ni we pe ijoba Jesu Christi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni yo kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni yo re koja lo nigba ti aye yi papa ti o ba re koja lo a o si fi ijoba Jesu Christi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli Danieli ori keji ese ikerin lelogoji Danieli ori keji ese ikerin lelogoji li ojo awon oba wonyi le Olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba wonyi run sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba Jesu Christi ti a n so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba Jesu o je ijoba ti ki yo lopin ninu Danieli ori keje Danieli ori keje ese ikerinla a si fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba ainipekun eyi ti a ki yo re koja ati ijoba re eyi ti a ki yo le parun eyi n so nipa ijoba ti Jesu Christi we pe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o si fi fun omo li a o si fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba enipekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyi n so siwaju si nipa ijoba Jesu Christi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wi pe ohun gbogbo ti o ni ninu aye yo lo sopin igbese aye ti o ni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Christi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Christi ki o we okan re mo ki a so di otun ki o ni iye nipekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Christi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Kristi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji Petero keji ori kini lati ese ikarun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Christi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipe o ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o npese ara re sile fun bibo Jesu Christi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi Olorun kun suru o ye ki ire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi Olorun iwa ti o fi han wi pe o je ti Olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi Olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati Olugbala wa Jesu Christi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo Olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi Olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati ti Olugbala wa Jesu Christi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o nlo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipada bo Jesu Christi o ye ki o da wa loju nigba na we pe ojo nlo sopin aye wa nlo sopin o ye ki amura sile fun dide Jesu Christi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi ohun re koja lo nitori be ke a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu Olorun kuro ninu Jesu Christi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe Olorun pelu atunbi ati isodi mimo ati igboran si gbogbo eko ti a nko wa je ki a pese ara wa sile fun ijoba Jesu Christi ti ki yo lopin je ki a dide duro lati gbadura lati so fun Olorun wepe bi ati mo pe aye nre koja lo wepe aye yi nlo sopin wepe a fe wa ninu ijoba Jesu Christi ti ki yo lopin ke a ni idani loju wepe ati ni igbala awon atunse ti o wa lona wa wepe ati se won ke a ma se je ki ese kankan ki o sopo pelu igbese aye wa ki a fi ododo ati ore ofe Olorun ja awon ese yi kuro ki a ma gbe igbese aye aire koja ododo iwa bi Olorun igbese aye iwa mimo ki a ba le mura wa sile fun dide ati bibo Jesu Christi so fun Olorun pe ebi aye yi ti n koja lo ti a sin sumo opin aye wa ki Olorun pelu ore ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba ainipekun ti Jesu Christi
1: DCLM Radio. The spiritual welfare is our concern.
2: Orin ikokanleni ogorun 101. Emi o korin anu ati ti idajo Oluwa. Si o ni emi o ma korin, emi o ma rin irin mi pelu ogbon li ona pipe. Nigba wo ni iwo to mi wa? Emi o ma rin ninu ile mi pelu aya pipe. Emi ki yo gbe on buburu si waju mi. Emi korira ise awon ti o yapa ki yo fi ara mo mi. Aya siso yo kuro lodo mi. Emi ki yo mo eniyan buburu. Enikeni ti o ba nsoro enikeji re leyin, oni emi o ke kuro. Eni ti o ni iwo giga ati igberaga aya, oni emi ki yo je fun. Oju mi yo wa lara awon looto ki won ki o le ma ba mi gbe. Eni ti o ba rin ni ona pipe, oni o ma sin mi. Eni ti o ba nse etan ki o gbe inu ile mi. Eni ti o ba nse ke ki yo duro niwaju mi. Lojojumo ni emi o ma run gbogbo eniyan buburu ile na, ki emi ki o le ke gbogbo oluse buburu kuro ni ilu Oluwa.
0: E je ki a gbadura. Baba wa ti nbe li orun. A dupe lowo yin. Nitori wipe a tun pejo loni ni waju yin. E ti se wa ni eni ibukun. E ti fi opolopo ibukun da wa lola. Ore ofe yin. Anu yin. Agbara yin. Itanshan imole yin rere. Gbogbo nkan won yin ni o ti farahan. Ni igbese aye wa nitori anu yin lori wa ati nitori ife yin fun okan wa ti e ko fe ki a segbe e je ki a mo ona igbala e je ki a mo ona iye adupe baba e gba ope ati yin wa loruko Jesu adupe fun opolopo ibukun ti e ti da wa le wa lori adupe fun awon opolopo ti e se ni igbese aye wa ki atoni ipade ti ago ajo ati lati igba na ni ibuku yin ni o tin san lori wa e gba ope ati yin wa adupe wepe e je ki a mo ona igbala adupe wepe e se wa ni olori ire lati le gbadura agba yori si igbala adupe fun iyipada okan adupe fun idani loju orun rere adupe wipe bi a ba fi aye yi sile ni gbo se wipe a o ri yin a o si wa pelu yin adupe fun awon o ti e tin je ki o ye wa ninu oro olorun e gba pe ati yin wa ni oruko Jesu adupe fun ipejopo wa loni adupe pe e ti ba wa bere adupe fun awon ti a n gbo gege bi eri gege bi awon ise iyanu ti e n se adupe egba ope ati yin wa loni a nbebe wipe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara bi o ti pa awon ibukun yi mo ni igbese aye wa adupe wipe e ti gbo adura wa a nfe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Christ Oluwa wa adupe lowo Olorun fun awon eri ti a n gbo adupe fun awon ise iyanu ti iyipada okan ise iyanu ti idani loju igbala Olorun ni igbese aye wa ise iyanu isodi mimo ise iyanu ife agbara mimo kuni ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubo esu adupe fun ipese Olorun fun awon eri ti a n gbo awon eri ti o n to wa leti lati ekun kookan ati lati opolopo ibi ti a ti se ipago ni osu kejila odun ti o koja a ni okan ope ati iyin si Olorun fun awon nkan ti o n se ati awon nkan ti a gbagbo wipe yo ma tesiwaju lati se ni igbesi aye wa loni ohun ti o dara fun wa lati gbe yewo ninu oro Olorun o ni bi a o se pa awon ibukun wonyi mo ninu okan wa ninu aye wa ni idile wa ati ninu ijo o ye ki a le wo inu iwe mimo ki a le ri ona ki a o fi pa ibukun Olorun mo eyi ni a fi n ba wa soro loni lori akori yi eni ibukun Eyi je okunrin tabi obinrin omode tabi agba lokunrin lobinrin bi a se le ni ibokun Olorun ati bi awon ibokun wonyi ti o fi le ba wa kale e je pe ki o le je aje monu fun wa ki o le je ibokun ti ani loni ti o se wa titi pelu wa titi a fi ri Jesu loju koju ohun to se ni laanu ni wo pe opolopo ni o ma ni ibokun Olorun o sese bi abani ipago yala ni asiko keresimesi tabi ni akoko igba miran ti a ni ipago sugbon bi won ti ni awon ibokun wonyi be ni won so won nu nigbati ago ba pari sugbon ohun ti o je edun wa ohun ti o si kan wa gbogbon ni wo pe o ye ki a le so fun ara wa ninu iwe mimo bi a se le ni ibokun Olorun ti ibokun Olorun yi yo si ma tele wa ni ojo wa gbogbo ninu bibeli ni ati ri opolopo iwuri nipa bi ibokun Olorun se po ni igbese aye awon omo Israeli ati ni igbese aye awon omo ehin Jesu Christi ati ni igbese aye awon ti o gba Olorun gbo awon ti won gba Jesu Christi bo ti a ti gba okan won la ninu maje mo titun gbogbo awon iranse ti Olorun ran si awon eniyan re bi woli ninu maje mo lailai bi awon aposteli ninu maje mo titun ati Jesu Christi omo bibi Olorun kan soso papa gbogbo won ni won so fun wa bi a se le ni ibokun ni igbese aye wa ati bi a se le pa awon ibokun wonyi mo ye ki a wo oro Olorun ninu Deuteronomy ori 30 lati ese ikokandilogun emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibokun ati egun siwaju re nitori na yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re ki aduro nihi ki a wo ohun ti Olorun so fun awon omo Israeli ki a se mo we pe Olorun wa o yi pada bakan na ni lana loni ati titi lai ife inu re we pe ki awon omo Israeli ki o ni ibokun ki ibokun yi ki o wa pelu won titi won fi fi aye sile ti won fi wa si odo Olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo Olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje Jesu Christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo Olorun nipa nini alaafia pelu Olorun nipa ise Jesu Christi lori igi agbelebo awon ti won ti ba Olorun laja ti won ti di omo Olorun ti won je eni igbala o je ife Olorun bakan na loni we pe ki a ni iye ki a ni ibokun ki a ni alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese ikokandinlogun yi ni Olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibokun ati egun si waju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo ani amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wi pe bi a ba fe soro ti ari wi pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma n so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se pataki to ni awon eni ti a pe jeri ni won ma n se pataki bakan na nihi ni Olorun fe soro oro ti ko fe ki enikeni ki o ro wi pe ki n se otito oro ti yo duro
3: titi orun ati aye yo fi koja lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeri ti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi ye ki o ye oni gba na we pe ohun ti olorun so fun wa nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki ayan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a pe ni ihinrere Jesu Christi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won olorun ma so wi pe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun kon to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayan mo ti o wa ni igbese aye won nihi ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni oporo ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayan mo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma fara mo nitori pe ohun ni iye re nihi ni a so fun wa nipa eni igbala nihi ni a so fun wa ona igbala o je ki o ye wa oni bi a ba fe ni alaafia oni owo wa lo wa bi a ba fe ni iye owo wa lo wa bi a ba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re a si mo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to be ge ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo segbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba da wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kile ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o n pe won si abe abo nigba ti o n pe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa

Ọlọ́run ni. Bí a sì ti gbà á gbọ́, bí a ti jẹ́ kí ìfẹ́ Ọlọ́run yìí kí ó fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé wa, ó wá ń sọ fún wa wípé ìgbà tí òun ti kọ́kọ́ fẹ́ wa, ìgbà tí òun ti dárí wa nítorí ìfẹ́ rẹ̀, ìgbà tí ó ti gba ọkàn wa là nítorí ìfẹ́ rẹ̀, ó ní nísinsìnyí kí àwa kí ó fẹ́ Olúwa Ọlọ́run wa. Ìkejì, ó ní kí ẹ lè gba ohun rẹ̀ gbọ́. Àwọn ẹlòmíràn òye òye wọn, bí a bá ń sọ nípa kí a gba ohun rẹ̀ gbọ́, wọ́n máa ń rò wípé ìgbàgbọ́ nìkan ni a ń sọ nípa rẹ̀. Láti òní lọ, jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn, wọ́n jẹ́ ìbejì tí ó jáde láti inú ìyá kan náà. Bí a bá ti rí táyé ni a ó máa rí kẹ́hìndé, bí a bá ti rí ìgbàgbọ́ ni a ó máa rí ìgbọ́ràn. Ó yẹ kí ó yé wa wípé ìgbà tí ó ń sọ wípé kí ìwọ kí ó lè gba ohun Ọlọ́run rẹ gbọ́, ó ń sọ fún wa wípé bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti gbọ́ràn sí i lẹ́nu. Bí a bá gba Ọlọ́run gbọ́, a ní láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ó fi sílẹ̀ fún wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yọ láti òní lọ wípé ìgbàgbọ́ àti ìgbọ́ràn, wọn kì í fira wọn sílẹ̀. Àwọn tí ó bá ní àìgbàgbọ́, àwọn ni a máa ń rí kó máa ń ṣe àìgbọ́ràn sí Ọlọ́run. Àwọn tí ó bá ń gbọ́ràn sí Ọlọ́run, àwọn wọ̀nyí ni ó gba Ọlọ́run gbọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gba ìlérí Ọlọ́run gbọ́, wọ́n gba ìdájọ́ Ọlọ́run gbọ́, wọ́n gba gbogbo tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́, wọ́n gbà á gbọ́. Àwọn inú máa ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó wá ń sọ ní ìkẹta wípé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí ni ṣó yé ọ? Nítorí wípé mímọ́ lé Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lé Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristì, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohun rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́ ọ. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Ábráhámù àti fún Ísáàkì àti fún Jákọ́bù, láti fún, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin ikejile ni ogorun 102. Ku adura mi Oluwa, ki o si je ki gbe mi ki o wa sodo re. Won se poju re mo kuro lara mi, bi ojo ti emi wa ninu iponju. Le ti re si mi ni ojo ti mo ba pe. Da mi lohun logan, nitori ti ojo mi run bi efin, egungun mi si jona bi aro, aya mi lu, o si ro bi koriko. So be ti mo gbagbe lati je onje mi nitori ohun ikerora mi egungun mi le mo irara mi emi dabi eye ofu ni iju emi dabi owiwi ibi ahoro emi nsora emi dabi ologo ise nikan ni ori ile awon ota mi ngan mi ni ojo gbogbo ati awon tin se ikanra si mi won fi mi bu emi sa je eru bi onje emi si da ohun mimu mi po pelu omije nitori ikanu ati ibinu re nitori iwo ti gbe mi soke iwo si gbe mi sanle ojo mi dabi ojije ti o nfa seyin emi si nro bi koriko sugbon iwo oluwa ni yo duro lai lai ati iranti re lati ran de iran iwo odide iwo sanu fun si oni nitori igba ati se oju rere si nitooto akoko na de nitori ti awon iranse re se run didun si okuta re won si kaanu erupe re be ni awon keferi yo ma beru oruko oluwa ati gbogbo oba aye yo ma beru ogo re nígbà tí Olúwa yóò gbé sí òní ro yóò farahàn nínú ògo rẹ yóò júbà àdúrà wọn aláìní kì yóò sì gan àdúrà wọn èyí ni a ó kọ fún ìran tí ń bọ àti àwọn ènìyàn tí a ó dá yóò máa yin Olúwa nítorí tí ó wo ilẹ̀ láti òkè ibi mímọ rẹ wá láti ọ̀run wá ni Olúwa bojú wo ayé láti gbọ́ ìrora ara àtúgbó láti tú àwọn tí a yàn sí ikú sílẹ̀ láti sọ orúkọ Olúwa ní Sioni àti ìyìn rẹ̀ ní Jerusalemu nígbà tí a kó àwọn ènìyàn jọpọ̀ àti àwọn ìjọba láti máa sin Olúwa ó rẹ agbára mi sílẹ̀ lé ọ̀nà ó mú ọjọ́ mi kúrú èmi sì wí pé ọlọ́run mi má ṣe mú mi kúrò ní agbede méjì ọjọ́ mi láti ìrandíran ní ọdún rẹ láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró ní tòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn wọn ó sì pààrọ̀ ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin àwọn ọmọ àwọn ìránṣẹ́ rẹ yóò dúró pẹ́ a ó sì fi ẹsẹ̀ irú ọmọ wọn múlẹ̀ níwájú rẹ.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa àti láti ṣe wá lóore láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ ẹ fà wá ẹ yọ wá kúrò nínú ayé ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn kí a máa ṣe ohun tí kò tọ́ ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́ ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà fún ẹ̀kọ́ fún àṣepé àwọn ènìyàn mímọ́ à ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀ ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́ wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní sọmọtò sí ẹ̀yìn orílẹ̀ èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì ní Májẹ̀mú láéláé àti àwọn àpọ́sẹ́lì àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́tò sí èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èéṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èéṣe tí wọ́n fi takété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀ àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí ó takété tí ó jìnà réré ẹ̀ súnmọ́tò sí, ó ní kí wọn kí ó súnmọ́tò sí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeé ṣe kí ó má mọ̀, ó ṣeé ṣe kí òye kí ó má yé e. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́tò sí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́tò sí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì. Ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́tò sí. Bí o bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà láòrí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jonah tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yìn orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́tò sí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára, nígbà tí ẹ̀mí mímọ́ bá bà léyìn, ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè, kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Fi rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn sí, ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀. Ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún un? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá, bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Isaiah, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ete ipago na kini idi ti a fe pi se ipago yi a wo lati inu oro olorun ikeji ipolongo ipago na nitori olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun nibi ipago na won ti aso dara dara o mo ni ki kopa ni kikun nibi ipago na awon elomiran ti won ko mo ohun ti olorun pese fun won bi ipago ba de o sese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki kopa ni kikun nibi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo dipalai se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni finifini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gbati a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wipe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole la fun nihi le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a nso nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti abi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye wonyi won ki se eniyan olorun won ki se awon ti o ti nsin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo Kristi ni won tin gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun olorun wipe olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona fona han mi fimole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere wi pe awon keferi awon ti ko lo lorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi eyi ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa larowoto wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o pogbe o si so wipe bawo ni awon ti le ri Christi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni tin mu ori buruku tin mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa wipe bi abashe pago yi a o le so nipa Jesu Christi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wipe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wipe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Christi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan ju be si je ke awo Marko ori kejo ke awo apere Jesu Christi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si wi fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti a ka yi ni wepe ki o le ye wa wipe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wipe lati aaro sule ko si eni ti yo lo si di okowo ko si eni ti yo lo sile ko si eni ti yo lo sun nile ara re ti o je wipe a o jo wa loju kan na lati ma gbo oro Olorun lati ma keko oro Olorun lati ma gbadura lati ma sin Olorun ati lati pese ara wa sile fun ijoba Orun ti n bo nihi ni a ri wipe opo eniyan won po jojo ti won gbarajo ti won si n ko eko nipa Jesu eko lodo Jesu je ki a koko bi ara wa lere bawo ni awon eniyan wonyi bawo ni won se kora won jo ki lo fa won jo soju kan o fawo lo fa won jade lati inu ile won lati ibi ise won lati oko won lati ebi won ti o fa won jo papo awon orisirise eniyan popo omode wa nibe agba wa nibe okunrin wa nibe obirin wa nibe kini onfa ti o fa won lati wa si oju kan je ki a wo orikeje ese ti o kehin orikeje Marko yi ese ti o kehin enu si ya won gidi gidi re koja won wi pe o se ohun gbogbo daradara o mu adi ti gboran o si mu odi fohun ohun ti o sele ni wi pe awon kan mo nipa Jesu awon ti o mo nipa Jesu wonyi ni won be si royin re kale wepe o se ohun gbogbo daradara won ti wo awon ti awon farisi se ko so to dara ninu e won wo eyi ti awon sadusi se ko si ohun to dara ninu re won wo ohun ti Herod se ati ohun ti Pilato se ko si ohun kan to dara ninu e won wo ohun ti awon ti won je gaba lori won lati Rome won wo eyi ti won se ko si ohun ti o dara won wo eyi ti awon idile won eyi ti won se ati isin ti won sin won ri wipe ko si ohun to dara won ri ijakole lati odo awon ore lati odo awon ojulomo lati odo awon alabagbe won ri wipe ko si ohun ti o dara sugbon nigba ti Jesu de won ri wipe ohun gbogbo ti o se lati igba ti won ti mo Jesu o je ohun ti o dara nje iwo na o le gbenu so nje iwo na o le jeri wipe lati igba to ti mo Jesu wi pe ko se ibi ni igba kan ri o gba okan re la o fun ola lafia iwo to ro orusun tele tele iwo ti le le ti ona na tele tele o di eni to ni isimi o di eni to ni ipokan bale iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon eme wa re mo ma gbe emi re gbona iwo ti o je wi pe ile le ona na ati sunile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isimi sugbon gere ti omo jesu gere ti jesu de si igbesi aye re ori wi pe gbogbo ide ti o di o o be si ni tu ori wi pe gbogbo ewon ti a fi di o be si ni ja ori wi pe gbogbo ti o ti ku elemi soke o lo sile ori wi pe o se ohun gbogbo dara dara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki wo na ki o le so wi pe o se ohun gbogbo dara dara bi won si tin ri awon elomiran ti won se nsun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba jesu pade o ah mo ti ri jesu o se ohun gbogbo dara dara o se oranti o si to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba jesu kristi pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele sugbon gba ti mo ti ba jesu kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wuke bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran we pe lati igba ti mo ti ba jesu kristi pade o se ohun gbogbo dara dara o se se ki o ma wu pe ah won ti mo nipa jesu se oro wi pe won mo nipa jesu ogoro awon eniyan ti o je wi pe ni asiko keresimesi idi oti ni won ma joko si

fún Jésù, ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹkù. Nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ṣe àjọ̀dún Jésù, ṣé àwọn tí a rò pé ọmọ Jésù nìyẹn. Ní ọ̀pọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ láàrin Èkó níhìn-ín, ní àsìkò Kérésìmesì, màá rí wípé wọ́n á ti pa títì rẹ pátápátá. Màá rí wípé àwọn ọ̀mùtí, àwọn oníjó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀, wọ́n á ní wọ́n ti bí Jésù. Ṣé ìbí Jésù, ṣé ó sọ ni di ọ̀mùtí ni? Ìwọ rò wípé wọ́n mọ̀ nípa Jésù, wípé wọ́n ti bí Jésù, ṣùgbọ́n wọn kò mọ̀ nípa bí a ó ti di àtúnbí. Wọ́n kò mọ̀ nípa ìgbàlà Jésù. Wọn kò mọ̀ nípa ìmọ́lẹ̀ tí Jésù Kristi wá láti tàn sí ìgbésí ayé wa. Èyí ni a fi jẹ́ ajígbèsè láti sọ fún àwọn aládùúgbò wa, láti sọ fún àwọn tí ó wà nítòsí wa wípé a bí Jésù fún wa, kí a ba lè ní ìgbàlà. O ní ó fi jẹ́ wípé a fi àkókò yìí sílẹ̀ láti ọjọ́ 21 oṣù. Bó o mọ̀ wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o, a kì í bá mọ̀ tí bá gbàgbé, nítorí ọjọ́ yìí gan ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀. Bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan, bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbí, ó yẹ ká lọ sọ́hún, sọ fún ọmọ rẹ wípé rán mi létí o, àwọn ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ìpàgọ́. Rán mi létí wípé mi ò gbọdọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́. Nítorí níbẹ̀ mo ń sọ fún ọ, Ọlọ́run wa yóò dábìrà. Mi ò gbọ́ kí o ṣe àmì o. Mo ní níbẹ̀ Ọlọ́run wa yóò dábìrà. Nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Rí wípé àwọn ọjọ́ yìí, ọjọ́ 21 títí dé ọjọ́ 26 oṣù kejìlá ọdún yìí, wípé o wà pẹ̀lú wa. Ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn. Èyí ni pé nínú ẹkùn rẹ, àwọn elédè Gẹ̀ẹ́sì, àwọn elédè Yorùbá, àwọn elédè Ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ, gbogbo wa a ó wà ní ibì kan náà. A ó lè ní ìmọ́lẹ̀ tí Jésù Kristì tí ó mú wá. Wo ẹsẹ̀ ìkẹsàn lórí Máàkù, nínú Máàkù orí kẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn. Àwọn tí ó jẹ tó ìwọ̀n 1000 ènìyàn, ó sì rán wọn lọ. Àwọn tí ó jẹ, èyí ni pé àwọn tí ó jẹ oúnjẹ tí a pèsè ní àkókò ìpàgọ́ tiwọn wọ̀nyí, wọ́n jẹ́ bí 1000 ènìyàn. Bí a bá ń sọ nípa 1000, ó ṣeéṣe kí ó má yé ẹlòmíràn. Jẹ́ kí n ṣe àpèjúwe, ó dàbí kí a sọ wípé 100-130 tàbí kí a sọ wípé 200 tàbí 400. Mo rò wípé ó yẹ kí ó yé wa bí mo ṣe ṣe àlàyé ni. Wọ́n jẹ́ 1000 ènìyàn, 100-130. Kí a wò ó dáradára wípé àwọn tí Jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀, àwọn àpọ́sítélì 12, a lè fi àwọn ọmọ ẹ̀yìn bí 70 tí a rán lọ ní méjì méjì ní ìgbésí ayé Jésù, a tún lè fi wọn kún. Wọn kò tí ì tó 100. Àwọn mìíràn tí wọ́n wá ń gbẹnusọ wípé ó ṣe mí lóore, ó mú mi láradá, ó gbà mí là, ó tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi, ó yí mi padà pátápátá. Àwọn wọ̀nyí ni wọ́n á kún àwọn èèyàn wọ̀nyí tí ó jẹ́ wípé wọ́n wá ń pe àwọn èèyàn wọ̀nyí jọ, wọ́n pè wọ́n jọ títí wọ́n fi tó 400 tí mo ń sọ fún wa, 1000 ènìyàn. Nítorí bẹ́ẹ̀ àwa náà pàápàá, ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn, ó yẹ kí a fi tó wọn létí, ó yẹ kí a jẹ́ kí ó yé wọn wípé ní àkókò ìpàgọ́ yìí a fẹ́ kóra wa jọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ Jésù Kristì kí ó tàn ní ọkàn wa ní ìgbésí ayé wa. Jẹ́ kí a wo Róòmù orí 15, a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí, ète ìpàgọ́ náà. Róòmù orí 15 láti ẹsẹ 20 títí dé ẹsẹ 21, mo dùú láti máa wàásù ìrere náà, kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Jésù Kristì rí, kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún

0: ó rí i, àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn. Àwọn tí a kò tí ì sọ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rí i. Àwọn tí kò tí ì mọ̀ Jésù, ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí. Àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristi, àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run, àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run, àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere, ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe wa, ó jẹ́ àìgbọdọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa, àti láti pe àwọn ẹlòmíràn wá. Mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù, ṣùgbọ́n ìyẹ́ ẹni pẹ̀kún kò tíì jẹ́ tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristi wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀, wọn ò tíì di àtúnbí. Àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristi wá nínú ara, ṣùgbọ́n a kò tíì sọ wọ́n di ẹ̀dá titun. Nítorí bẹ́ẹ̀, a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristi láti fún wa ní ìgbàlà. Jẹ́ kí a wo Lúkù orí kejì. Lúkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ. Àwọn olùṣọ́ àgùntàn ń bẹ ní ìlú náà, wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé. Sáàsì kíyè sí i, áńgẹ́lì Olúwa náà yọ sí wọn, ògo Olúwa sì ràn yí wọn ká. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Áńgẹ́lì náà sì wí fún wọn pé, má bẹ̀rù, sáà wò ó, mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo, nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe ti Kristi Olúwa. Jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ní ìgbà tí a bí Jésù Kristi, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀, tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ lọ́run, tí wọ́n wá sínú ayé, tí wọ́n sọ fún àwọn wọ̀nyìí. Àwọn wọ̀nyìí báwo ni wọ́n ṣe lè mọ̀? Nítorí wọn kò sí ní Jerusalem láàrin ìgboro, wọn kò sí ní Bethlehem láàrin ìlú, wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀, àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn. Jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí, òrò wípé bí ìwọ bá ní àǹfààní, ó yẹ kí ìwọ náà kí o gbẹnusọ, kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú Dáfídì, ẹni tí í ṣe Kristi Olúwa. Bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa? Èrè ìdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yéni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé, ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehem kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa o, kí àwa tí a ti ń sunkún àsun dẹ́kun tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wo pé kí a tujú ká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn angẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ, báwo ni wọ́n ṣe mọ̀ èrèdí tí a fi bí Jésù? Báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mu ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ kẹtàdínlógún. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi. Ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ó ṣeéṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó, tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́ síbì kan. Ó sì ṣeéṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣeéṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ, pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó, ó rí tí a ó to àwòrán Mandela, tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa, olórí orílẹ̀-èdè wa, tí a ó sọ pé ó ń bọ̀. Bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo Mandela, bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ, báwo ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ìwọ tí ó mọ iṣẹ́ tí Jésù Kristi wá ṣe, ìwọ tí ó mọ irú ohun tí a sọ nípa Jésù Kristi olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristi tí ó wá láti ṣe fún wa, tí ìpàgọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristi, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun ti kára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ níhìn ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a ko je ki oko mo we pe ipago wa a ko je ki awon alabagbe wa mo we pe ipago wa a ko je ki awon aladugbo mo we pe ipago wa a ko je ki awon tin raja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo we pe ipago wa a ko je ki awon tun wa ni ibi oko ero awon ton wa ni bi ebote a ko je ki won ki o mo we pe ipago wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo we pe ipago wa oni ko si enikeni ti se ohun ko un ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa jesu o ye ki a se ipago yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipe nipa iwe feregede ti a ma nle mo ogiri ati nipa iwe owo bi letter ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan we pe igba ipagode imole de igbalade iwosan de anfani batam batam lati oke wa wi pe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipago yi ati bi ti a tin se ipago na ki a ma se je ki o je ohun ikoko oni bi iwo ba nse nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah so fun je ki a tun wa Isaiah le kan si Isaiah ori 24 ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo je ki aye gbo ati ekun re je ki aye ati awon ohun gbogbo ti o tinu re jade je ki won ki o gbo e ni ise ti agbele wa lowo nipa ipago yi ipago ki se nipa eniyan ipago ki se nipa alufa ipago ki se nipa ti ara wa o je nipa nkan ti olorun o je nipa jesu kristi o je ati fi jesu kristi han fun ara aye bi mo ba le so eri die fun ni ipago wa ni ati ri ogoro eniyan ti won ti mo nipa jesu kristi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipago yi ti ati man se lododun lati igba na o ye ki o mo we pe ni ibere a se ipago ni eko gba to ya a lo si enugun gba to tun ya a lo si onicha ni igba miran ati lo si ilorin ni igba miran ati lo si kaduna ni igba miran ati lo si oweri bi o ti le je wi pe ona jin nigba na ti o je wi pe awon eniyan ma wo oko lati ihin lo si onicha lati ihin lo si oweri lati ihin lo si ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya ewo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipago ti a ti ma nse sugbon wo e ti a fe ni nisisin yi ki se wo pe a ni oya mura ki a lo si ilorin mura ki a lo si oweri e ti a fe ni nisisin yi o wa leti odo re ba oni o se je wo pe ipago yo sumo be ipago yo wa leti ile re be sibe sibe o ni ni itara lati le ba wa pejo mo gbagbo wi pe o je okan ninu wa mo gbagbo wi pe anfani ati ore ofe ti olorun fe fun wa ni akoko ipago yi wi pe ki o ku oru wi pe o ni padanu re je ki a wo orin dafidi orin dafidi ori ikeji din ni adorin efa ejo orin dafidi ori ikeji din ni adorin ese ikewa ati ese ikokanla ijo eniyan re le o tedo sinu re iwo olorun ninu ore re li o ti pese fun awon talaka ese ikokanla oluwa ti soro opolopo li ogun awon eni ti n fi ayo rohin re bi o ba wo awon ese meji wonyi papo o ri wi pe olorun pese fun awon talaka o mo wi pe ngba ti aran jesu kristi wa si aye o je ipese fun awon talaka o je ore ofe fun awon ti ko lolorun o je ore ofe fun awon alaimokan o je ore ofe fun awon ti o wa ninu okunkun awon ti o wa labe ojiji iku o je ipese olorun ipese igbala fun awon alailolorun fun awon talaka e ba n so nipa talaka àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn. Àwọn lápẹ́ ní tálákà, gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan, ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú ore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọrọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ilé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà. Nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmọ̀tipara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24, Joshua orí 24, ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹyan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa li a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sìn Olúwa pẹ̀lú ilé òun. Ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí, ó sìn Olúwa, ó sìn Olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ, wípé Olúwa ni ìwọ máa sìn. Bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ Olúwa kí a ba lè ní ìyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu, kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípìn ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí. Rántí wípé láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún tí a wà yìí ní ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí o wà ní ẹkùn rẹ. Ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́. Má ṣe pàdánù ohun tí Olúwa ń pèsè fún ọ. Jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa, kí a sọ fún Ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù, a ò ní pàdánù ohun tí Ọlọ́run pèsè fún wa. Ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí, dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Àkókò tí ìtò láti lọ sílé òdìdí láti gbàdúrà, dìde láti mú ìpinnu, dìde láti kópa nínú ìpàgọ́ náà, àti ohun gbogbo tí a ó máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà, nípa wípé iṣẹ́ wà láti ṣe, nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́, nípa wípé a ní láti jọ̀wọ́ àkókò wa, ohun ìní wa, iṣẹ́ ọwọ́ wa. Ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristì kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan. Kí a sọ fún Ọlọ́run, kí Ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́. Sọ fún Ọlọ́run wípé ó nípa, ó nípì nínú ìpàgọ́ náà. Ọmọ rẹ yóò wà níbẹ̀, aya rẹ yóò wà níbẹ̀, ọkọ rẹ yóò wà níbẹ̀, ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀, àwọn tí ó ń bá ọ gbélé wọn ó wà níbẹ̀, àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọn ó wà níbẹ̀, àwọn aládùúgbò rẹ ó sọ fún wọn. Sọ fún Ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀. Jẹ́ kí a gbàdúrà, jẹ́ kí a gbàdúrà, kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Orin Iketa, Leni Ogorun, 103. Fi ibukun fun Oluwa, iwo okan mi. Ati gbogbo ti o wa ninu mi. Fi ibukun fun oruko re mimo. Fi ibukun fun Oluwa, iwo okan mi. Ma si se gbagbe gbogbo ore re. Eni ti o dari gbogbo ese re ji. Eni ti o si tan gbogbo arun re. Eni ti o ra emi re kuro ninu iparun. Eni ti o fi iseun ife ati iyonu bi ole ade. Eni ti o fi ohun didara te Ọlọ́run, bẹ́ẹ̀ni ìgbà ewé rẹ di ọ̀tún bíi ti idi. Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún gbogbo àwọn tí a ní lára. Ó fi ọ̀nà rẹ̀ hàn fún Mósè, ìṣe rẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa ni aláàánú àti olóore, ó lọ́ra àti bínú, ó sì pọ̀ lé àánú. Òun kì í báni wí nígbà gbogbo, bẹ́ẹ̀ ni kì í pa ìbínú rẹ̀ mọ́ láéláé. Òun kì í ṣe sí wa gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni kì í san fún wa gẹ́gẹ́ bí àìṣedéédé wa, nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀, bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Bí ìlà ọ̀run ti jìnà sí ìwọ ọ̀run, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí Bàbá ti ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Nítorí tí ó mọ ẹ̀dá wa, ó rántí pé erùpẹ̀ ni wá. Bí ó ṣe ti ènìyàn ni, ọjọ́ rẹ̀ dàbí koríko. Bí ìtàn ní ewéko ìgbẹ́, bẹ́ẹ̀ ni ó gbilẹ̀. Nítorí tí afẹ́fẹ́ fẹ́ kọjá lọ lórí rẹ̀, kò sì sí mọ́. Ibùjókòó rẹ̀ kò mọ̀ mọ́. Ṣùgbọ́n àánú Olúwa àti ayérayé ni lára àwọn tí ó bẹ̀rù rẹ̀ àti òdodo rẹ̀ láti ọmọ dé ọmọ, sí àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ mọ́, àti sí àwọn tí ó rántí òfin rẹ̀ láti ṣe wọ́n. Olúwa ti pèsè ìtẹ́ rẹ̀ nínú ọ̀run, ìjọba rẹ̀ ni ó sì borí ohun gbogbo. Ẹ fi ìbùkún fún Olúwa, ẹ̀yin áńgẹ́lì rẹ̀ tí ó pọ̀ ní ipá, tí ń ṣe òfin rẹ̀, tí ń fi etí sí ohun ọ̀rọ̀ rẹ̀. Ẹ fi ìbùkún fún Olúwa, ẹ̀yin ọmọ ogun rẹ̀ gbogbo, ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ tí ń ṣe ìfẹ́ rẹ̀. Ẹ fi ìbùkún fún Olúwa, gbogbo iṣẹ́ rẹ̀ ní ibi gbogbo ìjọba rẹ̀. Fi ìbùkún fún Olúwa, ìwọ ọkàn mi.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. bi asiti nfi ese wa le ona ijoba run an bebe we pe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oroko Jesu e sanu fun wa ki esi mura wa sile fun bibo Jesu ni oroko Jesu Kristi Oluwa wa. Loni mo so lori ohun ti o se pataki fun awon omo Olorun lati mo daju o je ohun ti emi o si je ohun ti o se yebiye bi aba wi pe ansin Olorun bi aba wi pe ati fi ese le ona igbala bi aba wi pe ajetu lowa ati wi pe igbala Jesu je ti wa ṣugbọn ti a je ope si ohun ti a fe fenu kan loni o daju wi pe ati pa igbala wa mo ati je olooto titi de opin o seese ko ma le je ti wa ati ijoba Olorun ti a ti n korin nipa re ti a ti n daniyan nipa re ti a ti n so wi pe gbangba a o de ijoba Orun o seese bi ohun ti a fe so loni ko ba ye wa daradara ki a padanu ohun ti a n reti eyi ni o fi se pataki we pe bi a ti n gbo ki a ma gbadura we pe ki Olorun emi ki o ma fi kalamu emi ko awon nkan wonyi si wa lokan ki a ma ba padanu ore ofe ati ohun ti Olorun ti pese sile fun wa. Mo n soro nipa ipamo ati abo onigbagbo ipamo ati abo onigbagbo bi atimo bi o ba je eni ti o ti to ebon run wo bi o ba je eni ti ati la loju si nkan ti emi bi o ba je eni ti ati fi igbala Jesu ta lore o mo we pe nipa ore ofe le a fi gba wala nigba ti a gba Olorun gbo eyi ni a so fun wa ninu Efesu ori keji ese kejo Efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun Olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won. Ese oro Olorun ti a ka wonyi o n so fun wa nipa ore ofe gege bi ede yi ko ni itumo ikoko o n so fun wa nipa ore atorun wa ti a ko ra ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o n so nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo Olorun nipa eyi ni a fi ni igbala bi a ba n so nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba n so nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a n so ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a n so o je ohun ti emi igbala yi o tumo si wipe a ni idariji ese wa o tumo si wipe a ko oruko wa ninu iwe iye Lorun o tumo si wipe awa ti a ti je ota Olorun tele tele nipa ese wipe a ti ba Olorun dore a ti di omo Olorun nipa idariji idande ati igbala ti Olorun fun wa. O ye ki o ye wa wipe didun ife Olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan on paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se ira pada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o we pe eni ti o nfe ki gbogbo eniyan ni igbala bi o si tin so nipa igbala yi ni o wa nse alaye ni ekunrere ohun ti a npe ni igbala we pe ki se we pe abolowo ewu abolowo jamba abolowo awon ota o so ni ese kerin yi kan na we pe igbala ti a nso yi ni we pe ati wa sinu imo otito awa ti ati raniye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele we pe ati pa wa sinu imo otito ninu ese karun o so fun wa pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti ati je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsin yi ati ba olorun laja o tun wa so fun ni ese kefa wi pe o ti se ira pada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba nso nipa ti igbala e ni wi pe ati ni idariji ese wa ati wa sinu Jesu Christi ati di eda titun ati ko iwe oruko wa li orun aje ti olorun emi olorun paapa n ba emi wa jere we pe a di omo olorun eyi le o fun ale anfani lati ma ke pe aba baba ni romu ori kejo romu ori kejo ese ikerindinlogun emi ti kara re ni o nba emi wa jere pe omo olorun le awa ise je ki o ye wa wi pe ki se gbogbo eniyan le omo olorun nitori wi pe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere dara dara bi a ba nso wi pe omo olorun won ma fi awon omo luwa bi pe omo olorun awon ti won ko mo ona si ijoba orun sugbon ti o dabi eni wi pe boya won lawo boya won ma nle ni ore popo boya o dabi eni wi pe won je gbajumo ni gboro won ma ro wi pe awon je omo olorun bi abawo iwe Johanu kini ori keta lati ese kini e wo ri ife ti baba fi fe wa ti a fi n pe wa ni omo olorun be li asa je nitori eyi li aye ko se mo wa nitori ti ko mo awon ti a n pe ni omo olorun ni awon ti a ti fi igbala Jesu dalola awon ti aye ko mo awon ti won ki se ti aye mo awon ti a ti fajade kuro ninu aye iwa aye irin aye ise aye isoro aye isoso aye irubo aye o ti kuro ninu won igbekele ti awon aye ni ninu awon balogun awon baba asale o ti kuro ninu iwa won won ti ronupo ada won ti wa si odo Jesu Christi won si ti gba Jesu Christi gbo won ki se ti aye mo won ko ba aye re won ko se ba aye gbimo po mo oni nitori eyi ni aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun li awa ise nisinsin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo awon ti a npe ni omo olorun awon ni eni ti o ti ronupo wada awon ti awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Kristi we nipa igbagbo wo Johanu ihirere ti Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Kristi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele tele awon ti o ti bebe fun idariji ti won si ni idaniloju wepe ati dariji won awon wonyi le an so wepe won je omo olorun ohun ti a fe so loni o duro lori wepe bi abati di omo olorun bi a se le ni ipamo ninu ijoba olorun bi a se le ni abo ninu ijoba olorun ki a so wepe bi a ba ti wole bi a ba ti wo ijoba olorun bi olorun ninu agbara re bi o se le pa wa mo ki a le je olooto titi de ojo ikeyin nitori wepe Jesu je ki o ye wa ko fi bo po boyo fun wa o je ki o da wa loju wepe kiki awon to ba fori ti titi de opin awon ni a o gbala ninu Matthew ori 24 ese iketala Matthew ori 24 ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala itumo ohun ti Jesu nso ni wepe ni gere bi a ba ti gba Jesu Kristi gbo adi omo olorun ati ni igbala sugbon o so fun a wipe akoko po laarin igba ti a mo olorun ati igba ti Jesu yo wa lati mu wa lo sile wipe opolopo idanwo opolopo inu ni bini opolopo egan tabi esin opolopo nkan ni yo sele laarin igba ti a gba Jesu Kristi gbo ati igba ti yo wa lati mu wa lo le wipe gbogbo nkan ti yo sele ni sa akoko na bi aba fori ti titi de opin nigba na ni a le wo ijoba olorun je ki a wo awon ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a ngbo loni ikini idani loju nipase awon ileri olorun o ma fun ni ifeyinti tabi idakoro tabi idaniloju ikeji ipamo fun awon olooto ki o ye wa wipe bi olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa ati pa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi isimi ayeraye fun awon asegun o ye ki o ye wa wipe bi a ba n reti wipe a o dorun nikehin orun rere wipe a o wa ni ibi isimi nikehin nibi ti a o ti joko ti a o ti simi kuro ninu laala ti o wa ninu aye kuro ninu rogbodiyan ti o wa ninu aye kuro ninu inu nibini ati ajalu ti a ti ba pade ninu aye bi a ba ni reti wipe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mu wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa wepe isimi ayeraye ti a nso yi o wa fun awon asegun nikan soso ye ki a wo lati ikoko kini idaniloju ti a ni nipase awon ileri olorun ninu Johanu ori kewa lati ese iketadinlogbon Johanu ori kewa lati ese iketadinlogbon awon agutan mi n gbo ohun mi won si mo emi si mo won si ma to mi lehin nihin Jesu je ki o ye wa wepe ki se gbogbo eniyan ni o je agutan fun olusho agutan bi o ba wo ese ikerin din logbon oni sugbon eyin ko gbagbo nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbo won ki se agutan jesu awon ti ko gba ise ori igi agbelebo gbo eje ti jesu ti ta sile lati ko ese won lo awon ti ko gbagbo wi pe jesu ku fun won lati mu won wa sodo olorun awon ti ko gbagbo wi pe ise ti jesu kristi se lori igi agbelebo wi pe o ti pari gbogbo irubo wi pe ko si irubo miran mo awon ti ko gbagbo wi pe nipa ji jewo ese won fun olorun ati gbigba jesu kristi bo le a fi gba won la awon alaigbagbo ki se awon agutan jesu kristi sugbo oni bi a ba ti di agutan ti oluso agutan oni awon agutan mi n gbo ohun mi bi a ba n so nipa gbigbo ohun olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma n kaakiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbo ohun bi wasu ba n lo o sese ki enikan dide duro ko so wi pe ohun gbo ohun bi a ba n so nipa ohun oluso agutan oro olorun ni ohun oluso agutan ko tun si ohun miran ti o le wa lati odo olorun tabi ti o le wa lati odo jesu kristi ti o yato si bibeli ti a gbele wa lowo oro olorun ti n tan imole si ipa ona wa o ni awon agutan mi n gbo ohun mi bi o ba ti n gbo nipa ironu pada ohun jesu niyen bi o ba ti n gbo nipa pe ki a gba jesu kristi gbo ki a fi ododo ja ese sonu ohun jesu lo n gbo yen bi o ba ti n gbo nipa atunse eyi ni ohun jesu bi o ba ti n gbo nipa isodi mimo bi o ba ti n gbo nipa pe ki a gbadura adura igbagbo titi a fi le so wa di mimo eyi ni ohun jesu bi o ba ti n gbo pe bi a ba ti ni isodi mimo a tun ni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo n gbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola ki enikeni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro ki enikeni ki o ma se dahun eyi ko ni ohun jesu ohun jesu ti a n so ni pe ki a gbo oro olorun eyi ti o le topase wa lo si ijoba orun o ni awon agutan mi n gbo ohun mi emi si mo won o ni kike awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan ohun o ni won a si ma to mi leyin won ko je to orisa leyin won ko je to aye leyin won ko je to awon apeyida leyin won ko je to awon woli eke leyin won ko je to awon akonisina leyin o ni won a ma to mi leyin emi si fun won ni iye ainipekun won ki yo si segbe lailai ko si si eni ti o le ja won gba kuro le owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro le owo baba mi ileri ti jesu se fun awa ti a je omo ehin re niyi we pe bi a ba je ti re ni toto o ni agbara lati di wa mu o si je didun inu re pelu lati di wa mu ye ki a wo ileri miran ti olorun se fun wa ki a ba le ni idaniloju wipe bi a ba n fe lati duro ti olorun bi o tile je wipe aje alailera bi o tile je wipe inu ni bini tabi inawo po bi o tile je wipe ona ti a n to o dabi eni wipe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese ikefa Filipi ori kini ese ikefa ohun kan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se asepe re titi fi di ojo Jesu Kristi ohun ti Paul apostle so ni wepe nigbati awon eniyan wonyi ni igbala ti a ti dari ese won ji won ti won ni ore ofe lati oke wa wepe a ti bere ise rere ninu won ati wepe igbekele idani loju ti oni ni wepe olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti jesu papa yo farahan ye ke awo heberu orikeje heberu orikeje ese ke dogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti olorun fun wa se ori ileri ti olorun se fun wa se ori itileyin ti olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laaye titi lai lati ma bebe fun won aso fun awe pe jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese keji la nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bi ni popo awon ti o nfi ohun sesin won po awon ti o dabi eni we pe won ko fe ki oni itesewaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idaniloju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju we pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikeyin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori wi pe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti Jesu Kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo olùṣọ́àgùtàn olùgbàlà wa Jesu Christi o tun wa o o n fẹ ki o pada wa sile o n fẹ ki o mọ wi pe o tun reti re wi pe bi o ba ronu pada bi o ba kepe olorun wi pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo Philippi ori keji Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin tin gboran ni igba gbogbo ki se nigbati mo wa lodo yin nikan sugbon papa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala wi pe ko tun sese fun won lati ma ni igbala wi pe bi enikan ba ti di omo olorun wi pe ohun kon ti iba se iba be si ni ja iba be si ni sepe iba bere si lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisha we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohunkohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon won yi man so wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti afile wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu ojamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a nso nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa je ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandilogun sugbon ipile olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe Oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni tin pe oruko Oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Christi mo ninu okan wa bi aba fe ma je ti Olorun titi bi aba fe wa ni ipo omo Olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a n pe oruko Oluwa eyi ni ni wo pe ti a n pe oruko Oluwa gege bi Oluwa wa gege bi olugbala wa wi pe a je ti Olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi a ba ni igbala ona kan soso ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro Olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala aini pekun fun gbogbo awon tin gbo ti re o so fun anipa Jesu Christi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala aini pekun sugbon ki se fun gbogbo eniyan
3: ki se fun awon sobo sere onigbagbo awon ti won fo ni ku fo laye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wipe won gbe igbese aye ti o wu ni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala ainipekun kiki fun awon ti

lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má ba ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa náà, ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kìí ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má ba ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta, Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, yẹ kí a kà láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lónìí, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ní ọjà wa, ní ibi òwò wa, ní ibi ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara, tí ara máa ń fà sí, ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì. Bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin, ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ́ tiwa mọ́, wípé àánú Ọlọ́run, ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, Jọ́hánù ìhìnrere ti Jọ́hánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹfà, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristì nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn.

láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà irí run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jó lóòótọ́ sí ẹ̀kọ́ ìhìn rere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jó lóòótọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí o di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí o tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí o gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí o fi gbàdúrà àgbáyé orí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé.

ẹgbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristì Olúwa, Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristì jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ alábápín síwájú sí i nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá, ìbùkún tí ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí i, kí ó máa gbàgbọ́ sí i, kí ó máa gbàdúrà sí i, kí ó sì máa rí ìbùkún ju bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ ju bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà ju bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristì ó jẹ́ Olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú, ìbùkún, ìpèsè, ìpamọ́, ìdákọ̀rọ̀ tí Ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀. Ó ṣeéṣe gbà tí a pe orin Dáfídì orí kẹtàlélógún, ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin Dáfídì yìí tí wọ́n ti kà á, tí wọ́n ti kọ ní àkọ́sórí. Ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin Dáfídì yìí láì mọ Olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin Dáfídì náà. Ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ Olùṣọ́ àgùntàn, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olùgbàlà, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olúwa wọn, ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run nínú orin Sáàmù yìí. Ó rán mi létí ìtàn.

kan ti mo ka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin Davidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo Oluwa eni ti o wa ninu Kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin Davidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo Olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Kristi sugbon ti o ti ru wi pe Jesu to gege bi Oluwa gege bi Olugbala gege bi Oluso Agutan o gba wi pe ohun o ka orin Davidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin Davidi yi ti o be sini ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be sini patewo fun won hoye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo Oluwa eni ti o mo Oluso Agutan eni ti o mo Jesu eni ti Jesu ti n ba rin lojojo eni ti o ni dakoro ninu Olorun eni yi o dide duro lati ka orin Davidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin Davidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti nka bi o ti nka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo Jesu Kristi be ni o n je ki won mo Oluso Agutan ati Oluwa ju be lo ni eyin oreyin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o kokko ka orin Davidi yi be ni o wa si odo eni ti o mo Olorun wi pe ohun ri iyato nitori wi pe ohun mo orin Davidi lai mo Olugbala wi pe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin Davidi ni pe o mo Oluwa o tun mo oro Oluwa o mo Oluwa o mo anu Oluwa o mo Oluwa o mo itoni Oluwa o mo Oluwa o mo isimi ti o wa ninu Jesu Kristi o mo Oluwa o mo ibukun atorunwa o mo Oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin Davidi ori ketalelogun sugbon ti ko mo Jesu Kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo Jesu Kristi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu Olorun ati ipese Olorun ti a pamọ fun wa ninu orin Davidi yi adura mi ni wepe bi ati n keko ninu re loni wepe Olorun yo se wa loju Olorun yo fowo to wa le okan wepe eru kankan koni si ninu okan wa bi ati wo ipese ati oribiribi ti Olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo Olugbala bawo ni a se le mo Olugbala ki a mo ni Oluwa gege bi Oluso Agutan wa ki awa na ki o le so wi pe Oluwa li Oluso Agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi Olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi Oluso Agutan wa ninu Peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogbon eni ti o n ti ka ara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aaye si ododo nipa ina eni ti a mu yin lara da nitori eyin ti n sako lo bi agutan sugbon nisinsin yi
ẹ̀yin padà sí ọ̀dọ̀ Olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ṣákulọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristi, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dáni ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ Olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn-ín ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristi láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sí ilé-ìsìn ni a ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkànnì kí á mọ Olùgbàlà, ìkejì ni kí á mọ ìtọ́ni, ìtọ́jú, ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé àmọ̀ Jésù gẹ́gẹ́ bí Olùgbàlà wa. Bí a bá wo orin Dáfídì yìí dáradára, bí a bá sì kà á ní àkàyé, a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó? Nínú orin Dáfídì yìí yẹ kí a wo òwe, ìwé òwe orí 4 ẹsẹ 20 àti ẹsẹ 21. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára, ọmọ rere nínú ilé, ọmọ tó kẹ́kọ̀ọ́, tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn, bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀, bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn, tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀, a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí, bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀, a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá

Ẹjẹ́ ká la ẹnu wa ká fìyìn forúkọ Olúwa ká gbé orúkọ Olúwa Ọlọ́run wa ga. Ẹni tó fún wa ní àǹfààní ńlá láti wà láàyè lónìí ẹjẹ́ ká la ẹnu wa ká gbé orúkọ Olúwa ga. Ọlọ́run tó dára sí wa tó jẹ́ aláàánú olórí ọ̀fẹ́ oníṣẹ́ ìyanu. Ọba tó ń sàánú fún wa tó ń wà pẹ̀lú wa tó ń pa wá mọ́ tó ń dáàbòbò wa nígbà gbogbo ẹjẹ́ ká la ẹnu wa ká fìbùkún fún orúkọ Olúwa fún ìrànlọ́wọ́ fún ìpamọ́ fún ààbò fún ojúrere fún àánú ẹjẹ́ ká la ẹnu wa ká fi gbogbo ògo fún ẹni tó ń tàánú fún wa ní gbogbo ìgbà ẹni tó ń mú ìyípadà àti ìrapadà wá sínú ọkàn àwọn ènìyàn ẹjẹ́ ká la ẹnu wa ká gbórúkọ Olúwa ga láàárọ̀ yìí. Ó jẹ́ Ọlọ́run tó ti mú wa wá síbí pẹ̀lú ète. Ó tún ti fún wa ní àǹfààní láti wà láàyè lónìí ọjọ́ ìsinmi àkànṣe mìíràn nínú oṣù tuntun yìí. Ẹ jẹ́ ká la ẹnu wa ká fìyìn àtògo forúkọ Olúwa. Ẹ jẹ́ ká gbé orúkọ Olúwa ga. Ní orúkọ Jésù la gbàdúrà. Látinú ìwé Jòhánù orí kejìlá. Jòhánù orí kejìlá. À ń kà ní ẹsìn ogún àti ìkọkànlélógún. Àwọn eléyìí sì wà nínú àwọn tí ó gòkè wá láti sìn nígbà àjọ àwọn wọ̀nyí ní ó tọ Fílípì wá ẹni tí í ṣe ara Bethsaida ti Galili wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé àwa ara alàgbà àwa ń fẹ́ rí Jésù láàárọ̀ yìí ìwọ náà wà rí Jésù. Nínú orin ìjọsìn wa lónìí a ó rí Jésù. Nínú Bíbélì kíkà wa lónìí a ó rí Jésù. Nínú orin àwọn akọrin lónìí a ó rí Jésù. Ní àkókò ìwàásù látọ̀dọ̀ bàbá wa ní Olúwa a ó rí Jésù. Ẹ jẹ́ ká la ẹnu wa ká bá Olúwa sọ̀rọ̀ pé bá a ti ń rí Jésù lónìí a ó rí a ó gbé pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni ayé wa kò ní rí bákan náà mọ́. Ẹ jẹ́ ká la ẹnu wa ká bá Olúwa sọ̀rọ̀. Nínú gbogbo ìjọsìn tòní láàárọ̀ yìí a fẹ́ ní rí Jésù Kristì. A fẹ́ rí a fẹ́ bá Olúwa pàdé. Bẹ́ẹ̀ ni ipò ayé wa kò ní rí bákan náà mọ́. Ẹ jẹ́ ká la ẹnu wa. Ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ tó ń wá ojú Olúwa láàárọ̀ yìí. A wà níbí láti wá Olúwa pẹ̀lú ọkàn tó sí páyá láti bá Olúwa pàdé. Ọlọ́run yóò sì bá wa pàdé. Bẹ́ẹ̀ ni ipò ayé wa kò ní rí bákan náà mọ́. La ẹnu rẹ kó bá Olúwa sọ̀rọ̀. Wà á rí Jésù. Èmi náà o màá rí Jésù. Nínú gbogbo agbègbè ìjọsìn tòórọ̀ yìí o. Wà á rí Jésù. Wà á rí agbára rẹ̀. Ẹ jẹ́ ká la ẹnu wa ká bá Olúwa sọ̀rọ̀. Èrèdí tá a fi ń wá síbí nìyẹn o. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. A fẹ́ fi gbogbo àwọn ẹlẹ́sẹ̀ àti apadà sẹ́yìn wá àti apadà sẹ́yìn tí ó wà síwájú Olúwa láàárọ̀ yìí. Pé ẹ̀mí Ọlọ́run yóò gbà wọn mú yóò dá wọn lẹ́bi yóò sì fún wọn ní oore ọ̀fẹ́ láti dẹni ìgbàlà. Jẹ́ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run pé iye àwọn tí ó ti bo Olúwa pàdé iye àwọn tí ó ti mọ Olúwa bí wọ́n ti wá láàárọ̀ yìí wọ́n ti bí láàárọ̀ yìí pé ẹ̀mí Ọlọ́run yóò gbà wọn mú yóò sì mú ìdálẹ́bi wá sínú ọkàn wọn yóò sì darí wọn sínú ìgbàlà. Ẹ jẹ́ ká la ẹnu wa ká bá Olúwa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúkúlùkù wa a ó bá Olúwa pàdé láàárọ̀ yìí. A ó bá oore ọ̀fẹ́ Ọlọ́run tó mú ìgbàlà fún gbogbo ènìyàn pàdé. Oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ síbi tó bá wa láàárọ̀ yìí. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò yẹ ẹlẹ́sẹ̀ sí ènìyàn mímọ́. La ẹnu rẹ kó bá Olúwa sọ̀rọ̀ pé àwọn ẹlẹ́sẹ̀ wọn ó padà wá sọ́dọ̀ Olúwa. Àwọn tán ti padà sẹ́yìn a ó mú wọn padà bọ̀ sípò láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni àwọn onígbàgbọ́ wọn á gba ìsọdọ̀tun àti ìrúsókè agbára. Ẹ jẹ́ ká gbàdúrà.

ní orúkọ Jésù la gbàdúrà. Mo kà fún wa láti inú ìwé Ésaìa orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 10:27. Ó ní yóò sì ṣe ní ọjọ́ náà, òní lọ́jọ́ náà o, tí a ó jí àgbàga rẹ̀ kúrò ní èjìká rẹ̀ àti ẹrù rẹ̀ kúrò ní ọrùn rẹ̀, bẹ́ẹ̀ ni a ó sì ba àjàgà náà jẹ́ nítorí àfàmì ròyàn. A fẹ́ bá Olúwa sọ̀rọ̀ pé gbogbo àjàgà ní ọrùn rẹ̀, gbogbo tó mú wá síwájú Olúwa láàárọ̀ yìí, kó o tó pò mí láàárọ̀ yìí o, agbára tó ń bẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí Ọlọ́run yóò yí gbogbo rẹ̀ kúrò lórúkọ Jésù. Láinú rẹ̀ kó o gbàdúrà kó bá Olúwa sọ̀rọ̀. Ó wà níwájú Olúwa o, ẹni tó lè so gbogbo, ẹ jẹ́ ká gbàdúrà pé bá a ti wá síwájú rẹ̀ láàárọ̀ yìí o, pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ rẹ̀ yóò jẹ́ tiwa, pé Ọlọ́run yóò bá wa pàdé, yóò bẹ wá wò lọ́nà àkànṣe láàárọ̀ yìí. Òun ló fa o tó fi yẹ kó mú fi ara rẹ sí àrọ́wọ́tó, kó o sì jọ̀wọ́ ara rẹ fún Olúwa pátápátá, pé wà lè jẹ́ pé láàárọ̀ yìí ohun gbogbo tólúwa ti pinnu láti fi fún ọ, Olúwa yóò ṣe nínú ayé rẹ. Gbogbo ẹrù àjàgà wíwo tó rù wà láàárọ̀ yìí, Ọlọ́run yóò yí gbogbo ẹ̀ dànù. Ẹ jẹ́ ká gbàdúrà.

gbogbo àwọn ará wa tí wọn ò tí ì débí láàárọ̀ jẹ́ ká gbàdúrà fún wọn pé ọlọ́run yóò mọ̀ wá síbí bẹ́ẹ̀ ni wọn ó sì darapọ̀ pẹ̀lú wa láàárọ̀ yìí wọn ó sì wá síwájú olúwa láàárọ̀ yìí ẹ jẹ́ ká lanu wa ká bo olúwa sọ̀rọ̀ gbogbo àwọn ará wa tí wọn sì wà lójú ọ̀nà tí wọn ò tí ì dé olúwa yóò mú ẹsẹ̀ wọn yá kankan síbí bẹ́ẹ̀ ni yóò sì mọ̀ wá síbí kankan kó ba lè jẹ́ pé gbogbo wa a ó di alábùkún fún látọ̀dọ̀ olúwa ta sáré àwọn tó sì ń ṣiyèméjì pé bóyá kán wá tàbí kán mọ̀ wá tó ń ṣiyèméjì kan ṣé kí n wá àbí kí mọ̀ wá jẹ́ ká gbàdúrà pé ẹ̀mí ọlọ́run yóò ṣiṣẹ́ lórí wọn báyìí bẹ́ẹ̀ ni yóò sì mọ̀ wá kankan síbí láàárọ̀ yìí. ẹ jẹ́ ká gbàdúrà pé ẹ̀mí ọlọ́run yóò mọ̀ wá síbí kán bá lè rí ẹ̀kúnrẹ́rẹ́ ògo àti ìwàlá yìí ọlọ́run láàárọ̀ yìí ẹ jẹ́ gbàdúrà fún àwọn ará wa pé ọlọ́run yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti tètè dé síbí wọn ó tètè dé bí pọ́nkán yóò sì mọ wá síbí lákòókò kó bá lè jẹ́ wípé wọn ò ní pàdánù ohun tó lúwa ti pinnu fún ayé wọn láàárọ̀ yìí ẹ jẹ́ gbàdúrà pé ọlọ́run yóò mọ wá.

ẹ jẹ́ ká gbàdúrà fún ìrànsí ọlọ́run pé ọlọ́run yóò mú yóò kún ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú agbára láàárọ̀ yìí. Pé ilẹ̀kùn ìfàmíròyàn yóò sí láàárọ̀ fún ìrànṣẹ́ ọlọ́run. Bí wọ́n ti ń ṣiṣẹ́ ìrànṣẹ́ fún aláàárọ̀ yìí. Bí wọ́n sì ti ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wa. Tí wọ́n sì ń fi ọ̀rọ̀ náà hàn wá jẹ́ ká gbàdúrà pé ọlọ́run yóò sí ojú ẹ̀mí wa àti òye rẹ̀. Pé ọ̀rọ̀ ọlọ́run yóò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wa yóò sì mú. Ẹ jẹ́ ká fi ìrànṣẹ́ ọlọ́run sọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí. Ní orúkọ Jésù la gbàdúrà. Kí ló ń wá láàárọ̀ kí ló fẹ́ rí gbà kí ló fẹ́ kọ́ lọ́kùn sínú ayé rẹ. Kí ló tó fi wà bí láàárọ̀ yìí. Láìnú rẹ ó ní béèrè á sì fi fún yín. Ẹ̀kànkùn á sì ṣí sílẹ̀ fún yín. Kí ló tó láìnú rẹ láàárọ̀ yìí kó bá Olúwa sọ̀rọ̀ láàárọ̀ yìí. Bá Olúwa sọ̀rọ̀ nípa ìgbé ayé ẹ̀mí rẹ. Nípa ìgbé ayé ẹbí rẹ àti iṣẹ́ ìrẹsẹ̀ rẹ. Kí ló ń fẹ́ kọ́lọ́run kó se fún ọ láàárọ̀ yìí. Kí làwọn nǹkan tó fẹ́ kọ́lọ́run kó se nínú ayé rẹ láàárọ̀ yìí. Láìnú rẹ kó sì jẹ́ kó Olúwa kó mọ̀. Àti àwọn nǹkan tó fẹ́ kọ́lọ́run kó se nínú ayé rẹ bá Olúwa sọ̀rọ̀. Má dànù dúró ọlọ́run gbọ́. Ọlọ́run gbọ́ láàárọ̀ yìí. Láìnú rẹ kó sì bá Olúwa sọ̀rọ̀. Kí ló ń fẹ́ kólúwa kó se fún ọ láàárọ̀ yìí. Kí ló ń wá láàárọ̀ yìí. Láìnú rẹ kó bá Olúwa sọ̀rọ̀. Ṣé ìgbé ayé ẹ̀mí rẹ só ti ọlọ́run. Só ń gbé ìgbé ayé tó ń gbé só ti ọlọ́run. Ṣé ìgbé ayé rẹ bá ìfẹ́ ọlọ́run mu. Àní ṣé iṣẹ́ ọlọ́run lọ́wọ́ rẹ ṣe iṣẹ́ yẹn só ó lọ bó ti yẹ kó rí. Láìnú rẹ kó bọ́lọ́run sọ̀rọ̀. Pé láàárọ̀ yìí o ọlọ́run yóò bẹ olúkúlùkù wa wò. Láàárọ̀ yìí ọlọ́run yóò gbé wa yóò bá gbogbo àìní wa pàdé. Láìnú rẹ kó bá Olúwa sọ̀rọ̀. Ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. Ọlọ́run ayérayé a fi mọrírí àti moriyàn fún láàárọ̀ yìí fún àǹfààní tẹ́ rí fún wa láti gbàdúrà. A dúpẹ́ fún àkókò tá a ti lò nínú àdúrà níwájú yín. A dúpẹ́ fún gbogbo tá a ti fi síwájú yín. À ń gbàdúrà sí ń béèrè wípé ju ohun tá a ti béèrè láàárọ̀ yìí lọ́wọ́ yín lọ ẹ ó ṣe fún wa nínú ìjọsìn tòní lórúkọ Jésù. Gbogbo ohun èlò tẹ́ ó lò fún wa láàárọ̀ yìí ẹ dáwọ́lé wọn Olúwa kẹ́ ẹ sì fàmí ròyàn wọn kẹ́ ẹ sì lò wọ́n fún ògo orúkọ yín lórúkọ Jésù. Ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. Ẹ jẹ́ ká rán wa létí o. A dìdúró bá ti ń kọrin láti inú orin ìrírí wa orin 185 orin 185. Ohun tọ́lọ́run kò fẹ́ kí èmi ohun tọ́lọ́run kò fẹ́ tèmi kò gbọ́dọ̀ ṣe wá tún ẹ̀dá ọ̀rọ̀ rẹ dà sì sọ mí di ọ̀tun gbà náà ni ọkàn mi yóò kórira ẹ̀ṣẹ̀. Sọ mí di mímọ́ nínú ìfẹ́ rẹ kí n kọ ẹ̀sẹ̀ sílẹ̀. Òfin ìbùkún rẹ Olúwa fi kọ́ mi. Jọ̀ọ́ kọ òfin ẹ̀mí ìyè tọ̀run sínú ọkàn mi. Gbìn sínú ọkàn mi kó o wà níbẹ̀ títí. Òfin tí ń sọkàn dòmìnira òfin ìfẹ́ pípé. Kí wà rẹ jẹ́ òfin mi ìwà aláìléèrí. Fi dunnú lọ fọ́kàn ayọ̀ mi sọ́dọ̀ rẹ nígbà gbogbo. Ọkàn mi ń dúró de ìwọ tó mú lérí iṣẹ́ Olúwa tó múfẹ́ bàbà ọ̀run ṣẹ nínú mi.

0: ó ti paye sọọlù mọ bí ẹẹmejì bẹẹ ni kò lo àǹfààní tó ní lẹẹkìnní lẹẹkejì láti pa ní ìbámu pẹlú àgbékalẹ ìwé mímọ pé a ò gbọdọ gbẹsan. Bó ti jẹ́ wípé sọọlù ó ti ń sá pọn láti pa dáfídì lára ṣùgbọ́n dáfídì onídàpadà òun pinnu láti tẹ̀lé olúwa lẹ́yìn èyí olúwa mú ìpinnu wá sínú ọkàn rẹ̀ pé òun ní pa ẹni àmúrú olúwa ìyá ọba sọọlù.
1: God has placed Saul in power and has not fi agbára
0: fún Saulu síbi Ọlọ́run tí mú kúrò lórí ìfẹ́. Bẹ́ẹ̀ni Dáfídì kò fẹ́ wá sáré kọjá àkókò Ọlọ́run. Ohun tá à ń sọ níbi ni wípé àkókò wà fún gbogbo fún olúkúlùkù wa. A lè wà ní ipò kan náà tí Saulu wà tí Dáfídì wà lónìí. Bóyá ní àwọn adarí kan nínú àwọn ìjọ wa tí wọ́n jẹ́ olóòótọ́ tó jẹ́ aláìsòótọ́ tàbí àwọn tí wọ́n ò pegedé nu iṣẹ́ tí wọ́n ń ṣe. Kámọ́ ní ọ̀pọ̀ ara ọlámù láti máa gbìyànjú láti máa sọ wípé à ń ṣe àríyànjiyàn tàbí à ń ṣe awuyewuye tàbí à ń gbìyànjú láti fẹ́ pa wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ kan rárá o. Kákẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ Dáfídì bó ti ní sùúrù di àkókò tiẹ̀ àwa náà pẹ̀lú a ò gbọ́dọ̀ fààyè gba ẹsẹ̀ tàbí ká rí àwọn adarí tó hùwà ibi káwá sọ pé káwá gbó káwá gbéra ká sọ pé ká tẹ̀síwájú rárá o. A gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ o láti ṣe ìfẹ́ Ọlọ́run ká sì ṣe ìtọ́ni fún àwọn tó yẹ ìfitónítí fún àwọn tó yẹ èrèdí. Ìbéèrè àkọ́kọ́ wọ́n ní kí ni ó fà á tí a fi kìlọ̀ fún àwọn ènìyàn àwọn onígbàgbọ́ lòdì sí ìwà owú jíjẹ. Kí ló dé kí ni ó fà á tí a fi kìlọ̀ fún àwọn onígbàgbọ́ nípa ìlara àti owú jíjẹ?
1: Ìdá
0: náà ni wípé torí pé ó jẹ́ ìwàsí àìwà bí Ọlọ́run ó sì jẹ́ tí Ọlọ́run kórìíra nínú ìwé òwe orí kẹrìnlẹ́ sí ọgbọ̀n. Ó ní pé ó sọ fún wa wípé owú jíjẹ ó jẹ ohun tó ń ba egungun jẹ. Bẹ́ẹ̀ ni owú jíjẹ àti ìlara ó mọ ń ba ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run jẹ́ àti ìrìn pọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Dáfídì tẹ̀síwájú nínú ìwà rẹ̀ láti pín pé òun sáré yìí Dáfídì ó gbìyànjú sa gbogbo apá rẹ̀ gbogbo ipá rẹ̀ ó sì ń sa gbogbo tó lè ṣe. Bísọ̀lù ti ń tẹ̀síwájú láti máa dọdẹ Dáfídì. Ìgbàgbọ́ Dáfídì bẹ̀rẹ̀ sí lọ sílẹ̀ èyí tí ó ṣokùnfà ìbẹ̀rù fífi ìkánjú ṣe ìpinnu àti ìwà ìtàn. Kókó mẹ́tàlá gbìyànjú láàárọ̀ yìí kókó àkọ́kọ́ a fẹ́ wo ìbẹ̀rù àti sísá lọ Dáfídì. Ìkejì a fẹ́ wo ìwà ìtàn àti rọ Dáfídì. Ìkẹta a fẹ́ wo nínú ojú inú àwọn ìjòyè Philistine àti kíkọ Dáfídì. Kókó àkọ́kọ́ a fẹ́ sáré wo kókó àkọ́kọ́ ìbẹ̀rù àti sísá lọ Dáfídì. Níbi kíkà wa tí a ti kà ní orí kẹtàdínlọ́gbọ̀n ní ẹ̀rín Sámuẹ́lì kìíní yẹn ẹgbẹ́ ta wo ẹsẹ̀ ìkíní náà. Sámuẹ́lì kìíní orí kẹtàdínlọ́gbọ̀n 27 ẹsẹ̀ ìkíní Dáfídì sì wù ní ọkàn ara rẹ̀ pé ǹjẹ́ ní ọjọ́ kan ni èmi yóò ti ọwọ́ Saulu ṣègbè kò sì sí ohun tí ó ti ọ tí ó yẹ mí o di pé èmi kí ó yára sá àsálà lọ sí ilé àwọn Filistini yóò sì sùn Saulu láti máa tún wá mi kiri ní gbogbo agbègbè Israẹli ilẹ̀ á sì bọ́ ní ọwọ́ rẹ̀. O lè rí o pé ìbẹ̀rù pé Saulu yóò pa Dáfídì ó sì wà lọ́kàn Dáfídì. Dáfídì mọ̀ ó wá lọ láti Júdà ilé ilẹ̀ Júdà lọ sí ilé àwọn Filistini. Ó rò nínú ọkàn rẹ̀
1: pé
0: òun gbọ́dọ̀ ṣe nǹkan kan láti rí pé òun dáàbòbò ara òun kúrò lọ́wọ́ ìparun látọwọ́ Saulu. Ní ẹsẹ̀ kẹta yẹn orí kẹtàdínlọ́gbọ̀n Sámuẹ́lì kìíní yẹn ní ẹsẹ̀ kẹta ó ní Dáfídì sì bá Kísì jókòó ní gáàtì òun àti àwọn ọmọkùnrin rẹ̀ olúkúlùkù wọn tí òun ti ara ilé rẹ̀ Dáfídì pẹ̀lú àwọn aya rẹ̀ méjèèjì Ahinoamu ara aya ara Jesseli àti Abigaili ara Kameli aya Nabali.
1: David's action was a hasty conclusion of unbelief.
0: He failed to trust in God, who has so often delivered him. He should have continued in prayer and God as to what steps to take. What led David's decision to relocate to Gath? What led
1: David's decision to relocate to Gath?
0: Kí ni ó ṣe okùnfà ìpinnu Dáfídì láti kó lọ sí Gati? Kí ló ṣe ìpinnu Dáfídì láti kó lọ sí Gati? Ohun tó ṣe ìpinnu rẹ̀ òun náà ni pé ìpinnu rẹ̀ nítorí ìbẹ̀rù tó wà lọ́kàn rẹ̀ pé Saulu yóò pa òun ní ọjọ́.

ò ní kọ́, ọ̀rọ̀ náà ò ní bàjà, ọ̀rọ̀ náà ò ní dojúkọ, ṣùgbọ́n ọ̀rọ̀ náà a ó gbàgbọ́, a ó tẹ̀tí sí, a ó sì gbé ìgbé ayé rẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká gbàdúrà pé Ọlọ́run yóò rẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. A ó tún gbàdúrà o fún ìjọ yìí, ìsọjí kárí ayé ó ń bọ̀ o ní ìlú Ọ̀tà ní oṣù yìí. Ẹ jẹ́ gbàdúrà pé rékọjá ohun tọ́lọ́ ti ń ṣe ní àwọn ìsọjí wa, Ọlọ́run yóò jẹ́ kí kó jẹ́ àkókò àkànṣe ní orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ gbàdúrà lánàá rẹ kó bọ́ Olúwa sọ̀rọ̀ ní orúkọ Jésù tó lágbára la gbàdúrà. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín o fún àkókò tó kúrú tá a ti lò níwájú yín. A gbàgbọ́ wípé ẹ mọ̀ pé ẹ ti wà níbí láti bùkún fún wa náà. Àdúrà wa ni pé ẹ ó tẹ̀síwájú láti máa bùkún fún wa àní níyòkú ìjọsìn tòní lórúkọ Jésù. Ẹ ṣe bàbá torí pé ẹ mọ̀ pé ẹ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù la gbàdúrà. A kí gbogbo wa káàbọ̀ sí ìjọsìn àṣepapọ̀ ti òní lórúkọ Jésù. A fẹ́ kí wa káàbọ̀ lọ́nà àkànṣe gbogbo àwọn tá a pè àti àwọn ojú tuntun tí wọ́n wá jọ́sìn fa ní olúyè àjọ lónìí fún ìgbà àkọ́kọ́. Èyí ni ìgbà àkọ́kọ́ rẹ tó ń wá sáàrin wa. Èyí ni ìjọ Deeper Life ní olú ìjọ ní gbàgádà tó wà ń bẹ̀ yẹn. Jọ̀wọ́ jẹ́ ká mọ̀ nípa rínáwọ́ rẹ sókè. A fẹ́ mọ̀, a sì fẹ́ mọ rírì rẹ. A fẹ́ kí yín káàbọ̀. Tó bá ní kà sí nǹkan mìíràn, jọ̀ọ́ a fẹ́ kó dí lórí ẹsẹ̀ rẹ ká bàá lè mú ìkíni olùṣọ́àgùntàn tọ̀ wá. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ gbogbo yín la kí káàbọ̀ o lórúkọ Jésù. Inú olùṣọ́àgùntàn dùn pé wà níbí, wọ́n sì fẹ́ ká sọ fún yín pé kẹ́ ẹ tẹ̀síwájú àti máa wá kí bí Olúwa ti ń lò wọ́n láti bùkún fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn nínú ayé yìí, kó lè lò wọ́n láti bùkún fún ẹyin náà pẹ̀lú àti fún ayé yín lórúkọ Jésù. Ẹ jọ̀ àwọn asọ́nà wà ní ẹgbẹ́ ọ̀dọ́ yín, wọ́n á fún wọn ní ìwé.

ẹ jẹ́ ká rántí o pé àwọn tí a bá parí ẹ̀yin ojú tuntun ẹ wà sí iwájú níbi tí a ti ní àǹfààní láti olùsọ àgùntàn wa sí àwọn adarí wa àwọn ìpàdé àárín ọ̀sẹ̀ a ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ ọjọ́ kẹrìndínlógún a ní àwọn ará láti ìsọ̀rí sọ́kejì wọ́n á wá sí gbàgádà fún ìjọsìn àṣepapọ̀ wọn ní aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:45 nígbà tí a wà ní service group 1 a ó ṣèjọsìn ní àwọn ẹlẹ́kùnjẹkùn àti ìjọ agbègbè wa ìpàdé ojúlé máa ń wà ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi àwọn ọ̀dọ́ àwọn ọmọdé àti àwọn àgbà wọn ń ṣe tiwọn ní àwọn àkókò tí ó yàtọ̀ síra wọn àwọn ọ̀dọ́ àti ọmọdé wọn ń ṣe tiwọn ní agogo mẹ́rin nígbà tí àwọn àgbà àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ypf tí wọ́n ń ṣe tiwọn ní aago 5 ìrọ̀lẹ́ ẹjọ́ ẹ rí pé ẹ wà níbẹ̀ kí ẹ sì jẹ́ ìmúlọ́kànlé fún àwọn ẹlòmíràn nípa wíwá sí ìdàkojúlé ọlọ́run yóò sì bùkún fún bẹ́ ẹ ti ń wá lórúkọ jésù ní ọjọ́ ìsinmi ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkànlá oṣù kẹjọ àwọn adarí wọn wà sí gbàgádà ní aago 5 kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo àwọn adarí ọjọ́ ìṣẹ́gun à ń retí yín ní gbàgádà o ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí fún ìpàdé àwọn adarí ọjọ́ ìṣẹ́gun ọlọ́run yóò sì bùkún fún bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù ní ọjọ́ ajé a ní ẹ̀kọ́ bíbélì ọjọ́ ajé wa ní ọjọ́ ajé àwọn ará wa láti àlìmọ̀sọ́ wọ́n máa dara pẹ̀lú àwọn gbàgádà sómúlù àti kétu ní fún ẹ̀kọ́ bíbélì ọjọ́ ajé aago 5 aago 6 ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 5:45 bá a ti ń wá sí gbogbo àwọn ìpàdé wọ̀nyí ọlọ́run yóò bùkún fa lọ́pọ̀lọpọ̀ lórúkọ jésù ọjọ́ ìṣẹ́gun a ti sọ fún wa

ní ọjọ́ kọkànlá pé ìpàdé àwọn adarí yóò wà ní ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí. Gbogbo àwa adarí ọjọ́ ìṣẹ́gun ká wá rí pa wà níbẹ̀. Wákàtí ọjọ́ ìṣẹ́gun wákàtí ọjọ́bọ̀ ní ọjọ́bọ̀ wákàtí àṣálẹ́ àkànṣe àti àkókò tí à ń kọ́ra wa ní ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ́ ọgbà ní ọjọ́bọ̀ kẹta ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo oṣù third ní ìpàdé àkànṣe tá a pè ní àṣálẹ́ agbára. Torí náà jẹ́ ká rí pé a wà níbẹ̀ kí a sì pe àwọn ẹlòmíràn wá. Ọlọ́run yóò ṣe wá nire lórúkọ Jésù. A ní ìpàdé ìsọdọ̀tun fún gbogbo àwọn onígbàgbọ́ tí oṣù kẹjọ yìí tí ó wáyé ní sátidé kẹta tó ń bọ̀ níwájú ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ni a ṣe ìpàdé gbogbo àwọn onígbàgbọ́ tá a máa ń ṣe All Believer Renewal Program tá a máa ń ṣe ní aago mẹ́sàn-án ní àwọn ìjọ ìsọ̀rí ìjọ agbègbè wa láti máa ṣe. À ń retí àwọn ọmọ ìjọ náà pẹ̀lú láti wá síbi ìpàdé àkànṣe yìí ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ yìí Sunday ti ń bọ̀ ní aago méjì ìrọ̀lẹ́ ní aago méjì ọ̀sán. Àwọn ọ̀dọ́ wọ́n á ṣe ìpàdé wọn tán máa ń ṣe ní aago mẹ́ta ọ̀sán ní àwọn ọ̀dọ́ ti máa ṣe ìpàdé wọ̀nyí tán fẹ́ ṣe ní aago mẹ́ta ọ̀sán. Àwọn ọ̀dọ́ ló wà fún a mú wá fún ìtonílétí wa pé ìpàdé àwọn ọmọ iléèwé wa yóò bẹ̀rẹ̀ ní fún àwọn ọ̀dọ́ wa ní ọjọ́ ajé tó ń bọ̀. Ẹ jẹ́ ká rí pé gbogbo àwọn wa wọ́n wà níbẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn ìbùkún àkànṣe tó wà nínú ìpàdé yẹn. Bí wọ́n ti lọ síbi Ọlọ́run wá bùkún fún àwọn ọmọ yìí lórúkọ Jésù. A ní ìsọjí kárí ayé ẹ kí hallelujah. It is ìsọdọ̀tun pátápátá nípasẹ̀ Kristi èyí tí oṣù kẹjọ yìí yóò wáyé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọgbọ̀n ọjọ́ oṣù kẹjọ yìí ní Anglican Grammar School ní Ọ̀tà ní Ogun State tá a pè ní ìsọdọ̀tun pátápátá nípasẹ̀ Kristi. Anglican Grammar School ní Ọ̀tà ni a ti ṣe ní ìpínlẹ̀ Ogun. Mo mọ̀ wípé gbogbo àwọn ọmọ ìjọ wa àwọn ọ̀rẹ́ wa gbogbo àwọn ìbátan wa ni wọ́n wà sí ìpàdé yìí. Bí wọ́n sì ṣe ń wá ìbùkún Ọlọ́run yóò jẹ́ tiwọn lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ìpàdé yẹ ìdáǹde pátápátá ní kúrò nínú sísun ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé tó ń sún. Ààbò pípé tó péye nínú ayé sísun yìí yóò wà fún gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Nígbàtí ìpàdé àkànṣe yóò wà fún àwọn ọ̀dọ́ àti gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú èyí tá a pè ní ẹni tí a sọdọ̀tun láti já gbogbo àjàgà tí ò díwọ̀n ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29 ní oṣù kẹjọ yìí náà pẹ̀lú ní Anglican Grammar School ní Ọ̀tà dẹ̀ yóò wáyé ní gbogbo àwọn ìjọ wa káàkiri. Òun náà ni a pe àkórí rẹ̀ ní ìsọdọ̀tun láti já gbogbo àjàgbogbo òdiwọ̀n gbogbo òdiwọ̀n láwùjàdúpọ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣe ìpolongo tó tọ́ tó yẹ ká sì pe àwọn èèyàn wá síbi ìpàdé àkànṣe yìí. Ẹ jẹ́ ká ṣe ìkéde rẹ̀ ká fi àwọn èèyàn wá ká ṣètò fún ìkéde òwúrọ̀. Mo sì gbàdúrà wípé Ọlọ́run yóò mú gbogbo olúkúlùkù àwọn èèyàn wá yóò sì bùkún àwọn náà lórúkọ Jésù. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run á bùkún fún wa.

0: before this.
1: Kí a tó gbọ́ ìwàásù tòní, a ó ní àkókò kúkúrú fún bíbélì kíkà. Èpísítélì Paul àpọ́sítélì sí àwọn ará Kọ́ríntì kejì orí ìkẹjọ. Paul pẹ̀lú ara àwa ń sọ fún yín nítorí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún ìjọ Makedonia. Bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọ́n di púpọ̀ sí ọ̀rọ̀ ìlàwọ́ wọn. Nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn, ànijọ́ agbára wọn, wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Wọ́n ń fi ẹ̀bẹ̀ púpọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn èèyàn mímọ́. Àti èyí kì í ṣe bí àwa ti rò rí, ṣùgbọ́n wọ́n tètè kọ́ fi àwọn fúnra wọn fún Olúwa àti fún wa nípa ìfẹ́ Ọlọ́run. Tó bẹ́ẹ̀ tí àwa fi gba títù níyànjú pé bí ó ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí ó sì parí ẹ̀bùn ọ̀fẹ́ yìí nínú yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin ti pọ̀ ní ohun gbogbo ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ àti ìmọ̀ àti nínú ìgbìyànjú gbogbo àti ní ìfẹ́ ẹ̀yin sí wa, ẹ kíyèsí kí ẹ̀yin kí ó pọ̀ nínú ẹ̀bùn ọ̀fẹ́ yìí pẹ̀lú. Kì í ṣe nípa àṣẹ ni mo fi ń sọ ọ́, ṣùgbọ́n kí a lè rí ìdí òtítọ́ ìfẹ́ ẹ̀yin pẹ̀lú nípa ìgbìyànjú àwọn ẹlòmíràn. Nítorí ẹ̀yin mọ orí ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì pé bí òun ti jẹ́ Ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí o lè sọ yín di Ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Àti nínú èyí ni mo fi ìmọ̀ràn mi fún yín, nítorí ẹ̀yin èyí ṣàǹfààní fún yín. Ẹ̀yin tí ó kọ́ bẹ̀rẹ̀ níwọ̀n ọdún tí ó kọjá, kì í ṣe láti ṣe é nìkan, ṣùgbọ́n láti fẹ́ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí parí ṣíṣe náà pẹ̀lú bí ìmúra tẹ́lẹ̀ àti àṣẹ ti wà, bẹ́ẹ̀ ni kí ìparí sì wà láti inú agbára yín. Nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú, ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní, kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní. Nítorí èmi kò fẹ́ kí àwọn ẹlòmíràn wà ní ìrọ̀rùn kí ó sì jẹ́ ìpọ́njú fún yín. Ṣùgbọ́n nípa ìdọ́gba pé kí ọ̀pọ̀lọpọ̀ ìní yín ní àkókò yìí lè ṣe ẹ̀kún àìní wọn, kí ọ̀pọ̀lọpọ̀ ìní wọn pẹ̀lú lè ṣe ìpèsè fún àìní yín, kí ìdọ́gba kí ó lè wà. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé ẹni tí ó kó pọ̀ jù kò ní nǹkan lé, ẹni tí ó sì kó kéré jù kò ṣe aláìní tó. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tó fi ìtara àníyàn kan náà yìí sí ọkàn Títù fún yín, nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú nítòótọ́. Ṣùgbọ́n bí ó ti ní ìtara púpọ̀, òun fúnra rẹ̀ tọ̀yìn wá fún ara rẹ̀. Àwa ti rán arákùnrin náà pẹ̀lú rẹ̀, ìyẹn ẹni tó wà nínú ìrere yíká gbogbo ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n ẹni tí a ti yàn pẹ̀lú láti ọ̀dọ̀ ìjọ wá láti máa bá wa rìn kiri nínú ọ̀nà orí ọ̀fẹ́ yìí tí àwa ń ṣe ìránṣẹ́ rẹ̀ fún ògo Olúwa àti ìmúra tẹ́lẹ̀ wa. Àwa ń yẹra fún èyí kí ẹnikẹ́ni má bàa ríwí sí wa nítorí ọ̀pọ̀ yìí tí àwa ń pín. Àwa ń gbèrò ohun rere, kì í ṣe níwájú Olúwa nìkan, ṣùgbọ́n níwájú ènìyàn pẹ̀lú. Àwa sì ti ran arákùnrin wa pẹ̀lú wọn, ẹni tí àwa rí dájú nígbà púpọ̀ pé ó ní ìtara nínú ohun púpọ̀, ṣùgbọ́n nísinsìnyí ní ìtara rẹ̀ túbọ̀ pọ̀ sí i nípa ìgbẹ́kẹ̀lé ńlá tí ó ní sí yín. Bí ẹnikẹ́ni bá ń bèrè ẹni títí tù ú ṣe, ẹlẹ́gbẹ́ àti olùbáṣiṣẹ́ mi ni nítorí yín, tàbí àwọn arákùnrin wa ni ẹnikẹ́ni ń bèrè ni. Ìránṣẹ́ ìjọ ni wọ́n ń ṣe àti ògo Kristi. Nítorí náà, ẹ fi ẹ̀rí ìfẹ́ yín hàn wọ́n níwájú ìjọ àti ìṣògo wa nítorí yín. Kọ́ríntì kejì orí kẹsàn-án. Nítorí nípa ti ìpínfúnni fún àwọn ènìyàn mímọ́, kò ní pẹ́ mò ń kọ̀wé sí yín jù bẹ́ẹ̀ lọ, nítorí mo mọ ìmúra yín tẹ́lẹ̀ yín, èyí tí mo fi ń yan gàn fún àwọn ará Makedonia nítorí yín pé Akaia ti múra tán níwọ̀n ọdún kan tí ó kọjá, ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Ṣùgbọ́n mo ti rán àwọn arákùnrin kí ìṣògo wa nítorí yín kó má já sí asán ní ti ọ̀ràn yìí, pé gẹ́gẹ́ bí mo ti wí kí ẹ̀yin kó lè múra tẹ́lẹ̀, bí àwọn nínú àwọn ará Makedonia bàbá mi wá tí wọ́n bá sì bá yín ní àìmúra tẹ́lẹ̀, kí ojú kí ó má ṣe tì wá láì wí pé ẹ̀yin ní ti ìgbẹ́kẹ̀lé yìí. Nítorí náà ni mo ṣe rò pé ó yẹ láti gba àwọn arákùnrin níyànjú kí wọn kí ó ṣáájú tọ̀yìn wá, kí wọn kí ó sì múra ẹ̀bùn yín sílẹ̀ tí ẹ ti ṣe ìlérí tẹ́lẹ̀, kí a lè ṣe èyí náà sílẹ̀ kí ó lè já sí bí ohun ẹ̀bùn, kí ó má sì ṣe dàbí ti ojú kòkòrò. Ṣùgbọ́n èyí ni mo wí pé ẹni tó bá fúrúgbìn kíhún ni yóò ká, ẹni tó bá sì fúrúgbìn púpọ̀ ni yóò ká. Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀, kì í ṣe àfẹ̀kùn ṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe, nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn Ọlọ́rẹ. Ọlọ́run sì lè ṣe kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin tí ó ni ani to ohun gbogbo nigba gbogbo le ma po si ni ise rere gbogbo gege bi ati ko pe o ti foka o ti fi fun awon talaka ododo re duro laye laye nje eni ti nfi rugbin fun afurugbin ati akara fun onje yo fi rugbin fun yin yo si so di pupo fun irugbin yo si mu eso ododo yin bi si eyin ti a ti so di oloro ninu ohun gbogbo fun ilawo gbogbo tin sise ope si olorun nipa wa nitori ise iranse isin yin ko fi kun iwon ni awon eniyan mi mo nikan sugbon o tubo po si nipa opolopo ope si olorun leyin ti won ti fi ise isin yin do yin wo won yin olorun ni ogo fun iteriba ijewo yin si irere kristi ati fun ilawo idawo yin fun won ati fun gbogbo eniyan nigba ti awon funra won pelu ebe nitori yin safere yin nitori opo ore ofe olorun tin be ninu yin ope ni fun olorun nitori lai le so ebun re ki olorun ki o na wa lowo lati je olise oro re ami agbara kan be ti ko dawo duro lati ma tesiwaju kaakiri gbogbo agbaye ta fowo kan oye awon eniyan nipase Kristi Jesu oruko Jesu ijanu nbe ninu oruko yen agbara nbe ninu oruko yen ije gaba nbe ninu oruko yen bayi lati akoko isodotun mi na tun ti de bayi anfani mi na lati ni iriri ore ofe agbara olorun tin ye aye ni pada isoji kari aye pelu kumoyi o nbere ni ota ni ogun state nipase olusagutan kumoyi ajirere agbaye ni ati iranse olorun eni ti ise iranse re to nkede kristi kaakiri gbogbo aye to nye aye pada isodotun nipase kristi lati ojo 26 si 30 ojo osu kejo odun yi ni irole ni agogo 5 irole ni Anglican Grammar School ota bakan na ni awon onise iranse itoju tabi ti iwosan ti GCK yo ma lo lati ma toju awon eniyan fun iran to nbo a o ri imudagba awon omo ile iwe fun awon odo ati fun awon agunbaniro eyi pe ti a ma soro nipa imo eko ati ipinu won ati iruni soke ati awon iriri tabi itoni tabi awon ohun ti o yaye won pada ta pe akori re ni pe sister ni dotun fun jija ajaga lati ojo 29 si ni ojo 29 ni Anglican Grammar School ota aye yi pada sugbon agbara olorun ko yi pada nitori na o gbudo wa ni bi imudagba awon adari lati ojo 27 si ojo 28 osu kejo ni Christian Pentecostal Mission Church Ota Ogun State nitori na eyi ni iwe ipe fun o gbudo wa nibe iwaasu irere fun gbogbo orile ede

ọjọ́ ṣẹ́gun ayé. Ó sọ pé ó yóò máa ṣẹ́gun nígbà gbogbo. Èyí sì ni ìṣẹ́gun náà. Tí a ṣẹ́gun ayé tí ó ṣẹ́gun ayé bí kò ṣe àní ìgbàgbọ́ wa. Ní ẹsẹ̀ ìkárùn-ún, ta ni ẹni tí ó ṣẹ́gun ayé? Bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù ìṣe. À ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun. Ìṣẹ́gun ológo. À ń sọ̀rọ̀ pé bá a ṣe lè rí ìṣẹ́gun ológo yìí gbà tá a sì lè pa á mọ́. Ìṣẹ́gun ológo lórí ẹ̀ṣẹ̀ ní pàtó àti lórí irọ́. Lórí ẹ̀tàn, lórí àyíníke àti lórí àwọn ẹlẹ̀tàn pẹ̀lú. Gbígba ìṣẹ́gun ológo lórí irọ́ àti ẹ̀mí ẹ̀tàn. A ṣàwárí pàápàá nínú ìtàn ti Bíbélì gẹ́gẹ́ bí ìtàn ẹnìkan, ìtàn àwọn ẹbí àti ìtàn àwọn orílẹ̀-èdè tàbí ẹ̀yà tí a ṣe fi hàn fún wa. Nínú àwọn ìtàn yìí, a ṣàwárí wípé àwọn aṣòdì sí òdodo tí ó ti ń tẹ̀ bó ṣe ń tàn kálẹ̀ tó sì ń fara. Ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Káíní, ẹni tí ó parọ́, ó lọ sí ọ̀dọ̀ Bálámù. Àwá sí ọ̀dọ̀ Dáfídì, irọ́. Àwá sí ọ̀dọ̀ Ananiah àti Sàfírà, irọ́. Àní títí dé ọ̀dọ̀ Pétérù, irọ́. Ẹni tá a bọ láfún tá a bọ̀wọ̀ fún, ẹ̀mí irọ́ àti ẹ̀tàn. Ó wá sínú ènìyàn lẹ́yìn ìṣubú. Níbo ni Ábélì arákùnrin rẹ wá? Èmi ò mọ̀. Èmi ha ṣe olùṣọ́ arákùnrin mi bí? Ó ti wà nínú ẹ̀dá ènìyàn àti nínú ìdìbàjẹ́ rẹ̀ láti pa parọ́, láti fi rọ́bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Wọ́n á fi rọ́ ṣe àfihàn wípé àwọn dára nígbà tó jẹ́ ẹni ibi. Wọ́n fi rọ́ ṣe àfihàn wípé àwọn jẹ́ olódodo nígbà tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Wọ́n á fi rọ́ hàn kí wọ́n kan bá lè fi ẹ̀dá bàbá wọn tí ṣe èṣù hàn. Ṣùgbọ́n nígbà bá dàtún bí, ó máa ń fún wa ní ìṣẹ́gun. Ṣùgbọ́n rántí o, kì í ṣe nígbà tá a bá di ẹni ìsọdẹ mímọ́. Bó o bá jẹ́ òpùrọ̀, o kò ì tíì dàtún bí. Nígbà bá dàtún bí tá a dẹni ìgbàlà, tá a ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀, tá a wá sínú ìfẹ́ Ọlọ́run nínú ìrònúpìwàdà pátápátá, tá a yí padà, tá a yí kúrò nínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ gbogbo, ẹ̀rẹ̀, ẹ̀ṣẹ̀ àti ẹ̀tàn àti àgàbàgebè gbogbo rẹ̀ láwọn ìyípadà, yóò dáríjì wa, yóò sì wá wẹ̀ wá mọ́, yóò wá sọ wá dòmìnira. Nígbà náà, a ó wà ní ìṣẹ́gun lórí irọ́ àti ẹ̀mí ẹ̀tàn. A wà nínú ipò tó burú jáì lónìí. Nígbà tí ẹ̀mí ẹ̀tàn àmì ẹ̀mí irọ́ yìí tó sì tún ní àwọn ẹlẹ́kajẹ̀ka mìíràn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́, a gbúdọ̀ máa wo Jésù, ẹni tí í ṣe olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa. A ò ní máa lọ wo Ábúráhámù nítorí pé òun kọ́ ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́. A ò ní máa wo Dáfídì nítorí pé òun kọ́ ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́. Bíbélì ó fi hàn gbangba. Bíbélì ó sì fi àwòrán tó hàn ketekete fún gbogbo ènìyàn nípa àwòrán olúkúlùkù, ká má bàa jẹ́ kí ohunkóhun kó tàn wá jẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fọ̀ gbangba pé Kristi ni àwòkọ́ṣe wa, Kristi ni àpẹẹrẹ pípé wa. Ìdí nìyí tó fi sọ pé máa wo Kristi, ẹni tí í ṣe olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa. À ń wo àkórí yìí tá a pè ní gbígba ìṣẹ́gun ológo lórí irọ́ àti ẹ̀mí ẹ̀tàn lábẹ́ kókó mẹ́ta.
koko akoko eni ti okan re bale labe abo ti o pada di alarekereke oporo koko ikeji etan ti o lagbara ninu gbigba awon olokan ikegbo koko iketa ijega ba mimo ti gbigbe awon adari ti won je ni emi koko akoko eni ti okan re bale labe abo ti o pada de alarekereke oporo ninu Samuel kini ori keta din logbon lati ese ikarun Dafidi si iwe fun Akishi pe bi o ba je pe emi ri ore ofe loju re je ki won ki o fun mi ni ibikan ninu awon ile to won ni emi yo ma gbe ibe ese ti iranse re yo si ma ba o gbe ni ilu oba ese ikefa o wa so wipe Akshi si fi Siklagi fun ni ijo na nitori na ni Siklagi fi di ti awon oba Juda titi o fi di oni yi Dafidi o di eni to simi le Akishi o wa Akishi wa fun ni ibi ti o ma gbe abo wa nibe o da be ni pa lafia wa nibe o da be eni pe ominira wa nibe Akishi o ti e ma sayewo kini okunrin yi nse nigba o ti ni o da be ni po okunrin yi o di eni ti o labo to si tun ni ominira ko si iyo li lenu ni si igbe aye won mo sibe si ninu ipo yen ninu agbegbe yen ni Dafidi lo ti wa ni awon ati awon omo egbeta omo ogun re tun wa di oporo alarekereke abala meta lati fe wo koko akoko yi abala akoko ewu iwa ika ewu awon alarekereke oporo abala ikeji iwa awon olokan eke abala iketa idalebi lori awon eke ti won mori bo awon oporo looto enikan le wa to se aseyori ninu aseyori re ninu ohun to lo lati se eniyan won se o le won le se aseyori koda be ni pe fun afun ogbon odun tabi fun adorin odun yen iyin a o le fi yen se akawe ijiya ti yo se tabi ti o je ni orun apade nitori na ijiya wa fun awon oporo to se aseyori nitori na akoko a fe wo iwa ika ewu awon alarekereke oporo wo Samuel kini ori keta din logbon lati ese ikesan Dafidi si ikolu ile na ko si fi okunrin tabi obirin sile laaye o si ko agutan ati maalu ati ketekete ati ibakasi e ati aso o si yi pada o si to Akshi wa o wa ri iwa ika na bayi ki se pe amu Dafidi.

lórí pé a ti kà nínú bíbélì pé àwọn èèyàn ńláńlá wà nínú bíbélì ti ń parọ́. Èsù wa mú ewa sọ́kàn rẹ pé ọlọ́run ń ṣàánú fún ọ nígbò ṣe wọ́n sì dọ́run. Òtítọ́ kọ́ nìyẹn o, bíbélì sọ fánú wé fihàn o pé kò sí òpùrọ́ tàbí èké kankan tí ó nípa tàbí pín níwájú ọlọ́run láyérayé lọ́run rere. O ní tí ò ní yọ náà kúrò ń bẹ́ tó o bá jẹ́ òpùrọ́ ò lè bọ́ o. Dáfídì ó parọ́, ó tan yàn jẹ, ó díbọ́n. Àwọn èèyàn tó dẹ̀ bá ọkùnrin tó bá sọ̀rọ̀ yẹn, ó jẹ́ ẹni tó jẹ́ pé ìran rẹ̀ kúrú, kò ní ojú àfojúsùn nípa ìgbé ayé Dáfídì. Ṣé ìgbé tí wọ́n náà ń gbé nìyẹn? Òun wá sínú ìjọ ní gbogbo ìgbà, ọmọ ìjọ ènìyàn, ojú òṣìṣẹ́, ó tiẹ̀ tó wá jẹ́ adarí. Mọ́ gbàyè fún ìbẹ̀rù láti mú ọ kó ṣàǹfààní ẹni tó bọ́ lọ́run làjà kó ṣàǹfààní yẹnu lónìí o. Àwọn ìrírí tó jẹ́ èké ṣùgbọ́n tó farahàn gẹ́gẹ́ bí òtítọ́. Àwọn ẹlòmíràn wà tó ń bẹ̀rù tó ń tijú. Wọ́n mọ̀ wípé táwọn èèyàn bá ti mọ̀ àwọn àṣírí tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn, ìrò tí ó máa ní nípa mi rè láyé títí láyé, ohun táwọn èèyàn máa sọ nípa mi rè o. Torí ìyẹn ìtìjú yẹn wọ́n á pamọ́ra wọ́n á pẹnu mọ́. Bó tiẹ̀ jẹ́ wípé àní ìgbóná ti ìjẹ́wọ́ yẹn wà nínú wọn, ìdálẹ́bí wà ńbẹ̀. Ṣùgbọ́n Èsù sọ pé má sọ̀rọ̀ má sọ fẹ́nikẹ́ni. Wọ́n kéde rẹ̀ nínú ìjọ, wọ́n pariwo rẹ̀ ní Askeloni, wọ́n òkìkí máa kàn ní Gádì. Torí ìyẹn ẹ̀rù wá gbà ọ́, ó wá sọ pé màá sì máa pa mọ́ra títí màá ṣe ńgbà tó bá yá. O mọ o kò yí ọ pé àkókò kúrú jọjọ. Njẹ́ o mọ̀ pé àwọn èèyàn wọ́n ń kú ní ìṣẹ́jú ìṣẹ́jú pé kò tí ì ṣẹlẹ̀ sí ọ o, kò túmọ̀ sí pé ò ṣẹlẹ̀ o. Ọlọ́run mò ń fún ọ láǹfààní lónìí, àǹfààní láti ronúkúwàdà. Ṣé wà wá pò ń bí lónìí láì ronúkúwàdà bí? Èmi ò mọ o, mi ò dẹ̀ sọ o, bóyá o ti dàtún bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n ohun tẹ́mi ń sọ fún ọ ni pé ohun tí ó mọ ọ yẹ láti lọ sáyérayé láti dọ́run rere tí kú bá tiẹ̀ dé lónìí. Ọlọ́run sọ fún asọ́lọ́run Aísà àti Ẹsikáyà, ó ní sọ fún kó palẹ̀ ilé rẹ̀ mọ́. Ìwọ lè mọ ní àǹfààní o, o lè mọ láǹfààní mìíràn lẹ́yìn òní rékọjá òní fún ẹnikẹ́ni láti sọ fún ọ pé òtítọ́ tó ti gbọ́ lónìí pé kó o palẹ̀ ilé rẹ̀ mọ́. Àkókò rè o tó yẹ kó o palẹ̀ ilé rẹ̀ mọ́, palẹ̀ ilé rẹ̀ mọ́. Gbogbo àwọn ìwà ìtàn, ìwà èké, ìgbùwàsí àgàbàgebè, àwọn nǹkan tó o ṣe níkọ̀kọ̀ tó o rò pẹ́nikẹ́ni ò tiẹ̀ mọ̀ nípa rẹ̀, ṣé kò yí ọ ni? Ṣé Dáfídì kan náà tá à ń sọ yìí o mọ̀ tó sọ ní Psalm 139 tó wá sọ wípé bí mo bá tiẹ̀ lọ fara mi pamọ́ níbi ìkọ̀kọ̀ lọ́run àpáàdì lọ́run, ọlọ́run ó rí mi ń bẹ, ọwọ́ rẹ̀ máa tó mi. Ọlọ́run yóò débikíbi tó bá wà, ó rí ọ. Ibi tó wà níbi ìkọ̀kọ̀ yẹn tó dá ẹ̀ṣẹ̀ yẹn ó rí. Nígbà tó ń gbégbé ayé ẹ̀ tàn ó rí. Ohun ló fà á tó fi wá gbàdúrà nígbà ṣe pé Olúwa wádìí mi kó o sì mọ ọkàn mi Olúwa. Ṣe wádìí tí ìwà ìburúkú kan bá ìwà ibi kan bá wà nínú mi kó o sì darí mi sí ọ̀nà ayérayé. Mo fẹ́ kó o fa ọkàn rẹ yẹ láàárọ̀ yìí. Níbikíbi tó o bá ti jẹ̀bi, níbi tó o bá ti ṣubú kúrò nínú ìfẹ́ àkọ́kọ́ rẹ,
ni bi to ba da bi eni pe so lo kan san dibon dibon dibon aye re ti wa kun fun idibon awon eyan layi ka re wu o gege bi eyan patake ni re ni to se ye bi ye oro osi mo ye nipa re ah arakunrin yo ti peju fun o to luwa wa ko si ronu ku wada olu daju o owa padi na wa sugbo ni anfani loni o lati tun okan lati tun le to aye re se iwo mo ro ni po oko re mo ro ni pa aya re iyeyawe bayi a ni aye re ni ko ro ni pa re be ko wa si waju oluwa ko wa so pe oluwa mo wa si waju re loni o sanu fun mi o ko mo ni se boya re ye bo gun odun lo pase yi to eri okan re ba si so fun o pe iro yen mo to wa nbe igbe aye agabagebe yesi wa nbe o ti mu wa si kabari ko yanju re so fun olorun nipa re lomi ko mo ki pe kabari ko ni gba ni seju akan lati sanu fun lati wo omo lati so di fufu lati so di mimo mo so wi pe emi eni bi David ni mi eni bi oko olorun ah bo ni wa su ore lorun bo lo ti ri si o bo ti padanu ife akoko re ti sonu o ti subupo nu ori ofe akoko ipinu re lati wa si oju lowo to se ye biye pe wi wa sinu ijo re ti o ni wa mu oko ko yera ko yago fun ajalu to nduro de awon opuro awon alagabagebe awon nipansaga to nduro de olorun apadi gbogbo awon iwasi to nse to iwasi re isesi re ni koro ati ni gbangba so fun oluwa bayi ko so pe oluwa mo to wa foriji o to ba se pe mi ni o ni o ti mo si ni awon kan be nu aye mi emi o mo ni ku o nbi o aya fi gba ti mo ba yeju gbogbo etan pada lati ko pelu olorun ti mo si ni idaloju pe oluwa ti sanu fun mi so fun oluwa pe oluwa fo ijo re mo oluwa fo ijo re jesu oluwa mu ra ijo re sile o ojo kan bo ojo kan bo ojo igbasoke nigbati awon okunu Christ yo dide awon to si wa laye pelu ta o gba won soke lati pade won loju orun so le ronu pe iye yo se ti yo ba wa sele wo nu pare to wa si nbe to si nbe ati awon oku atalaye to si nu kankan nu won olorun yen so wi pe ipe ye yo dugan pe bi o ti ji awon oku yo dun de bi pe awon oku ma gbo awon to si wa gbe gbe aye awon to ti gbe gbe aye agabagebe igbe aye ro bi pe yen bi o ti lagogo to bi o ti pariwo to awon oni gbo ko ni kan won won oni gbo won oni nimo lara re won oni gbo ki lo de to bo lo laaro yi ko sasala fe mi re nipa titun aye re okan re ile re se mo ma gbegbe aye etan ye gbe mo gbegbe aye idigbe aye titan je gbogbo opuro ni o nipa ti won ninu ona oro apadi to njo fu sufuru gbadura olorun ki se eniyan ohunkohun to ba ti so ohunkohun to ba ti so fun wa yo mo wa si muse o yo wa si muse ma di awon elomiran lowo awon to ma siri aye re lati pa won lenu mo ko mo so ma ni ma lo so fun won o ki se gogo n to ba di na keyan ma nso o tun dakun wa ile aye re
o tun wa nfi kun ajaga ti ati iponju re kilo to jade gbangba ko so pe mo to ra foriji o mo to ra foriji so lawon atunse to ye ko se se oni igboya to si ni emi igberaga de bi pe tori ipo to wa ninu ijo o le ra re sile ko so pe mo to ra foriji o awon to se nko awon to se lona kan tabo mi ran sugbe igberaga o je ko ti ko teri ko le re ra re sile ko so pe o to ra foriji lodo awon to si mo pe o se won sugbe n je gaba lori won mama ku ku opuro ma ku bi opuro ma ku ku elese to ni anfani lati gba idariji sugbon ti o se nkan kan pa re igba soke ologo ti awon olododo o ti aru awon ton ti bopo lowo gbogbo idibaje ati gbogbo agabagebe ipo niyan o gbogbo awon ese atijo re ateyiwa pa dariji o ohun ti beli nso niyan pe bi eni keni wa nu kristi o di eda titun o di eda titun sibe o ngbegbe aye olododo o ntesi waju gege bi olododo eda titun o si nse olorun gege bi eda titun lojojumo nigba ta ba si so di mimo to olorun fowo kan kan re to wa mu ko fe olorun si ki se so di mimo o lo nyi wa kuro ninu pipa iro pipa o to ba ti niyan ni lakoko igba la o ti ni nkan kan niyan ani sora ready fufun mura re sile tori pe to nkan ba wa to ye ko ronu nipa re bayi lakoko ta wa yi o ni igba soke o nigba ti ipe yo do mo dabi enikan to sa fe mo ko ni to sa fe mo dari awon eyan gbogbo gba o sa fe mo wa nwaju ko mo dari awon elomo si si kristi sugbon wo fun rare oni opolopo eru eru wiwo ese to wa leji ka re to wa lori re to ngbe kakiri yeju gbogbo e bayi ko to di popeju olorun ninu anu re nduro di o mo padanu anfani yi so oju oju tutun bi bayi loni to je pe oni ni gba akoko to wa sarin wa o wa sakiyesi pe olorun o fe keni keni o segbe sugbon o fe ki gbogbo eniyan ko wa si ronu piwada ki lo de to wa sodo oluwa loni ko ronu piwada ko ronu piwada ronu piwada yi pada ku odinu gbogbo wa bi re ko wa so pe oluwa sanu fun mi fami jade fami yo iwo nikan ni mo gbekele o ise re to ti pari ni kabari ni gbekele mi olorun nu anu re a de dariji o yo si wu omo ya fo omo a wa so di eda tito okunrin tito obirin tito nu kristi a wa koruko re sinu weye be ni nigbati pe ba yo do o ni koni si beru o koni si wala o o ni wa ninu ipo inu ifoya tabi ni kayasoke pe kilo ma sele si mi rara o alaafi olorun yo gbe nu re yo si mu do loju pe simi nigbati kigbati pe yo ba dun ma mura sile ma setan to ba fe lu anfani ta sta ni loni yi o wa fe faye fun kristi lakotun o fe yi pada ku ninu iwa bi ku ninu iro pipa ku ninu ese ku ninu iwa itan ki lede to nawo re soke emi o pe jade sita o sugbon sa nawo soke ki ko lo ba le ri o ko le do mo ko si wa je wa awon ese ye fun oluwa ko wa bere fun anu ati idariji a wa gbadura papo o ni so pe o gbo o iran si olorun o ti fun wa ni ya ni ohun to je to otito pon bele nawo re soke a fe gbadura papo bayi baba wa dupe lowo yin lopolopo fun ojo ni o e se tori pe feran wa
e o si fe ka lo si aye raye la gbo gbogbo otito e ti pa wa so loni oluwa awe eyan won yi o ti e ti fowo to kan won ti en si wa npinu lokan won pe awon ronuku wa da won jewo ise won ton yi pada po nu iwa bi won bere fun anu ati idariji laaro yi oluwa pa ire koja won ni puro ni waju yi loruko jesu oluwa gba won laaro yi ke si ko duko won sinu weye oluwa je ki alaafia yin to re koja gbogbo ye ko ma gbe ninu okan won loruko jesu mu gbogbo iberu po ninu won mu gbogbo idibaje po ninu won mu itiju po ke si ran won lowo lati faramo awon eniye olorun ati oito ti gbo loruko jesu oluwa nigba ti pe yo ba wa dun fun lanfani lati lo ninu igbasoke loruko jesu oluwa be asabari enikeni te o si tun ni iberu yen bayi ati wojo pe ti n ba jewo ohun ti o sele ohun ti o sele re oluwa mo gbadura ajagaye eja ku laye won lare loruko jesu sanwo dominira fun ijo re oluwa fo ijo yin mo ke si mu ijo yin mura si ke mura ijo yin sile se nitori pe ti gbadura wa iranse yin baba nu oluwa te ti lo fun alaro yi o ibukun yin sinu aye won ori ofe yin sinu aye won ogbon yin sinu aye won ati igboya si lati sise iranse na fun aye si loruko je e fi fun loruko jesu okun si e fi fun won oluwa fun won ni ayo pe won mo ko gbogbo lala won lori awon eyan yin ko ni yo je eyi ti won o gba ire nipa re leyin laye raye loruko jesu se nitori pe ti gbadura wa oluwa a mo pe ju ba ti be le se fun wa ogo ni foruko re oluwa ni oruko jesu asegun ni agbadura amen.

wí pé bí ẹnikẹ́ni bá wá sínú Kristi, kí a tó mọ Kristi, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyè, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristi, tí a rì wá bọ inú kànga omi iyè, ó dájú wípé a ó kún pẹ̀lú omi iyè látinú Kristi. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristi, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristi, a ti gbàgbọ́ nínú Kristi, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristi. Nígbà tí a ti wọ inú Kristi, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristi nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni à ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí, ó ti fún wa ní ohun gbogbo. Èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì. Bí a bá ń fẹ́ ìwòsàn, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì. Bí a bá ń fẹ́ àlàáfíà, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé. Àlàáfíà wa wà nínú Kristì. Bí a bá ń fẹ́ agbára, kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristì. Ó ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí yóò pèsè wa sílẹ̀, tí yóò múra wa sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristì. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ń ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristì. Wípé ànító àti àníṣẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristì. Kí a kúnkún sọ wípé

ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa nítorí wípé kíkún wa wà nínú Kristi, kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mose tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú padà, kí a gba Jésù Kristi ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi ló wa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n, tàbí àléébù kan, tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá. A rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá sọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí ẹ bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin yóò gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti alẹ́ láti mọ̀ ní wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lẹ́ àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi, tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí 2 ẹsẹ̀ 10, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà àgbégbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà àgbégbà kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi
a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re to je wi pe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani pekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko si so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma n wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba beere lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si beere le oruko mi o na le emi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wi pe igbesi aye re yo dabi ti kristi ninu ati lode o le beere lowo olorun ohunkohun ti eyin ba si beere loruko mi ohun na li emi o se bi a ba n so pe ohunkohun ti eyin ba beere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n beere awon miran idande nikan soso ni won ma n beere won ki beere we pe ki a fun won ni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo kristi o ye ki a mo wepe igbala ju iwosan lo o ye ki a mo wepe isodi mimo o ju iwosan lo o ye ki a mo wepe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wepe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n beere lo ohunkohun ti eyin ba beere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba beere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba beere ohunkohun le oruko mi emi o se ni johanu ori kedogun ese ikeje johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o beere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayii wipe a le beere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma n beere lo eese ti a ko fi beere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe ohun ni oro ti o tobi ju ti o po ju eese ti a ko fi beere lowo olorun bi a ba mo wipe isodi mimo bi ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wipe laisi iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo eese ti a ko fi beere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe afi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibini
agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ ní abárí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èyí ṣe tí a kò fi béèrè wípé a ń fi agbára ọlọ́run a ń fi agbára ọlọ́run bí a bá ti bá ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé a ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èyí ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣe tán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì yóò ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú kristi a ó máa tọ́ òjú bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí ọlọ́run a ó tún máa tọ́ òjú bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdá tí a bá rí jésù kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú ọlọ́run nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé a ti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú kristi èyí ṣe tí a fi ń ṣe bí tálákà èyí ṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run èyí ṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá èyí ṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọdímọ́ kò sí mọ́ tàbí agbára ọlọ́run kò sí mọ́ ẹ jẹ́ kí a dìde ẹ jẹ́ kí a gbàdúrà ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa
nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo jeti wa o fe igbala ni tireni bi o ba le bere o fe sori mo ni tireni bi o ba le gbadura o fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tireni bi o ba le duro ti Olorun ki o se gbadura ti ti agbara yi o fi so kale o fe ibukun atorun wa o fe iwosan ni ohun kan ti ibaje ati se wa ni kikun ninu re ti wa ni pe ki agbagbo ki a bi ilere Olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa

ti n ṣiṣẹ ododo ti o si n sọ otitọ inu rẹ. Èyí jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a ó fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn dédé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí ó má bàá di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ̀sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ, bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run.

0: rere nígbà tí ó ń pèsè ọrùn rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́. Méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ètè èké, àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Àyà tí ń kùmọ̀ búburú. Ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde. Àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo. Ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah 3 láti ẹsẹ̀ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kúfẹ́, ojú àgbèrè, tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin. Ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára. Sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà. Ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. rántí pé à ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún ojú ìgbéraga ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ìpànìyàn ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀, kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀ kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeé ṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri, tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá, ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka Bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeé ṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeé ṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run ń sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pòwàdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeé ṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí tàbí lórí ilẹ̀ tàbí lórí okóhun ó wá di wípé kí a máa wá oògùn káàkiri kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́ ó wá sáré títí yálà nípa oògùn dúdú tàbí nípa ẹgbẹ́ awo tàbí nípa gbígbé àdá tàbí ìbọn tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á gbà tí o pa á tán ilẹ̀ wá di tìrẹ ó wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé bó o bá mọ láti sáré láti nílẹ̀ láti ní mọ́tò bó o bá mọ ibi tó yẹ kó rìn àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀ wò láti fún ọ ní oògùn àwọn tí ọwọ́ wọn gbó o ní lè ní nkankan o sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀ o ti ní ohun ìní nípa bẹ́ẹ̀ nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ọlọ́run sọ wípé òun dúró dè ọ́ wípé ọwọ́ rẹ kò mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó tàbí nítorí à ń gba obìnrin ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́ yàwó ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ́ láti fẹ́ obìnrin pọ̀ ní ìlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀ ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ́nà òun nìkan lóhùn ọ́ láti fẹ́ ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì obìnrin kejì wálé ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan-an ló wọ̀ lójú ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà tẹ ń parí ìjà lọ́sàn-án lóru tó lè tọ́jú ìkíní tàbí ìkejì tọmọ òró ń jẹjẹ sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún ń jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀ àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipa ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní orí ìkọkànléní ogún àwọn ọba kìíní orí ìkọkànléní ogún láti ẹsẹ kìíní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli tí ó súnmọ́ ààfin Ahabu ọba Samaria gidigidi Ahabu sì bá Naboti sọ wípé fún mi ní ọgbà àjàrà rẹ̀ kí èmi kí ó lè fi ṣe ọgbà ewébẹ̀ nítorí tí ó súnmọ́ ilé mi èmi ó sì fún ọ ní ọgbà àjàrà tí ó sàn jù ú lọ dípò rẹ̀ bí ó bá dára lójú rẹ̀. emi o si fi iye owo re fun o. Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti oun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi. Oun si dubule lori akete re, o si yi oju re pada, ko si fe jeun. Jezebeli ikan ninu won niyan o. Jezebeli iran awon apaniyan. Aya re si to wa, o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so, mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo, tabi bi o ba wu o emi o fun o ni ogba ajara miran ni ipo re. O si dahun wi pe emi ki o fun o ni ogba ajara mi. Jezebeli aya re si wi fun pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun, ki o si je ki inu re ki o dun, emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli. Beni o kowe le oruko Ahabu, o si fi edidi di ready, o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re, ti o si nba Naboti gbe. O si ko sinu iwe na pe ekede awe, ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan. Eyi ni Yoruba ma n pe ni ogbon ewe, ogbon ipaniyan, ogbon ki a jeni lese, ogbon ki a gba ohun ti o je ti elomiran, ki a si se bi eni wi pe alara mimo ni wa, ki a paniyan lai gbe ada funra wa, lai gbe ibon funra wa, ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa. O n so fun wa nisisiyi wi pe Jezebeli da ogbon yi, o wa n so ni ese ikewa, ki e si fi eniyan meji eni buburu. Jezebeli mo awon egbe re, awon apaniyan, awon eleri eke, awon eni buburu bi ti re, o mo won pe won wa. O ni ki won fi si iwaju re lati jeri pa wi pe iwo bu Olorun ati oba. E mu jade ke se so le okuta ki o le ku. Won so fun wa wi pe won se be. O so fun wa ni ipari ese iketala wi pe nigba na ni won mu jade kuro ni ilu, won si so le okuta, o si ku. Ese ikedogun o si se. Nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku, Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli, ti o ko lati fi fun o fun owo, nitori Naboti ko si laaye sugbon o ku. O si se nigba ti Ahabu gbo pe Naboti ku, ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re. Oro Olorun si to Elijah ara Tishbi wa pe wi pe dide sokale lo ipade Ahabu. Olorun ri o. Ohun ti a n se ni ikoko Olorun ri.
1: àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeé ṣe nípa ti olè, kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ, bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé, lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé, dìde, sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu, ọba Israẹli tí ó wà ní Samaria, wò ó. Ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé, báyìí lè Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé, báyìí lè Olúwa wí, pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ, àní tìrẹ. Ahabu sì wí fún Elijah pé, ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé, èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé, ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò, ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin, èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé, àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa, àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya, àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin, tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀, tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn, àwọn àlùfáà ton ma npe iyawo wi pe ah oko re nfi ya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wi pe tabi ti won so fun oko wi pe mo nri ijade iyawo re o da be ni pe gbogbo owo eko te ni aso le fe fi ra tan iyawo apa to gbe sile onje aso nikan lo mo ra o si so funru iyawo yi we pe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati iyawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti iyawo mo ko si on ti iyawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oluda imoran be ni an so wi pe won ni owo aimo inu olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro oluwa eyin olori Sodomu fi eti si ofin olorun wa eyin eniyan Gomora awon mo Israeli ni olorun ba soro nihin sugbon o npe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won oluwa ni kini opolopo ebo yin jasi fun mi eyi ni a npe ni ise esin lasan opolopo ebo opolopo isin olorun wi pe kini o jasi fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta lo bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wi pe bi olorun ba wo o ti o nso wi pe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe ta ni o pe o wa o gbo wi pe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade kuro ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye ori awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eyi to fi senu eyi to fi sidi eyi to fi sorun eyi to fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo n se nihin ele jade
2: Ọlọ́run ò ti ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn angẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́. Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó ti ẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run. Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ́ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jùúlẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé, nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi ara hàn, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Gbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó wé, lórí bàtà ẹ gbèsè, ìró ẹ gbèsè, bùbá ẹ gbèsè. Ó wá ń sin Ọlọ́run pẹ̀lú gbèsè lọ́rùn. Aṣọ Kérésìmesì, a ń ṣe ìjáde. Jésù Kristì tá a bí, Jésù onírẹ̀lẹ̀, a ń ṣe ìjáde ìrántí bíbí ẹni tó ní ìrẹ̀lẹ̀, a ń ṣe ìrántí onírẹ̀lẹ̀ pẹ̀lú ìgbéraga. Wọ́n la ń ṣèkórè, ìgbéraga, ìgbèsè. Wọ́n la ń ṣe bàsá, ìgbèsè. Àfẹ́sìnkú, ìgbèsè. Àbímọ, ìgbèsè. Láti farahàn, láti fi aṣọ hàn. A sì ń sọ wípé a jẹ́ onígbàgbọ́, onígbà tó wá. Láti fi ara hàn níwájú mi, tẹ́lẹ̀ ó bèèrè yìí lọ́wọ́ yín. Ṣé Ọlọ́run sọ fún ọ wípé kó tó wá sí òun, kí o kó sínú ìgbèsè aṣọ, ìgbèsè góòlù, ìgbèsè yẹtí, kí o tó lè sin Ọlọ́run? O ní ta ni ó bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Èwo lọ́rẹ́ asán? Owó tó wà lápò ẹ, náírà márùn-ún, mo fẹ́ fún Ọlọ́run. Ojí 100 náírà. Ìwọ náà gbọ́ pé onígbàgbọ́ máa ń san ìdá mẹ́wàá. Èyí tá a gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni lójú títì. Èyí tá a rí he, tó yẹ ká dá padà fó ní nǹkan. Olówó ń sọkún, ìwọ ń yọ̀ nínú ilé ìsìn. Owó mú lára owó olè. O fẹ́ ṣe ìtọrẹ àánú. Wọ́n ẹnìkan tún ti bímọ ẹ wá o. Ẹ̀yìn tí ẹ̀yìn amúlùdùn, ẹ̀yìn tínú yín dùn wípé lágbájá bímọ, ẹ wá sanwó gbogbo owó olè. Èyí tó jẹ́ pé ṣìnà ló ń ṣe, tó ń fi ọkùnrin ba ara rẹ̀ jẹ́, gbogbo owó àgbèrè tí wọ́n kó wá láti ilé àwọn onírégbè, wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó tẹ́tẹ́, wọ́n á kó wá sí ilé Ọlọ́run. Owó contract, èyí tá a fi owó ẹ̀yìn tí a fi gbà, a kó wá sí ilé Ọlọ́run. Owó tá a fi ebi pa ìyàwó wa, tí ìyàwó mu gàrí, táwa mutí. Owó ọtí tó ṣẹ́kù, a kó wá sí ilé Ọlọ́run. Ìjó, ìyẹn ò lápèjúwe. Ìlú, àtẹ́wọ́, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Àwa wá, a fẹ́ràn Ọlọ́run, a sàn dá mẹ́wàá, a dáwọ́ rẹ, ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi ansin ara wa oni ta ni o bere yi lowo yin
1: oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi
2: se awon elesin turari o ka bibeli debi ni
1: se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won turari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani I apejo owo ni o wan so ni ese ke dogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin
2: ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni
1: bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wepe nigba ti awon wonyi ba na owo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo
2: asan gba awe asin yira nile
1: asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won
2: o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare
1: nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wipe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura
2: o ba ti yokun
1: sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku
2: bi Saul o sese niyan nigbati ojo ati lo to sumo to si
1: eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele
2: bi o ba fi ohun kun igbagbo aba eto ni lowo aba aje
1: a ki fi ohun kun hin rere oni ni ese ike dogun pe owo yin kun fun eje
2: se mo so fun o
1: eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo nibe ni Isaiah ori kokan din ni ogota Isaiah ori kokan din ni ogota lati ese ikini si ese ikerin kiyesi
2: owo oluwa kokoro
1: lati gbani Beni eti re ko wuwo tiki yo fi gbo sugbon aise dede yin lo ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati eka yin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto be ni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon be ni won ki yo fi ise bo won bo ara won o so wipe ko si bi elese bo ti le sare to bo ba raso ko ni bo bo lowo ko ni ka wahala to wa nle bo ni moto moto yo ni le debi ti alaafia e wa o ni ise won ni ise ika ise ipa nbe li owo won ese won sare si ibi won si yara lati ta eje alaise sile emi olorun tenu mo fun wa ero won si ero won ero ibi ni ibaje ati iparun nbe ni ipa won ona nafia ni won ko mo ko si idajo kan ninu irin won won se ipa ona wiwo fun ara won eni keni ti o ba to ki o ma lafia nje bi o ba ri be o ni pada lati wa olorun nigba ti o le ri lati ke pe nigba ti o wa ni tosi bi o ba jewo ese re anu wa nitori ojo anu ati ojo ore ofe ni a wa loni sugbon bi o ba se ti agabagebe bi o ba gbadura bi ore re ti o wa ni iwe Luke ori ikejidinlogun bi o ba gbadura bi elesin yi ti a fe ka nipa re o daju wipe ni ojo ikeyin abamo ati ose ni o gbeyin fun iru eni be sugbon bi o ba je mara re gege bi elese ati elebi ti o si n fe so fun olorun wipe o ni owo aimo ati okan ti ko funfun bi o ba ni se awawi le kan si loni bi o ba ke pe oluwa yo gbo ti re ni Luke ori ikejidinlogun lati ese ikewa pe awon okunrin meji goke lo si tempili lati gbadura okan je farisi ekeji si je agbowo ode eyi farisi dide o si n gbadura ninu ara re bayi pe eyi farisi o dide o si n gbadura ko je gbadura sita sugbon gbadura ninu ara re bayi pe Olorun mo dupe lowo re nitori ti emi ko ri bi awon iyoku
2: o nse awawi o nbo ese re mole
1: oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi ngba awe
2: esin awon elomiran kuju eyi lo
1: emi ngba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni
2: ese kerinla mo wi fun yin okunrin yi okunrin keji eyi ti o je agbowo ode sokale lo si ile re ni idalare ju ekeji lo ekeji yi ni farisi mo toto mo ti josin tan ile isin la bi mi si baba mi alufa ni awa la mu ihirere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ irọ́ kúrò lẹ́nu ẹ̀ èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀ ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀ owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀ síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ́ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó o lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ jésù ó sì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ ọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù ní ìgbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀ o sì ṣetán láti tú ọkàn rẹ payá fún ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́ o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìlérí ọlọ́run ni wípé àánú àti oore ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ ó ń sọ ní Isaiah orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa nígbàtí ẹ lè rí ẹ pè é nígbàtí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé
1: oba lagbaja sise owo wahala lagbaja eni boboro ni sugbon won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wipe mo fe kan yi na eyan buburu won so leyin e sugbon laaro yi olorun o so leyin e awon to n so leyin e pe eyan buburu ni o erun ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri wipe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri po po lowo e nitori be won o je so doju e sugbon olorun lati enu woli re o so kan loju lo woro wi pe eyan boboro ni o eni ti a o ti we ninu eje Jesu Christi o je eniyan buburu wa so wi pe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si oluwa je ki o yi pada si oluwa ohun o si saanu fun ati si olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo olorun a fo ninu eje jesu asi di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wi pe oluwa wi pe ese ikeji din ni ogun wa nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade we pe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wi pe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyipada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyipada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
3: iwa si ti agbadura
4: olorun alaanu adupe lowo yin o je ayo okan wa lati wa se waju yin nitori wipe a mo pe nigba ti a ba wa e o so okun odi imole a mo pe nigba ti a ba wa aisan yo pora a mo wipe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa a mo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si iwaju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole wipe a o ni idande kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró a mọ̀ wípé nígbà tí a bá wá a ó lè gbàdúrà ẹ ó sì lè gbọ́ àdúrà wa a ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí wípé ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tún yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù a sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tún yóò ti dìde nínú ọkàn wa wípé bí a ó ti máa gbàdúrà ẹ ó gbọ́ àdúrà wa ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa àwọn ìkáànú tàbí àwọn ohun tó ń dá wa lóró, ẹ mú wọn kúrò ní orúkọ Jésù.

wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé, ṣùgbọ́n tí a ní ìdánilójú, tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò jẹ́ wa kulẹ̀, àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí, a sì ní ìdánilójú yìí, a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, o kò tí ì rí, kí o fi ojú ara rí, ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe, wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí, ìyípadà rere ní ti iṣẹ́, ìyípadà rere ní ti ìgbéga yóò dé, ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú, a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń bèrè lójúkojú, ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa. Ọkàn wa balẹ̀ wípé Ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí. Ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí, bí a kò tilẹ̀ tí ì rí, síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é. Èyí ni a ń pè ní ìgbàgbọ́. Ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere. Bí a bá ń sọ àwọn alàgbà, kì í ṣe àwọn tí wọ́n léwó lórí, a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. À ń sọ nípa àwọn alàgbà, àwọn bàbá wa nínú ìgbàgbọ́, gẹ́gẹ́ bí Ábráhámù, tí ó jẹ́ wípé bí ìlérí tí Ọlọ́run ṣe fún, bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́, síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Róòmù orí kẹrin. Róòmù orí kẹrin nínú láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Níwájú ẹni tí ò ń gbàgbọ́, Ọlọ́run ti kára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí Ábráhámù kò tí ì bí ọmọ ìlérí, ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un. A sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí, Ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí, ìdánilójú tí ó ní nínú ọkàn rẹ̀ yìí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Wẹsẹ̀ kejìlélógún, nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wípé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ro ti ara òun ti kára rẹ̀ tí ó ti kú tán, nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún, àti kíkú inú Sára kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́, èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbà tí ó sáà ti mọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe. Èyí ni a ń pè ní ìgbàgbọ́, wípé bí a kò tilẹ̀ tí ì fojú rí, ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí wa jẹ́rìí. Ó sì jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń bèrè Ọlọ́run ti ṣe é. Nígbà tí a bá gbàdúrà, tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí, tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun tó ń bèrè Ọlọ́run ti ṣe, máa yin Ọlọ́run lógo nítorí wípé ohun tó ń bèrè Ọlọ́run ti fi ìfọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí o bá wo Hebrew orí 11 ẹsẹ̀ 6, ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò lè ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ni olùṣẹ̀san

gbẹ́kẹ̀lé nínú ẹran ara bí a bá kọ orúkọ Jésù sílẹ̀, bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀, bí a bá kọ ìfọkàntán nínú Ọlọ́run sílẹ̀, bí tí a sì ń tẹ̀lé ọ̀nà ti ara, tí a ní ìgbẹ́kẹ̀lé nínú ara, èyí fi hàn wípé àìgbàgbọ́ wà nínú ọkàn wa. Nínú Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkarùn-ún báyìí lèlò wa wí: ìgbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹlẹ́ran ara ṣe apá tàbí ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Wàhálà, ìpọ́njú, àjálù nínú ayé ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n fi Ọlọ́run sílẹ̀, ni ó máa mú kí àwọn ẹlòmíràn kí wọ́n kí ó mú ìgbẹ́kẹ̀lé wọn kúrò nínú Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ń sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, bí a bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara, bí a bá ti mú ojú wa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a sì mú ọkàn wa kúrò nínú àwọn ìlérí rẹ̀, èyí jẹ́ àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Ó sì ń sọ fún wa wípé bí ó bá rí bẹ́ẹ̀, wípé ègbé tàbí ègún, èyí jẹ́ ìdájọ́ Ọlọ́run lórí àwọn tí wọ́n ní àìgbàgbọ́. Ìkẹta, títẹ̀ sí ọ̀nà ara wa. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó tẹ̀ sí ọ̀nà ti Ọlọ́run. Bí a bá ní ìgbàgbọ́ sí Ọlọ́run, a ó máa rìn nínú ọ̀nà ti Ọlọ́run. Ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá ti ń wọlé, ni ó máa ń di wípé kí a máa tẹ̀ sí ọ̀nà ara wa, ni ó máa ń di wípé kí a máa dá inú wa rò, kí a sì máa ṣe ìpinnu wípé báyìí tàbí lọ́nà mìíràn ni a ó gbé ìgbésí ayé wa rìn. Ní Samueli kínní orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹrin, gbogbo àwọn àgbà Israẹli sì kó ara wọn jọ, wọ́n sì tọ Samueli lọ ní sí Rama, wọ́n sì wé fún un pé kíyè sí ìwọ di arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ, ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bí ti gbogbo orílẹ̀-èdè. A rí àwọn wọ̀nyí, àwọn ọmọ Israẹli, wọ́n ń tẹ̀ sí ọ̀nà ara wọn. Ọlọ́run ti ń ṣe ìtọ́jú wọn, Ọlọ́run ni ó ti lànà fún wọn ọ̀nà tí ó yẹ kí wọn kí ó máa rìn. Ó sì fi Samueli fún wọn gẹ́gẹ́ bí onídàájọ́, gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí atọ́nisọ́nà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbọ́ ti Ọlọ́run, tí ó ń gbọ́ ti ẹnu Ọlọ́run tí ó ń sọ fún wọn, gẹ́gẹ́ bí ẹni tí ó ń darí wọn. Ṣùgbọ́n wọ́n sọ fún Samueli wípé àwọn fẹ́ tẹ̀sí ọ̀nà ti ara wọn. Àwọn ti rí àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè aláìgbàgbọ́, orílẹ̀-èdè kẹfẹ́rí, àwọn orílẹ̀-èdè tí ó rìn nínú òkùnkùn, wọ́n ti rí wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n ní ọba, ọba sì ń ṣe àkóso wọn. Àwọn pẹ̀lú fẹ́ kọ Ọlọ́run sílẹ̀, ó ti sún wọn láti máa tẹ̀lé báyìí ilé Ọlọ́run wí, ó ti sún wọn láti máa tẹ̀lé báyìí ni Bíbélì sọ, ó ti sún wọn láti máa tẹ̀lé báyìí ni inú Ọlọ́run wọ́n ń sọ wípé wọ́n fẹ́ ṣe inú ti ènìyàn, wọ́n fẹ́ ṣe bí ọba wọn yóò ti máa sọ fún wọn. Nítorí bẹ́ẹ̀, fi ọba jẹ fún wa. Ní ẹsẹ̀ ìkẹfà, ó ní ṣùgbọ́n òun náà burú lójú Samueli, nítorí wọ́n wípé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samueli sì gbàdúrà sí Olúwa. Ẹsẹ̀ ìkeje, Olúwa sì wé fún Samueli pé gbọ́ ohùn àwọn ènìyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ, nítorí pé ìwọ kí wọ́n kọ̀, ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí, ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀, tí ó sọ wípé ti Bíbélì ti sú òun, àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun, wípé kí a máa dúró de báyìí ilé Olúwa wí, kí a tó gbéṣẹ̀, kí a tó ṣe ohunkóhun, wípé ó ti sú òun, kí a máa mú sùúrù lábẹ́ wàhálà, lábẹ́ ìpọ́njú, wípé ó ti sú òun, wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn, láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run, láì dúró de báyìí ni Olúwa wí. Orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀, ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn. Ìkẹrin, àìgba gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Kí a máa ṣà, kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí a fẹ́ tẹ̀lé.

èyí tí a fẹ́ dúró lé lórí. Ó máa ń fi hàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún. Ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa. Ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Nínú Hebrew orí kẹrin ẹsẹ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire, nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́. Bí ẹsẹ̀ yìí bá yé wa, ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn, wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́. Bí a bá ń sọ ti àtúnṣe, a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́, òun kò gba ti àtúnṣe gbọ́. Bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya. Bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya, kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ, kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa, àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́. Ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ, ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn. Nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún, ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú. Ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú, èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá, kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́, a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́, a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa. Èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní. Gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún lé òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbákúlé aginjù yìí. Nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí? Láti ti ipa idà ṣubú, àwa, àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ. Kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí, àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí, ní ilẹ̀ Kenani, tí wọ́n padà wá, wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà, wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà, wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn. Wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà ni wọ́n rí lójú àwọn ènìyàn ilẹ̀ náà. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì gbọ́ nǹkan wọ̀nyí, ìgbàgbọ́ fò lọ nínú ọkàn wọn. Ìdáyàfò, àìní ìrètí, àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́. Ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Íjíbítì. Bí èrò bá ń wá sí ọkàn rẹ tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, o tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, o tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì, èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 44,
orin Dáfídì orí kẹrìnlé ní àádọ́fà ẹ̀fà lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì ẹsẹ́ ìkẹtàlá wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Wọn kò dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àì lè dúró de ìmọ̀ Ọlọ́run, àì lè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sọ wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì, wọn ti pa á dà, a sì ń tàn wọn lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, orí kìíní láti ẹsẹ̀ ìkejì, Ahasiah ti ṣubú láàrin fèrèsé ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elija wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísíráélì wọ ẹsẹ̀ kẹta. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elija ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísíráélì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún ń lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o ò gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o ò sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá. Ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísíráélì, ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin jẹ́. Nítorí náà, báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elija sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́, àìlè mára dúró, àìlè dúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbáà dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run,
ó dájọ́ pé yóò gbọ́ tiwa. Àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá, Kọ́rìntì kínní orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára, kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sétí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mara dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù. Bí a bá tẹ̀lé Ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú, ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàì má kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeé ṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa, nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà, Tímótì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò, òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin, òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹsẹ̀ ìkeje, nítorí a kò mú ohun kan wá sí ayé, àbí a mú ohun kan wá sí ayé. Ó ní bẹ́ẹ̀ ni, a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ. Ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di Ọlọ́rọ̀, a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ̀ẹ́ púpọ̀ tí panilára, irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé. Nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ohun búburú gbogbo, èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀. Àwọn mìíràn, wọn a fi ilé sùn sílẹ̀,
wọ́n fi bíbélì sílẹ̀, wọ́n fi jésù sílẹ̀, wọ́n fi ẹ̀kọ́ ìrere sílẹ̀, wọ́n fi iṣẹ́ ìsìn wa tí ọlọ́run gbélé wa lọ́wọ́, wọ́n fi sílẹ̀, wọ́n máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa lójú méjèèjì ní àwọn mìíràn wọ́n fi ẹbí sílẹ̀, wọ́n fi ọmọ sílẹ̀ bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàgbé pẹ̀lú ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á sẹ́ ìgbàgbọ́ wọ́n á kúrò wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n á sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn lẹ́ọ̀kọ̀ ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ìwọ ènìyàn ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ bí iyẹ ẹni pẹ̀kún mú nínú èyí tí a gbé pè ọ́ sí tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀ èyí ni Paul apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rome ní ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní ó ni wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù ní Rome orí kẹjọ láti ẹsẹ̀ ìkarùndínlógójì ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi ó wá ń béèrè lọ́wọ́ wa wípé ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ẹ̀dà rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ àwọn bíi Joseph wọ́n ní wàhálà wọ́n ní inúnibíni àwọn bíi Shedraki, Meshaki àti Abednego wọ́n ní ìpọ́njú tí ó peléke tí ó pọ̀ tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ ṣùgbọ́n ọlọ́run mú wọn làájá àwọn ènìyàn bíi Danieli àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi Paul apostle àwọn tí a lò ní ọ̀gọ àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paul apostle ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ẹ̀dà ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ lí a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́ à ń kà wá sí bí àgùntàn fún pípa ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí nínú gbogbo àìráṣọwọ̀ àìrílégbé àìríṣẹ́ṣe ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀ àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí wọn kò dúró pẹ́ ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀ a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí ṣùgbọ́n ó dájú pé ìgbàlà ọlọ́run yóò jẹ́ tiwa ìmúláradá yóò jẹ́ tiwa bí a bá ní sòrò díẹ̀ bí a bá farada bí a bá fàyàrán díẹ̀ ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn ohun tí Paul ń sọ ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé ó kó gbogbo rẹ̀ papọ̀ ó sọ nípa ti ìyàn ó sọ nípa ti wàhálà ó sọ nípa ti ìpọ́njú ó sọ nípa ti inúnibíni ó sọ nípa ti ìhòhò ó sọ nípa ti idà ó sọ nípa ti jàǹbá tàbí ewu ó sọ nípa ti ìdójútini tàbí ìpani
o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsi yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti o ni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu kristi jesu oluwa wa orin dafidi orin dafidi ori keta dini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala iba ade iponji iba wa awon afefe iji iba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a o ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohun kon ki o ya wa ya olorun wipe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wipe bi ekun ti re npe di ale kan o daju wipe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wipe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin olorun ninu wahala ninu ikanju ninu inu onibini ninu airije ninu airimu ninu wahala ti awon eniyan le da si olorun wipe o tesiwaju lati ma sin olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyida se ipinu wipe o ma tele olorun nkan le le wahala le wa ikanju le wa o le dabi eni wipe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju to won ko se suja o sugbon so fun olorun wipe awon nkan wonyi ki o le fa o seyin ko odo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lailai ranti jobu ni majemu lailai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli ranti paulo aposteli ranti awon omo ehin jesu christi ti a se nu ni bini si ranti wipe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wipe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wipe iponju ibade wahala iba wa ohunkohun ti iba ma sele wipe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wipe o ko ni je ki ohunkohun ki o fa o seyin lodo olorun ninu nkan wonyi awaju asegun lo ninu nkan wonyi awaju asegun lo se ipinu so fun olorun
wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ́ nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn lẹ́ẹ̀ ó gbalà.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Orin kerinle ni Adofa 1:14. Nigbati Israeli jade kuro ni Egypt, ti ara ile Jacob kuro ninu ajeji ede eniyan. Judah di bi mimo re, Israeli di ijoba re. Okun ri o si sa. Jordan pada seyin, awon oke nlanfo bi agbo ati awon oke kekeke bi odo aguntan. Kini o se o iwo okun ti iwo fi sa. Iwo Jordani ti iwo fi pada seyin eyin oke nla ti e fi nfo bi agbo ati eyin oke kekeke bi odo aguntan wariri iwo ile niwaju Oluwa niwaju Olorun Jakobu eni ti o so apata di adagun omi ati okuta ibon di orisun omi orin ikarun din ni ogofa 115 ki se fun wa Oluwa ki se fun wa bi ko se oruko re ni a fi ogo fun nitori aanu re ati nitori otito re nitori kini awon keferi yo se wipe nibo ni Olorun won wa ni isisin yi sugbon Olorun wa nbe ni orun o se onkon ti o wu padaka ati wura ni ire won ise owo eniyan won ni enu sugbon won ko soro won ni oju sugbon won ko riran won li eti sugbon won ko gboran won ni imu sugbon won ko gborun won ni owo sugbon won ko lo won ni ese sugbon won ko rin be ni won ko soro lati ofun won jade awon tin se won dabi won be ni olukuluku eni ti o gbekele won Israeli iwo gbekele Oluwa oni ranlowo won ati asa won ara ile Aroni gbekele Oluwa oni ranlowo won ati asa won eyin ti o beru Oluwa gbekele Oluwa oni ranlowo won ati asa won Oluwa tin se iranti wa yo busi fun wa yo busi fun ara ile Israeli yo busi fun ara ile Aroni yo busi fun awon ti o beru Oluwa ati ewe ati agba Oluwa yo mu yin bisi siwaju ati siwaju eyin ati awon omo yin eyin li eni ibukun Oluwa ti o da orun ohun aye orun ani orun ni ti Oluwa sugbon aye ni o fi fun awon omo eniyan okuko ni Oluwa ati gbogbo awon ti o so kale lo sinu idake sugbon awon ma fi ibukun fun Oluwa lati igba yi lo ati si lailai eyin Oluwa.
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Orin ikerin din ni ogofa 116. Emi fe Oluwa nitori ti o gbo ohun mi ati ebe mi. Nitori ti o de ti re si mi. Nitori na ni emi o ma kepe ni won ojo mi. Ikekun iku yi mi ka ati irora isa oku di mi mu. Mo ri iyonu ati ikaanu. Nigba na ni mo kepe oruko Oluwa. Oluwa emi be o gba okan mi. Olore ofe ni Oluwa ati olododo ni tooto alaanu ni Olorun wa Oluwa pa awon alaimokan mo are mi sile tan o si ran mi lowo pada si ibi isimi re iwo okan mi nitori ti Oluwa se lopolopo fun o nitori ti iwo gba okan mi lowo iku oju mi lowo omije ati ese mi lowo isubu emi o ma rin niwaju Oluwa ni ile alaye emi gbagbo nitori na ni emi se so mo ri iponju gidigidi mo wi ni iyara mi pe eke ni gbogbo eniyan kini emi o san fun Oluwa nitori gbogbo ore re si mi emi o mu ago igbala emi o si ma kepe oruko Oluwa emi o san ileri ife mi fun Oluwa nitooto ni oju gbogbo awon eniyan re iyebiye ni ku awon ayanfe re li oju Oluwa Oluwa nitooto iranse re ni emi iranse re li emi ati omo iransebirin re iwo ti tu ide mi emi o ru ebo ope si o emi o ma kepe oruko Oluwa emi o san ileri ife mi fun Oluwa ni tooto li oju gbogbo awon eniyan re inu agbala ile Oluwa li arin re iwo Jerusalemu eyin Oluwa. Orin iketa din ni ogofa 117 e ma yin Oluwa eyin orilede gbogbo eyin eniyan gbogbo nitori ti ise won anu re po si wa ati otito Oluwa duro lailai.
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Orin ikeji din ni ogofa 118. E fi ope fun Oluwa nitori ti o seun. Nitori ti anu re duro lailai. Je ki Israeli ki o wi ni isisiyi pe anu re duro lailai. Je ki ara ile Aroni ki o wi ni isisiyi pe anu re duro lailai. Je ki awon ti o beru Oluwa ki o wi ni isisiyi pe anu re duro lailai. mo kepe Oluwa ninu iponju Oluwa si da mi lohun ni ibi aye nla Oluwa nbe fun mi emi ki yo beru kini eniyan le se si mi Oluwa nbe fun mi pelu awon tin ran mi lowo nitori na ni emi o se ri ife mi lori awon ti o korira mi o ya lati gbekele Oluwa bi ati gbekele eniyan lo o ya lati gbekele Oluwa bi ati gbekele awon omo alade lo gbogbo awon orilede yi mi kaakire sugbon ni oruko Oluwa emi o pa won run won yi mi kaakire ni tooto won yi mi kaakire sugbon ni oruko Oluwa emi o pa won run won yi mi kaakire bi oyin a si pa won bi ina egun ni oruko Oluwa emi o se pa won run iwo ti mi gidigidi ki emi ki o le subu sugbon Oluwa ran mi lowo Oluwa ni agbara ati orin mi o si di igbala mi iru ayo ati ti isegun nbe ninu agbo awon olododo owo otun Oluwa le agbega owo otun Oluwa nse agbara emi ki yo ku bi ko se yiye ki emi ki o si ma royin ise Oluwa Oluwa na mi gidigidi sugbon ko fi mi fun iku si ilekun enu ona ododo sile fun mi emi o ba ibe wole emi o ma yin Oluwa eyi le enu ona Oluwa ti awon olododo yo ba wole emi o yin o nitori ti iwo gbohun mi iwo si di igbala mi okuta ti awon omole ko sile yo di pataki igun ile lati odo Oluwa ni eyi o se iyanu ni oju wa eyi ni ojo ti Oluwa da awo ma yo inu wa yo si ma dun ninu re se igbala ni isisin yi emi nbe o Oluwa Oluwa emi be o ran alaafia olubukun ni eni ti o nbo wa bi oruko Oluwa awa ti fi ibukun fun o lati ile Oluwa wa Olorun ni Oluwa ti o ti fi imole han fun wa e fi okun di ebo na mo iwo pepe na iwo ni Olorun mi emi o si ma yin o iwo ni Olorun mi emi o ma gbe oga e fi ope fun Oluwa nitori ti o seun nitori ti anu re duro lai lai
2: bi abari ani ti o ni ibere ninu eko ti a sese ko tan ki a fi han nipa gbegbe owo wa soke arabirin ti o wa ni gbongan nla
3: ẹjọ́ sá níbi tí a kà nínú ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹjọ́ sá ibi ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn
2: ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín
3: bẹ́ẹ̀ ni sá
2: irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa
3: ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ kìrìsìtẹ́nì
2: ẹ ṣe púpọ̀ Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹ máa sin Olúwa ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́ wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọn kì í ṣe ọ̀lẹ rárá wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò yálà nípa ti owó yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí Ọlọ́run ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn ẹ máa sin Olúwa láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a jí gìrì kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ṣé àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn won ma so fun awe pe won a gbe oro na yewo yo si gba won ni opolopo osu tabi odun ki won ki o to le tele Jesu sugbon bi a ba wo awon apere ti a ri ninu bibeli lese kese ti Jesu ti pe awon petero johanu jacobo ati awon andero bibeli so fun awe pe lese kese ni won tele Jesu Christi bi a ba si wo ipe Matthew lese kese ti Jesu pe Matthew lese kese ni o tele Jesu Christi ati eri ogbeni Saulu ara Tarsu nigba ti oluwa pade re ni ojo ona ti o lo si ile Damascus ti o so fun we pe ohun isoro ni fun Paul tabi fun Saulu lati tapa si egun ti o so we pe iwo ta ni oluwa ti oluwa si fi ara re han Saulu lese kese pelu itara pelu igbona okan ni ari we pe Paul ti gba Jesu gege bi olugbala re bi a ba si wo ise awon apostle pelu ni ori keji ise awon apostle ni ori keji lati ese iketadinlogoji nigbati won si gbo okan won gbogbe won si so fun petero ati awon apostle yoko pe ara kini ki awa ki o se petero si we fun won pe eronu pe oda ki a si baptisi olukuluku yin le oruko Jesu Christi fun idariji ese yin eyin o si gba ebon emi mimo ese ogoji ati oro popo miran li o fi n jeri ti o si n fi gba won ni iyanju owe pe egba ara yin la lowo iran arekereke yi nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won li ojo na a si ka iwon egbedogun okan kun won a ri awon eniyan wonyi o pe lesekese ti won gbo oro olorun be ni won fi itara tabi igbona okan gba oro olorun ti won si ronupo ada ti won si jowo aye won fun Jesu Christi eyi ni apere ti a fi lele fun awe pe awa paapaa lesekese ti a gbo oro olorun a ko gbodo fi akoko igbala tabi idariji wa dola ki a ma so we pe bi o ba di ojo miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronupo ada a o wa oju olorun be na ni bi a ti n gbo nipa atunse gbogbo awon nkan wonyi je ojuse ti a ni se yala si olorun yala si ara wa yala si awon aladugbo wa tabi si awon ti o je omo ijo awon ti o je eniyan olorun bi ti wa o sese a ni atunse lati se ti emi olorun ti o n toka si fun wa ti o si n kan nipa fun awe pe o ye ki a gbe igbese yi tabi ki a gbe igbese ni bi eni ti o mo olorun a ri awon elomiran we pe won ma fi akoko falẹ a ma so we pe emi n fe sugbon o se alera fun ara we pe nigba ti mo ba goke agba awon onigbagbo ju bee lo boya ti n ba ni iriri tabi iriri miran o sese fun mi tabi yio sese fun mi lati gboran si olorun lenu sugbon ohun ti a n so fun wa ni wipe lesekese ti a ti gbo oro olorun ti o n so fun wa wipe atunse wa ni ona wa lati se ni iru igba bee ni a lati fi itara tabi igbona okan si oluwa ki a si so fun olorun wipe gege bi o ba ti fun wa ni ore ofe a o gboran si lenu tabi o n so fun wa nipa isodi mimo a ti mo wipe bi eniyan ba ni igbala o ni idariji ese o ni alaafia olorun ni okan re a ko oruko re si iwe iye lorun eyi ko mo nipa wipe ati ni igbala nisisiyi nitori be ko si omiran ta ni lati se oro olorun so fun wa wipe a ni lati tesiwaju wipe iriri onigbagbo miran wa ti a n pe ni isodi mimo isodi mimo yi ni yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ni yo mu koro ni yo fa ti o patapata ti ailera ti o wa ninu okan wa ti ko je ki a le ma sare si nkan ti n se ti olorun tabi ki a le gbe igbesi aye wa mimo lati inu emi wa wa nigba ti a ba ni isodi mimo gbogbo nkan wonyi ni olorun yo mu koro lesekese ti a ti gbo wipe nkan kan ko fun wa gege bi iriri onigbagbo awon elomiran won ma fi dola won ma so wipe boya ni ojo miran boya ni odun ti o n bo sugbon bi a ba ni igbona okan lesekese ni o ye ki a le lo ba olorun wipe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa fa ju a ri awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wa oju olorun lati wa lejin to be ege ti a fi ohun gbogbo ru bo èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní, Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni arákùnrin, òun ti kára rẹ̀, ó sì wí fún un pé àwa ti rí Mẹ́sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ́sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jọ́hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà, ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajèrè ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, t tàbí níbikíbi tí a ti lè ṣeṣe fún ọlọ́run tàbí ó ṣeṣe a ń sọ fún alónìí wípé ìjọ ní èdè yorùbá ìsìn wa ní èdè yorùbá yóò bẹ̀rẹ̀ ó ṣeṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí jésù tó jẹ ọkọ lórí ìjọ olórí lórí ìjọ tí ó ń bá ìjọ wí sí lónìí òní wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí ọlọ́run sí ìdílé wa sí àwọn ènìyàn tí ó wà nínú ayé àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ èyí ni jésù fi ń sọ ní orí kẹta ìfihàn ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná bẹ́ẹ̀ ni o kò tutù èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi èyí ni ìdájọ́ tí jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù àwọn akáwọ́ gbéra àwọn tí ó wà láìríṣe fún ọlọ́run àwọn tí kò ní ìtara àwọn tí kò ní ìgbóná ọkàn àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́ọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀ èyí jẹ́ pé yóò ya àwa àti òun a kì yóò jẹ́ tirẹ̀ mọ́ ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí tí mo sì ń nà nítorí náà ní ìtara nítorí náà ní ìtara ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́ọ́wọ́ ó ń sọ fún wa wípé òun bá wa wí òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèrè lọ́wọ́ wa ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe apostoli ń ṣiṣẹ́ fún ọlọ́run evangelist ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore gẹ́gẹ́ bí wòlíì ní májẹ̀mú titun tí wọ́n ń sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé wọn ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé ọlọ́run tí wọ́n ń jẹ́ kí ilé ọlọ́run kí ó wà ní ìmọ́tótó wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń kọrin àwọn tí wọ́n ń ṣe àdènà àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn wọ́n ń ṣe iṣẹ́ fún ọlọ́run àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀ láti máa mú ọ wá sínú ìjọ ọlọ́run wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà ọlọ́run èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún ọlọ́run a rí àwọn akọrin a rí àwọn adènà a rí àwọn oníwàásù a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ ọlọ́run èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún ọlọ́run nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́ ọkọ ló dí mi lọ́wọ́ ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún ọlọ́run tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún ọlọ́run ẹ má ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin olúwa mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí irú ìtara bẹ́ẹ̀ irú ìgbóná bẹ́ẹ̀ ọlọ́run yóò fi fún wa a ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ó fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó, àti dúkìá, àti àwọn ìní tí a ní tí a ó fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́ wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, pẹ̀lú iná ẹ̀mí mímọ́, Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa. A ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣé o ti onípòwàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ, tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́, ṣé o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́n sílẹ̀. O a ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi, lé àìṣàárẹ̀. O a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn, láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe. Ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: abari eni ti o ni ibeere ninu ohun ti olukoko wa ninu oro olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣe ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Bí a bá wo ìhìn retí lóko, orí 18 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò sún sí nígbà ọ̀sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pè é.

bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́ èyí kì í ṣe wípé à ń kùn èyí kì í sì ṣe wípé à ń ṣàárẹ̀ ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láì kùn pẹ̀lú ọkàn ìdúpẹ́ èyí ni jẹ́ wípé kì í ṣe wípé à ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn olúwa ń bẹ nítòsí ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá nítorí akọrọkọ wa nínú ìwé ìyè lọ́run nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa nítorí èrè ayérayé tó ń dúró dè wá nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà tí ó sì ju dúkìá tàbí ohun ìní ayé yìí lọ ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo. Ó ṣeéṣe bóyá a rí ohun tó lè pani lẹ́kún ó ṣeéṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú ó ṣeéṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà Ọlọ́run ìdáríjì Ọlọ́run tí a ní tí wọ́n lè máa rò wípé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn ni wá ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ Ọlọ́run kí a máa yọ̀ nínú olúwa nígbà gbogbo bí a bá lọ síwájú olúwa láti gbàdúrà à ń bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa yìí gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé a jẹ́ ti olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé a bójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún wa lẹ́ẹ̀kínní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí ó má ba dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó ń sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní Jésù Kristì tó ń gbàdúrà.

0: gbà fún wa. Bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa. Bí a ti ní ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa. Àti bí a ti ní àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa. Nígbà tí a ti gba Jésù Kristì gbọ́, ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun. Bí ó jẹ́ ilé, Ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn, ó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ. Ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn, tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà. Bí ó jẹ́ ti àtiráṣọwọ̀, mélòó mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn. Bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́, gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe. Bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí, kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, àti wípé ó ti ń tọ́jú wa. Gẹ́gẹ́ bí a ti wà lónìí, òun ló pa á mọ́ dé ibi tí a wà. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo, nínú ohun gbogbo, nínú ẹbí, nínú ilé, nínú àgọ́ ara wa, ní ibi iṣẹ́ wa, fún àwọn ọmọ, fún àtijẹ, fún àtimu, fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa, ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Wípé bí a bá ń gbàdúrà, bí a bá sì ń bẹ Ọlọ́run, wípé kí ó ṣàánú fún wa, kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn, ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo. Nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ní kí a sọ kí ó lè yé ni, kí ni a ń pè ní wípé èèyàn ń kùn? Kíkùn ni wípé nígbà tí a bá ń sọ fún Ọlọ́run wípé orí bí mo ti rí, ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà, kí ló dé? Wo nǹkan tó fún lágbájá, wo nǹkan tó fún tàmẹ̀dù, wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní ọjọ́bọ̀, ní ọjọ́ Àlàmísì, tí wọ́n ń sọ oore tó ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀wàdà, mo jẹ́ tìrẹ, mo lójoojúmọ́ màá ka Bíbélì, màá gbàdúrà, kí ni mo ṣe? Kíkùn nìyẹn ni. Nítorí pé gbogbo tí a ń sọ yìí, kò sí ìdúpẹ́, kò sí ìmoore. Wo àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀, bí kì í bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò àti lọ́wọ́ àwọn ọmọ ogun Íjíbítì, ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó rán Mósè sí wọn wípé mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà, ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ilé eru nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn. Nítorí bẹ́ẹ̀, sọ fún Fáráò wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Íjíbítì. Kò sí ìdúpẹ́, wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin, irú orin wo ni wọ́n kọ? Nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa, bí wọ́n ti rí ọ̀tá, gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe fún wọn, tí ó ṣe lórí wọn ní Íjíbítì, wọ́n gbàgbé pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọ́n ń gbàdúrà àdúrà tí ò lọ́pẹ́, àdúrà tí ò nírètí, àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run. Àdúrà wọn ni wípé ọba ti fi wá sílẹ̀ ní Íjíbítì, àbá ti kó dànù bí ẹranko, àbá ti kú bí ẹni tí ò ní ìyá, tí ò ní bàbá, tí ò ní ẹni tó ń béèrè ẹ̀, ọba ti fi wálẹ̀, àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú. Àdúrà wọn nìyẹn. Ni Ọlọ́run sọ fún Mósè wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà. Bí a bá jókòó títí wọn, àbá jẹ́ kí àwọn ará Íjíbítì kí ó pa wọ́n run. Ṣùgbọ́n Mósè, nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Ábráhámù, na ọ̀pá rẹ̀. omi okun o ya si meji awon won yi lai duro wipe olorun ko se awi be se be eni ti ke jani tile won koja ni olorun so fun mose wipe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo we pe o ye ki akorin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ari we pe onje o tete de awon agbalagba to je we pe gba ti won wa ni oko eru farao ko ba won mo we pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisin yi ebi die se amo awa ti a je onigbagbo nisisin yi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere onje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran tala kigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe a nkun nitori bi a ri awon omo israeli won yi ni asiko ti won nkun yi won gbagbe we pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o si wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi a ba wo ori ikokanlelogun ti a ka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa le o ba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun olowa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo nitooto nje emi ohun ilo won patapata olowa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo olowa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni wipe ki won ki o tile to bere ohun miran rarara o ye kan ki o be si n dupe lowo olorun ope da pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere onkon lowo olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti an lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi waka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wo pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun we pe kilo ti e se na toju orire mana to soa ta mo boyo dun abi odun kilo se ta won orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won baton sibe sini pa won ton wo won madura agba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe oged de dudu ko se boshan omo boruko se lupa roide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore t'Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi a ba ni ohunkohun ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o se se lori awon omo o se se ni igbese aye ti wa o se se ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili o ye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a jase we pe a n kun níwájú Ọlọ́run. Arábìnrin ṣé ó yé yín?
1: Ó yé mi sà, ẹ ṣé pa.
0: Ẹ ṣé púpọ̀.
1: Ìwárùn-ún lọ́wọ́.
0: Ẹ ṣé o. Ẹ jẹ́ kí a dìde dúró láti gbàdúrà. Ṣé o ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run? Ohun tó ti ṣe fún ọ. Àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ̀.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wipe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wipe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won e ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí ó sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wi pe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju olowa a se so fun won wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wi pe bi apanirun ba tin la ile Egypt koja wi pe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o te bo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wi pe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju poda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku patapata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi irekoja wa ani Kristi robo fun wa je ki o yo wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai labuko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni abuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailabuko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyi n toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mi.

kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkò tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkò, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Yohánù orí 19 ẹsẹ̀ 23. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ 16. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkò, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ 12. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀, nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì
nígbà tí ó

bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára ọ̀pọ̀ ìhà méjèèjì, olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà, kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù, kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebreu orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lè ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀, apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọn ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa, ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta. Orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta, ẹ̀mí ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́,
bẹ́ẹ̀ni a ní láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni a ní láti fi ọ̀rọ̀ ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín ìyè ni ó ní ẹ̀mí sì ni pẹ̀lú ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwo pẹ̀lú rẹ̀ gbogbo èyí ni a ti kà fún wa ní exodo orí kejìlá a sì ti kà fún wa nínú kọ́rìntì kínní orí karùn-ún kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ láti jẹ àkàrà àìwo kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ mú ìwókàrà àtijọ́ kúrò nínú yín kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwókàrà nítorí tí a ti fi ère kọjá wa àní kristi robọ fún wa nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ náà kì í ṣe pẹ̀lú ìwókàrà àtijọ́ bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwókàrà àrán kan àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwókàrà òdodo àti òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù ṣùgbọ́n ìwà búburú èyí tí a ń pè ní ìwókàrà àtijọ́ ó wà ní ìgbésí ayé wọn àrán kan tàbí kí a máa hùwà tí kò bá bíbélì tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu èyí sì wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àrán kan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ jésù kristi olè tàbí apanirun ni èyí tí a ń pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́ irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ jésù kristi ejò láéláé ni èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé àwọn àparò
tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojo run yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje jesu ti o bo won ko si eje jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje jesu ki a sa wa si bi ti anu ki a je ki eje jesu ki o bo wa ki a je ki eje jesu ki o pa wa mo nitori wi pe eni ti ko ba si ni abe abo eje jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka e je ki a wo dafidi orin dafidi ori kejidini ogorin orin dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo israeli eyi so nipa awon omo egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wi pe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje jesu christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wepe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus so fun wa ninu ori kejila ti a ti kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba jesu christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbesi aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbesi aye tire ati igbesi aye awon ti o wa ninu aye iyato ti o le nini wipe ki o wa se abe abo ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan ti nsele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba tetisile gidi gidi
si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si olara nitori emi le olowa ti o mu olara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara awon aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe majiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan wonyi egberun lona egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta ije re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun wa ni igbala eje re ni kan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re
ẹ̀jẹ̀ yìí kan náà ti ata sílẹ̀. Ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yówù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò re ọ kọjá, wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

ìjọ nígbà gbogbo. Ó ní yóò máa mú wọn rántí ohun tí òun ti ń kọ́ àwọn ẹlòmíràn nínú Kọ́rìntì kínní orí 4:16 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11. Ǹjẹ́ bí Tímótíò bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. A rí i níhìn-ín wípé ẹni yìí ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni tí ń ṣaápọn, ó jẹ́ ẹni tí ó ń fi ọkàn ìrẹ̀lẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì pàápàá tí ó gba ẹ̀rí rẹ̀ jẹ́ wípé òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gan rẹ̀, ní ṣùgbọ́n ẹ̀sìn yìí jáde lọ́nà àjò lé àlàáfíà, kí òun kí ó lè tọ̀ mí wá, nítorí tí èmi ń wọ ọ̀nà rẹ̀ pẹ̀lú àwọn arákùnrin. Nínú Fílípì 2 ni a tún rí ohun mìíràn tí a sọ nípa Tímótíò yìí, bí ó ṣe jẹ́ olóòótọ́, tí ó jẹ́ ẹni tí a lè gbárale nítorí ó jẹ́ olóòótọ́ nínú iṣẹ́ Ọlọ́run. Fílípì 2 láti ẹsẹ̀ 11, ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Tímótíò sí yín ní lọ́lọ́ yìí, kí èmi pẹ̀lú lè ní ìfàyàbalẹ̀ nígbà tí mo bá gbòòrò ìjókòó yín, nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀, tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín, nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn, kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristì. Ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni ó sì ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìhìnrere. Èyí ni àwọn nǹkan tí a rí kọ́ nípa Tímótíò yìí. A rí wípé ó jẹ́ olóòótọ́, ó sì jẹ́ ẹni tí ó jẹ́ olùfọkànsìn tí ó sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Ni Paul wa ń sọ wípé nísinsìnyí ó jẹ́ ìdùnnú wa, ó sì jẹ́ ayọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wípé a ti dá Tímótíò yìí sílẹ̀. Inú ni bí ni tàbí wàhálà tàbí ìpọ́njú tí ó ní ó ti kọjá, òun pẹ̀lú Paul wọn ó sì wá láti bẹ àwọn ara Ébéro láti bẹ̀ wọ́n wò. Ẹ jẹ́ kí a padà sí Ébéro orí kẹtàlá ní ẹsẹ̀ 13. Ẹ mọ̀ pé a dá Tímótíò arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé Pọ́ọ̀lù ó ń gbà á ní ìmọ̀ràn, ó ń ṣe ìpinnu wípé òun yóò lọ bá àwọn ará Ébéro láti tẹ̀síwájú láti máa kọ́ wọn. Àti wípé Tímótíò tí ó ti la ìpọ́njú kọjá, tí ó ti la inú níbí ni kọjá, èyí yóò dá a sílẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run, ó sì ní láti tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ Ọlọ́run, kí ó sì máa mú àwọn ẹlòmíràn lọ́kànle. Bí ó bá jẹ́ wípé ìwọ pàápàá o ti fojú finá, a sì ti ṣe ọ́ ní wàhálà tàbí inú níbí ni nítorí ìhìnrere, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí a bá tú ọ sílẹ̀ tàbí tí a dá ọ sílẹ̀, wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò máa tẹ̀síwájú. Nísinsìnyí à ń wo ìkẹta, ọ̀rọ̀ ìkíni káàbọ̀ sí òpin, ẹsẹ̀ 14. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá sí kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Èyí ni ọ̀rọ̀ tí ó kẹ́yìn nínú Epístẹ́lì yìí. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni a rí kọ́ nínú ọ̀rọ̀ tí a ń sọ yìí, ṣùgbọ́n kí a tó wo àwọn ẹsẹ̀ 2 wọ̀nyí, kí a tó ṣe ìtumọ̀ wọn, ó yẹ kí a rántí ara wa létí wípé níhìn yìí a ti dé òpin Epístẹ́lì. Bí o bá jẹ́ ẹni tí ó ti ń bá wa péjọ, o mọ̀ wípé ó gbà wá ní 52 gbáko kí a tó wá sí ìparí. Ẹ̀kọ́ kan ni a rí kọ́ níhìn wípé bí ó ti wò kí ìrìn àjò wa kí ó gùn tó, tàbí kí iṣẹ́ kan kí ó nira tó, ó pẹ́ ó yá ni a ó dé òpin rẹ̀. Jẹ́ kí o yí ọ wípé bí o bá ní wàhálà, ó pẹ́ ó yá, wàhálà yóò dópin. Bí ohunkóhun bá sì wà nínú ìgbésí ayé wa, bí a bá tọ Ọlọ́run lọ, ó pẹ́ ó yá ni yóò dópin lórúkọ Jésù. Àti wípé ìrìn àjò wa pàápàá nínú ayé yìí fúnra rẹ̀ yóò dópin lọ́jọ́ kan. Ǹjẹ́ báwo ni o ti ń lo ìgbésí ayé rẹ? Bí o bá jẹ́ wípé ọwọ́ aago tí à ń wò tí a fi ń ka ọjọ́ yóò dópin fún ẹnì kọ̀ọ̀kan wa nísinsìnyí, níbo ni a ó ti lo ayérayé? Ẹ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ láti ran ara wa létí wípé òpin yóò dé lọ́jọ́ kan. Ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí o múra sílẹ̀. Nínú Pétérù 1:4, ẹsẹ̀ 7, ṣùgbọ́n òpin ohun gbogbo kù.

dẹ̀dẹ̀. Nítorí náà, kí ẹ̀yin kí ó wà lé àìrí kọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Ó ní bí a ti mọ̀ wípé òpin ò ní pẹ́ dé, òpin ẹnì kọ̀ọ̀kan tàbí òpin ayé tàbí òpin ìgbà àsìkò tí a wà nínú rẹ̀ nísinsìnyí, bí a ti mọ̀ wípé òpin kò sí dẹ̀dẹ̀, ó ní kí ẹnì kọ̀ọ̀kan wa kí a wà lé àìrí kọjá, kí a jẹ́ ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀, ẹni tí ó wà ní tó ń rìn ní ọ̀nà òdodo, kí a sì máa ṣọ́ra nínú àdúrà. Ṣùgbọ́n ó ń kí ẹnì kọ̀ọ̀kan wọn, ó ní yẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín, èyí jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ìfẹ́ hàn fún àwọn tí ń ṣe olórí, àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́ àgùntàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa. Ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà, ó yẹ kí a máa kí ara wa, kí a máa ṣàánú fún ara wa, kí a máa ṣoore fún ara wa. Ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní Ítálì pàápàá, wọ́n fi ìkíni wọ́n fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. Ní òpin gbogbo, ó wá ń sọ fún wọn wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́, ó yẹ kí ó jẹ́ kí ó yé àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí Ọlọ́run. Láti ní ìgbàlà, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ní ìsọdimímọ́, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti ní àìdáhùn sí àdúrà wa, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Láti borí ìdánwò, láti borí àwọn wàhálà, àwọn ìpọ́njú tí máa dé bá ní kọ̀ọ̀kan, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Èyí ló fi rí wípé nínú Májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́. Jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò. Nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún, àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, à ń dá wọn láre, wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristi wá, tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Káfárì, ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó, à dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristi. Jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre, bí o bá ń fẹ́ ìgbàlà, bí o bá ń fẹ́ ìdáríjì, èyí wà, ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristi nípa oore ọ̀fẹ́ rẹ̀. Nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún, ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi? Ó sọ fún wa níhìn wípé kì í ṣe oore ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa, ó pè ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́, ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo. Ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún, pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànipẹ̀kun nípa Jésù Kristi Olúwa wa. Àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ó tilẹ̀ wọn fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú oore ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀, kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà. Nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì, ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀. Ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà, ó yẹ kí a ní oore ọ̀fẹ́, kí a ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà. Nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì, níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́. Ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run, agbára lé Ọlọ́run. Nínú ohun gbogbo, èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀. Báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà? Ó sọ fún wa wípé nípa àdúrà ni. Nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún, nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́. Èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run,
gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ́ rẹ̀ rí kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Ó ní ẹ̀jẹ̀ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù, kí a lè rí àánú gbà, kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ràn ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Ohunkóhun tí ìbá jẹ́ ìṣòro wa, bí a bá tọ Ọlọ́run wá, yóò fún wa ní oore ọ̀fẹ́. Èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Paul Apostle nígbà tí ó ní ẹ̀gún kan ní ìhà rẹ̀, tí ó ní wàhálà kan tí ó ń dojúkọ, tí ó ní inú níbí ni tí ó lè pọ́nrán, ṣùgbọ́n tí kò lè borí rẹ̀ nígbà tí ó gbàdúrà lẹ́rìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé wàhálà yìí wà níbẹ̀, jẹ́ kí a gbọ́ gbólóhùn ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún Paul ní ìgbà náà, kí a sì rántí wípé èyí ni ọ̀rọ̀ kan náà tí Ọlọ́run sọ fún wa nísinsìnyí. Kọ́ríntì kejì orí kejìlá ẹsẹ̀ ìkẹsàn-án, òun sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Jẹ́ kí ó yé wa bóyá ó dàbí ẹni wípé wàhálà wà nínú ilé, ó dàbí ẹni wípé àti rí nǹkan ṣe ó le púpọ̀, ó dàbí ẹni wípé àti rí jẹ ó ṣòro púpọ̀ fún wa, kí a rántí wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Bí o bá wà nínú ìdánwò tàbí ìdààmú tàbí ìdíwọ́ kan, kí o rántí wípé oore ọ̀fẹ́ mi tó fún ọ. Bí wàhálà bá dojúkọ, bí ó bá dàbí ẹni wípé èṣù ń gbógun tì ọ, kí o rántí wípé oore ọ̀fẹ́ ó wà fún ẹnì kọ̀ọ̀kan wa, ó ní oore ọ̀fẹ́ mi tó fún ọ. Paul wá sọ wípé nítorí pé a sọ agbára mi, Ọlọ́run sọ fún Paul wípé a sọ agbára mi di pípé nínú àìlera. Nítorí náà tayọ̀ tayọ̀ lé èmi òkòkò máa ṣògo nínú àìlera mi, kí agbára Kristi kí ó lè máa gbé inú mi. Nínú Kọ́ríntì kejì yìí kan náà ní orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin kí ó ní ànító nínú ohun gbogbo nígbà gbogbo lè máa pọ̀ sí i ní iṣẹ́ rere gbogbo. Bí o bá jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó túmọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kà yí fún ọ nípa oore ọ̀fẹ́, ó ń sọ nínú ẹsẹ̀ ìkẹjọ yìí wípé gbogbo oore ọ̀fẹ́, èyí jẹ́ wípé àkótán tàbí ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run yóò máa bí si, yóò máa pọ̀ sí fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó ní bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó ní ẹnì kọ̀ọ̀kan wa a ó lè ní ànító nínú ohun gbogbo, àti wípé a ó lè máa pọ̀ sí nínú iṣẹ́ rere gbogbo. Kí a tó mú ẹ̀kọ́ wa wá sí ìparí, kí a tó lọ gbàdúrà, ẹ jẹ́ kí a wo orin Dáfídì, kí a rí i wípé àwọn nǹkan mìíràn, àwọn ìbùkún àjẹmọ́nú wà fún ẹnì kọ̀ọ̀kan wa bí a bá ní oore ọ̀fẹ́ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 84 ní ẹsẹ̀ 11, ó ní nítorí Olúwa Ọlọ́run lé oòrùn àti àṣà, ó ní Olúwa yóò fúnni lé oore ọ̀fẹ́ àti ògo, kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ó rìn déédéé. Bí o bá ti wá sí ọ̀dọ̀ Ọlọ́run tí o sì jẹ́ ti Ọlọ́run nítòótọ́, oore ọ̀fẹ́ wà fún ọ lónìí, àti wípé gbogbo ohun rere tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tó ti ṣe ìlérí fún ẹnì kọ̀ọ̀kan wa yóò jẹ́ tirẹ̀ lórúkọ Jésù. Ó ní yóò sì mú ọ láti inú oore ọ̀fẹ́, yóò mú ọ bọ́ sínú ògo ní ọjọ́ ìkẹyìn. Ṣé o rántí orin tí a máa ń kọ tí ó sọ wípé oore ọ̀fẹ́ ìyanu Olúwa wa, oore ọ̀fẹ́ tó ta ẹ̀ṣẹ̀ wa yọ láti tú jáde lórí òkè Káfárì, níbẹ̀ la tẹ̀jẹ̀ Jésù sílẹ̀. Ó ní oore ọ̀fẹ́ tá a kò lè fẹnu sọ, ó ń tọ́ka sí ọba tó kún fún wa lórí àgbélébò. Oore ọ̀fẹ́ ìyanu ayérayé ta fún ẹni tó gbàgbọ́ lọ́fẹ̀ẹ́, ìwọ tí òun fẹ́ rí ojú rẹ̀, ìwọ kì yóò ha gba oore ọ̀fẹ́ rẹ̀ lónìí. Oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tó ń dáríji ni, tó ń wẹni mọ́. Oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ tí ó ta gbogbo ẹ̀ṣẹ̀ wa yọ. Oore ọ̀fẹ́ yìí ń dúró de ẹnì kọ̀ọ̀kan wa. Bí o bá lè dìde dúró lórí ẹsẹ̀ rẹ, tí o sì ké pe Ọlọ́run wípé ó mọ̀ wípé oore ọ̀fẹ́ la fi gbà wàhálà. Bí a bá fẹ́ ní ìsọ̀rí mọ́, ó dúró lórí oore ọ̀fẹ́ Ọlọ́run. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí mímọ́, lórí oore ọ̀fẹ́ náà ni. Bí a bá fẹ́ ní ìṣẹ́gun, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá fẹ́ ìdáhùn sí àdúrà wa, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ àánú Ọlọ́run, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ kí Ọlọ́run kí ó pèsè fún wa, lórí oore ọ̀fẹ́ ni. Bí a bá ń fẹ́ borí ìdánwò, lórí oore ọ̀fẹ́ ni. Bí ó bá dàbí ẹni pé ilé ń gbóná, a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó wọ inú ilé wa wá, kí ó fún wa ní àlàáfíà, lórí oore ọ̀fẹ́ ni. Ó ní oore ọ̀fẹ́ yìí ó wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó wá ń gbàdúrà fún wa ní òpin ẹ̀kọ́ wa wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa.

0: orin ogofa 120 ninu iponju mi emi kepe oluwa o si da mi lohun oluwa gba okan mi lowo eteke ati lowo ahetan kini ki a fi fun o tabi kini ki a se si o ahetan ofa mi mu alagbara ti o nti eyin na igi juniperi egbe ni fun mi ti mo se atipo ni mesheki ti mo joko ninu ago kedari o ti pe ti okan mi ti ba eni ti o korira alaafia gbe alaafia ni mo fe sugbon nigba ti mo ba soro ija ni ti won
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ikokanle ni ogofa 121. Emi o gbe oju mi si ori oke won ni. Nibo ni iranlowo mi yo ti wa? Iranlowo mi yo ti owo Oluwa wa ti o do orun won aye. Ohun ki yo je ki ese re ki o ye. Eni ti o npa omo ki o to gbe. Kiyesi, eni ti npa Israeli mo ki to gbe be ni ki sun. Oluwa ni olupamo re. Oluwa ni ojiji re ni owo otun re. Orun ki yo pa o nigba osan tabi osupa nigba oru. Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo. Yo pa okan re mo. Oluwa yo pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai.
2: Oluwa Olorun wa adupe lowo yin we pe agbara yin ki kuna. Adupe we pe bi aba to yin wa eje eni ti o ma nfi ileri fun ni ti o si ma mu ileri na se an bebe we pe loni bi ati wa ti a o si gbadura si yin we pe e o gbadura wa ni oroko Jesu gbogbo ibi ti isoro wa gbogbo ibi ti aini wa gbogbo ibi ti idaniloro owo iso wa ni igbesi aye wa e ba wa mu o kuro ni oroko Jesu an be yin we pe bi elese se to yin wa ni asale yi e o gba kan re la bi awon alaisan ti ntan yin wa ni asale ye o da won need it ati bi awon ti an da loro lati owo emi esu bi won ti ntan yin wa ni asale yi an bebe we pe idande lati atorun wa idase lati owo yin wa e o fun won ni oruko Jesu e gbo adura wa e saanu fun awon eniyan yin e je ki a pada lo si ile pelu ayo ati alaafia ni okan wa ni oruko Jesu Kristi Oluwa wa amen ninu Peteru kini ori kini ese ikeji dinlogun ati ikokan dinlogun le ati mu akori oro wa ni asale yi Peteru kini ori kini lati ese ikeji dinlogun si ese ikokan dinlogun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti dibaje ra yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye ti bi ti odo agutan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Kristi ohun ti a soro le lori ni asale yi ni eje Kristi eje iyebiye eje Kristi eje iyebiye eje Jesu Kristi je iyebiye niwaju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agutan ni a fun awon omo Israeli lati fi ma se etutu fun okan elese ni Levitiko ori ketadilogun ni a ti n ka ese ikokanla Levitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara n be ninu eje emi si ti fi fun yin lati ma se etutu fun okan yin lori pẹpẹ ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma n gbo ni igba gbogbo ninu oro Olorun wipe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti a da ipo ti a fi si lati owo Olorun lati igba naa ni ese ti n joba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba naa ni a si ti fi eje ewure tabi eje agutan tabi eje ako malu tabi eje eranko fun won lati le se itutu fun ese won ti ti o fi di igba ti Jesu wa se aye ti Olorun pinu lati se asepe igbala ati irapada wa eje eranko won yi ni a ma fi se itutu fun okan won eyi ni aka ninu lepitiko ti a ti ka se wa nisinsin we pe eje won yi ni o nse etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iro ipo be sile sugbon nigba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda to si fe fi irapada nla fun wa o ran Jesu Christ omo re lati ko fun wa lati igba na ni o fi je wi pe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi abari enikeni loni ti o si nta eje eranko sile tabi eni tin se etutu tabi eni tin rubo o ye ki o ye iru eni be wi pe lati igba ti Jesu Christ ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re Olorun ni ati odun di odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa siwaju Oluwa sugbon nigba ti akoko to ti Jesu yo wa si aye aso fun a wi pe Olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti Jesu ti de ni o ti je wi pe ni waju Oluwa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju Oluwa mo eyi ni o fi so ni ese kefa ti a ti ka nisinsin wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hin ni asale yi ti o je wi pe o n ka kiri o n robo o n peran ni ireti wi pe eran ti a pa yi tabi eje ti a ta sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro a n so fun a wi pe iru nkan wonyi Olorun ko ni inu didun si mo sugbon o wi pe nigba naa ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je ohun ti a ti ko sile nipa Jesu Christi wi pe mo de lati se ife re Olorun ife re Olorun ti a n so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan naa ti Yohanu ri Jesu Christi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yio ko ese ara aye lo ninu Yohanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Yohanu ri Jesu n bo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eyi je wi pe lẹsẹkẹsẹ ti Jesu ti de ni a ti fi opin si eran pipa ni a ti fi opin si irobo ni a ti fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Christi ni awa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o sin so fun awon omo Israeli we pe igba kan wa ti Jesu Christi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se we pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re we pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta di ni adota lati ese keta Isaiah ori keta le ni adota lati ese keta akegan re a se ko lodo awon eniyan eni kaanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke a pa oju wa mo kuro lara re akegan re awa ko se ka si eyi so nipa Jesu Christi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ke se fun awon Jew nikan ṣugbọn fun awon kefiri pelu o n so fun a wi pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johannu o ri wi pe akegan Jesu lopo lopo lese nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo ṣugbọn awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju ṣugbọn a ṣaale ogbe nitori irekoja wa a paale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa lara da bi a ba so wipe a sa eniyan le ogbe o mo wipe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati a sa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori irekoja re nitori irekoja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigbati eniyan ba rin segesege ti ko rin deede eyi ni bibeli n ka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Christi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwọn bí ẹyin ti mọ pé a kò fi ohun ti di bàjẹ́ ra yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹyin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbùkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi gbogbo ẹranko tí àwọn ọmọ Israẹli fi ń róbọ bí a bá wò ní fínífíní gbogbo ayé ní láti àsìkò Ádámù ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àti ènìyàn àti ẹranko ati ohun ogbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun olorun eyi ni o fi je wi pe awon nkan won yi ko le mu won pe ko si le mu won je mimo patapata sugbon jesu ni o wa ni ailaboko ailaba won nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se yebiye eyi ni afinra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile yoruba o mo we pe ni akoko eru bi a ba mu eni keni leru a lo gege bi eru a le lu gege bi eru a le fi aje gege bi eru ati le pa pa pa gege bi eru sugbon nigba ti oludasile oludande nigba ti a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigba yi ni awon eru di ominira nigba ti awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristo se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa ohunkohun esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketala si ikerinla Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibu ni olukuluku eni ti a fi ko sori igi ki ibukun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ran ti wi pe a ti pa Jesu lara fun o a ti sa logbe fun o o ti ta ije re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada eyi je wi pe Jesu fun ara re pelu agbara Olorun yio mu o kuro labe isiru esu labe gbogbo iya ti o n fi je o nitori wi pe o je eni tire ninu Kolose ori kini Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo ohun ti a ka yi daradara o n so wipe a ti wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon a se wa nipo kuro ninu okunkun si imole a se wa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun a se wa nipo kuro ninu iya to n je wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Kristi bi o ba mara re si elese ti o si bere si ni jewo ese re fun olorun ti o si so fun wipe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Kristi gbo ti o si ranti wipe o ti ku fun o daju wipe yo da o nide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju Olorun bi o ba si wa niru ipo yi gege bi ileri ki yo sese fun o lati gbe lodo Olorun titi aye raye bi o ba ku sinu ese oku gege bi ileri ni waju Olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun o lati wa lodo Olorun titi lai titi aye sugbon bi o ba le to Olorun wa ti o si gbagbo ninu iwenumo ti o wa ninu eje Jesu Kristi o daju pe a o we okan ese re mo pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù nínú Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún. Ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókòrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé iléèrí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 24, Matthew orí 24 ẹsẹ̀ 28 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lè ẹ̀jẹ̀ mi tí májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀ rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeéṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí 2 wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristi, nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún ń wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose orí 1:20, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe, wọn ìbáṣe, wọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ, bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ, bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi a o mu gbogbo re koro pata pata. Ikarun adawa lari nipa eje Jesu Kristi. Adawa lari nipa eje Jesu Kristi. Wo Romu ori karun lati ese ikesan o wi pe melo melo sini. Ti adawa lari nisinsin yi nipa eje re. Li a o gba wala kuro ninu ibinu nipa sere. O so wipe adawa lari bi aba wa labe bi a wa labe idajo Olorun bi aba wa labe bi a je eni ti o nreti ibinu gbogbona Olorun sugbon bi aba wa sodo Olorun ta si so fun Olorun wipe a nfe idalari nipa eje re bi aba tin we okan re nu pelu eje Jesu Kristi loju kan na ni idalari yo wa. Eyi ni Bibeli se so fun awe pe nje ebi ko si ni sinsin yi fun awon ti o wa ninu Kristi Jesu ki se fun awon ti nrobo ebi wa fun awon ti nrobo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro yi pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju Olorun sugbon ebi ko si ni sinsin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko ni nipa ti ara bi ko se nipa ti emi eyi nso idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Kristi wenu mo awon ti a ti fi eje Jesu Kristi balaja pelu Olorun nipa eje kan na ikefa ni o fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi on tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole on ta pe ni imole ni ire Jesu Kristi ti o to wa wa o ti Olorun so fun wi pe Olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni we pe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi aba to wa bi aba kepe bi aba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je we pe arin ninu imole bi aba wo oro Olorun ti o tan imole si ipa ona wa ti a si rin gege bi oro Olorun ti a nbere ori ofe lowo Olorun we pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je we pe a rin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si nbere we pe kini oro Olorun ti wi nitori pe a fe se gege bi oro Olorun e je we pe a rin ninu imole o wa nso fun awe pe bi a ba je ni ti o rin ninu imole be we pe eje Jesu Kristi omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Kristi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni gba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Kristi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a so fun ni yi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be eni ti a gba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọ́lọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ará, àwọn tí a ń pè ní ará ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wọ ẹnu. Àwọn tí a ń pè ní ará ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. Àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa. Àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa iṣẹ́ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tiwa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣẹ sí Ọlọ́run, tàbí àṣẹ sí àwọn ènìyàn. Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú, nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun. Aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba. Ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristi yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristi, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé. Ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyè sí i dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, Sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà. Òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó mú wa súnmọ́ tòsí. Òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre. Òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pè rò láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tabi awon emi esu lo nda oloro tabi aini ni o gbe ode eje jesu le tu ide ati sheke sheke ti o de o bi o ba ni igbagbo ninu eje jesu tasile ni igba ti o ko pon lori igi agbelebo eje ki ala inu wa gbo lati so fun olorun wi pe ani igbagbo ninu olorun ani igbagbo ninu olorun a gbagbo wi pe o sese fun lati da wa sile lati da wa lari lati fun ani alaafia lati we wanu lati we wamo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori ase dede gbogbo asegun ti o le gbe igbesaye ti o wu olorun tepe olorun gbagbo ninu eje jesu christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláyà wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹran jẹgún tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú un kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Christ Oluwa wa.

nítorí ohun tí kò ṣe é ṣe fún wọn láti kẹsẹ jáì ní ìdáwọlé wọn. À ń bẹ̀yìn wípé kẹ̀dá wọn sílẹ̀. Gbogbo ègún, gbogbo ohun tí àwọn ẹni ayé ti fi sí wọn lára, tó ti fi sí ìdílé wọn lára, ẹ yọ wọn kúrò ní orúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ẹnìkan tí ayé ti dè ní ìgbèkùn, tí ó dàbí ẹni wípé àìsàn ní ojoojúmọ́, bí ó ti ń kúrò lórí ìkan ni ó ń bọ́ sórí ìmíràn. Bí ó bá ní owó díẹ̀ lọ́wọ́, nǹkan wọ̀nyí á tún wá sí ìgbésí ayé rẹ̀ láti lè kó gbowó lọ. Gbà tí owó bá tán, á dàbí ẹni pé àìsàn ti tán. Gbà tí owó bá dé, àìsàn á tún dé. Nítorí ègún tí ó wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni mo ń ṣe àpèjúwe rẹ̀. Mo fẹ́ kí o pe ọwọ́ rẹ̀ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, alágbára, a dúpẹ́ wípé bí a bá tọ̀yìn wá, ẹ ó nu omijé wa nù kúrò. Ǹjẹ́ mo bẹ̀bẹ̀ wípé gbogbo àṣetì, gbogbo àìsàn àti gbogbo ègún tí a ti fi sí ẹni yìí lára, ẹ mú kúrò ní orúkọ Jésù. Mo gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ń gbàdúrà nísinsìnyí wípé ẹ ń ṣe iṣẹ́ ìràpadà yìí, ẹ ń ṣe iṣẹ́ ìmúláradá yìí, ẹ dá a sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi, gbogbo àwọn tí ó ti gégún fún, gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀, gbogbo rẹ̀ pátápátá, a mú wọn kúrò ní orúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán, tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀. Bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí ni omi máa ń jáde lójú rẹ̀, ni ó máa dàbí ẹni wípé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà. Bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀, à ń fẹ́ kí o náwọ́ sókè kí Ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀. Ọlọ́run aláàánú, à ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín, kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín. À ń bẹ̀yìn wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ń bẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ mú o láradá. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí, ìdásílẹ̀ ti dé fún ọ. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, fi gbé ọwọ́ kan sí òkè kí o fi ọwọ́ mìíràn, ọwọ́ kejì lé ikùn rẹ. Kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí, ó wá láti wá jẹ́rí ohun tí Ọlọ́run ṣe fún ọ. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run, Ọlọ́run alágbára, Ọlọ́run tí kìí kùnà, Ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sé. A wá sọ́dọ̀ yín nísinsìnyí, a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára, ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo okùn ìdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá, mo já wọn ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn, tí ó wà ní àrọ́wọ́tó wọn, tí ó yí ilé rẹ̀ ká, tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, mo lé yín kúrò ní orúkọ Jésù. Ẹ ti ò sílẹ̀. Ẹ jẹ́ kí o bímọ láyọ̀ àti lálàáfíà, kí o lè wá jẹ́rí iṣẹ́ rere tí Ọlọ́run ṣe lára rẹ̀. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan tí ara máa ń ta, ó dàbí ẹni pé ara títa náà kò gbóògùn. Bí o bá wà níbẹ̀, nawọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ohun gbogbo ní ṣíṣe fún yín. Ara títa yìí mo mú o kúrò. Gbogbo pé ayínra mo mú o kúrò. Gbogbo nǹkan tí ó dàbí ẹni pé kò gbóògùn, a lé wọn jáde ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ìwọ tí ó dàbí ẹni pé ìgbèsè wọ̀ ọ́ lọ́rùn, o sì ń sá káàkiri nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí o jẹ lówó, o sì ń bẹ̀bẹ̀ wípé bí Ọlọ́run bá lè pèsè fún ọ, o fẹ́ san àwọn ìgbèsè tí ó wà lọ́rùn rẹ. Bí o bá nawọ́ sókè, ìpèsè Ọlọ́run ní.

sunkún yóò jẹ́ tìrẹ. Olúwa wa, Ọlọ́run wa, a ń wo ojú yín. Nítorí pé a gbàgbọ́ wípé ìpèsè wá láti òkè wá. Jẹ́ mo bẹ̀bẹ̀ fún àwọn yìí tí ó dàbí ẹni pé ìgbèsè wọ̀ lọ́rùn, ẹ dá wọn sílẹ̀. Ẹ ṣàánú fún wọn. Gbogbo èyí tí wọ́n ń sá káàkiri, tí wọ́n ń sá pamọ́, tàbí tí àyà wọn lágàrà, tàbí tí àyà wọn já nítorí àwọn tí wọ́n jẹ́ ní ìgbèsè, mo gbàgbọ́, mo sì gbàdúrà láti òní lọ kí ìpèsè Ọlọ́run kí ó wá sí ìgbèsè ayé wọn, kí ó wá sí ìdílé wọn, kí ó wá sí ibi iṣẹ́ wọn, tí wọ́n fi sàwọn ìgbèsè wọ̀nyí ní orúkọ Jésù. Adúpẹ́pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì ohunkóhun tí ó bá wà ní ìgbèsè ayé rẹ̀ gẹ́gẹ́ bí àìsàn tàbí gẹ́gẹ́ bí ìdè láti ọwọ́ Sàtánì, ohun tí mo fẹ́ kí o ṣe ni pé kí o gbọ́wọ́ lé ara rẹ, kí o sì gbàgbọ́ wípé nígbà tí o bá ń bọ̀ ní ọjọ́ bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì tí ó ń bọ̀, o máa bọ̀ pẹ̀lú ẹ̀rí Ọlọ́run lé ẹnu rẹ. Bàbá wa lé ọ̀run, a dúpẹ́ wípé ìpè tó ní ìbùkún ni ẹ fi pè wá, ìpè àlàáfíà ni ẹ fi pè wá. A ti wá sọ́dọ̀ yín, a sì ń bẹ̀ yín wípé bí a ti wá, ẹ má jẹ́ kí a padà lé ọwọ́ òfo. Gbogbo ibi tí àìsàn wà, ẹ lé àìsàn náà jáde. Gbogbo ibi tí àìní wà, ẹ lé àìní jáde. Gbogbo ibi tí ìbànújẹ́ wà, ẹ lé ìbànújẹ́ jáde. Gbogbo àwọn ọkàn tí ó ń ṣàárẹ̀ nítorí wàhálà tí ó wà ní ìdílé wọn, nítorí wàhálà tí ó wà ní abẹ́ ilé, à ń bẹ̀yìn wípé ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Gbogbo ẹ̀dùn ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ́ yìí, ẹ wá tan. Ẹ gbọ́ àdúrà wọn. Ẹ jẹ́ kí wọn kí ó lè ní ayọ̀ kíkún ní orúkọ Jésù. Bàbá, à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ, à ń bèbẹ̀ wípé gbogbo rẹ̀ pátápátá kí ẹ mú láadá ní orúkọ Jésù. Èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo, a bẹ̀bẹ̀ wípé agbára àtọ̀runwá kí ó balẹ̀ nísinsìnyí, kí ó mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú, tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́, a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́, okun, agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn. Wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìgbàlà, tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdi mímọ́, ẹ wá sọ wọ́n di mímọ́. Ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ Ọlọ́run mu, ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìsọdímọ́, tí wọ́n béèrè fún agbára ẹ̀mí Ọlọ́run, agbára tí ó máa mú ẹ̀rù kúrò, agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ Ọlọ́run, agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá, agbára tí a fi lè gbàdúrà, agbára tí ó jẹ́ kí iná Ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa. Ẹ wá fún ọ ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná, àwọn tí ọ̀nà ń nà, àwọn tí ìṣẹ́ ń ṣẹ́, àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn, à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù. Obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ, tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì, ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀, ó sì ń bà ọ́ nínú jẹ́, mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà, ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà. À ń bẹ̀ yín wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní, yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù. Arábìnrin tí ó wà lọ́hùn nì tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí òun ti ń wá káàkiri, ó ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá ọmọ náà rí. Níbikíbi tí ọmọ náà wà, ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù. Adúpẹ́pẹ́ ti gbọ́ ti wá. Adúpẹ́pẹ́ ti ṣàánú fún wa. Adúpẹ́pẹ́ àwọn ìlérí yín tí a dìmú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Kí o tó lọ, mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.
dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

tí ó gbà ọ́ tí ó na ọ́ kí ó ṣetán láti náwó láti nára láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tó ń kú nínú ẹ̀ṣẹ̀ láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tó wà nínú òkùnkùn láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí wọn ò mọ nípa Jésù olùgbàlà olùwà wa kí ó ṣetán kí ó múra sílẹ̀ láti ṣe ohunkóhun tí ó gbà láti ná ohunkóhun tí ó na láti sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ wípé ìgbàláwà lẹ́sẹ̀ àgbélébò pè wọ́n wá mú wọn wá jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ìgbàlá láti ẹnu rẹ olúwa ran oníṣẹ́ ṣe ò fẹ́ kọ iṣẹ́ fún ọlọ́run olúwa ran oníṣẹ́ ń pè ọ́ wípé kí o jẹ́jẹ́ kí o sọ fún ọlọ́run wípé mo ṣetán láti ṣiṣẹ́ fún ọ jésù mo dé o ràn mí.

ẹni tí ó ti gba wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú ẹni tí àwa ní ìdáǹde nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ni àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Paul gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ Bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímọ́tì kìíní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí 119. Orin Dáfídì orí 119, ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 30:1. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrew orí 13:15 lẹ a ti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrew orí 13:15, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mú dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa dúpẹ́
lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọ́dọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Dánielì orí kẹfà ẹsẹ̀ kọkànlá, kí a wo bí Dánielì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Dánielì orí kẹfà ẹsẹ̀ kọkànlá, nígbà tí Dánielì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ. Ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalemu. Ó kúnlẹ̀ léekun rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́. Ó gbàdúrà, ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ṣe nígbà àtijọ́ rí. Èyí jẹ́ ìwà àti àṣà tí Dánielì fi kọ́ra, wípé nígbà gbogbo lójoojúmọ́ níkọ̀kọ̀ nínú yàrá rẹ̀ wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánielì wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni nínú ìjọ àwọn ènìyàn mímọ́, nígbà tí a bá wá sí ilé ìsìn tí a sì fi àkókò sílẹ̀ fún wa, ó yẹ kí a lè dúró níwájú àwọn ènìyàn Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 15 ẹsẹ̀ 18, orin Dáfídì orí 15 ẹsẹ̀ 18, ó wípé èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá, èmi ó máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Dáfídì ń sọ fún wa wípé kò sí ohun tí ó ti òun lójú láti jẹ́wọ́ agbára Ọlọ́run, láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun, wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun á fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ṣe, wípé ó jẹ́ olóòótọ́, wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jani tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa, fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, fún àlàáfíà tí ó fi ṣe wa lé ọkàn, fún wípé ó ti fún wa lágbára láti borí ẹ̀ṣẹ̀, fún ìgbàlà pípé àti ìgbàlà kíkún yìí, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, ní ìtẹ̀síwájú àwọn ẹlòmíràn, yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. Bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí, tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí, tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ti wọn. Ìkarùn-ún, fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún ohun gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì orí 30, orin Dáfídì orí 30 ẹsẹ̀ 4, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì orí 85,
orí karùn-ún dín ní ọgọ́rin ẹsẹ̀ ìkíní ọlọ́run ìwọ lé àwa fi ọpẹ́ fún ìwọ lé àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ súnmọ́ tòsí iṣẹ́ ìyanu rẹ fi hàn bí a ti ń rí wípé bí a ti ń pe ọlọ́run wípé ó ń gbọ́ tiwa èyí sì fi hàn wípé kò jìnà rere sí wa wípé ó súnmọ́ tòsí nítorí wípé a ní ìdánilójú wípé ọlọ́run súnmọ́ tòsí wa àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìkejì fún iṣẹ́ àṣepé tí kristi ṣe lórí igi àgbélébò wo kọ́ríntì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta ṣùgbọ́n ọ̀pẹ ni fún ọlọ́run ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa olúwa wa jésù kristi èyí ń sọ fún wa wípé nítorí ohun tí jésù ṣe fún wa lórí igi àgbélébò tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ìṣẹ́gun lórí èṣù ìṣẹ́gun lórí ayé ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí ọlọ́run nígbà gbogbo nínú kọ́ríntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ọ̀pẹ ni fún ọlọ́run ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú kristi tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo nínú kọ́ríntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọ̀pẹ ni fún ọlọ́run nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀ ọ̀pẹ ni fún ọlọ́run nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi olúwa wa ìkẹta mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kìí kàn ṣe wípé jésù kristi kú lórí igi àgbélébò ṣùgbọ́n èrè àǹfààní ikú jésù kristi lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà nítorí wípé a ti gba ọkàn wa là nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú ọlọ́run nínú timoteo kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìlá timoteo kínní orí kínní láti ẹsẹ̀ ìkejìlá èyí ni a kà nípa paulu tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára àní kristi jésù olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyan mí sí iṣẹ́ rẹ̀ bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwo ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́ oore ọ̀fẹ́ olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú kristi jésù òtítọ́ lè ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé kristi jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run nínú ìdáríjì nínú ẹ̀jẹ̀ jésù kristi wípé òun fi ọpẹ́ àti ìmoore hàn sí ọlọ́run ní ìgbà gbogbo ìkẹrin fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí olúwa ní ìgbà gbogbo nínú tesalonika kínní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá tesalonika kínní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú lí àìsimi pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú nígbà tí paulu apostoli tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́ ó wípé òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
ikarun o ye ki a ma dupe lowo olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Thessalonica kini ori karun ese ikeje dinlogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun anise o ye ki a dupe bi o si da bi eni wipe nkan ko tora won ni igbese aye wa o ye ki a wo awon ore ti olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife olorun ninu kristi jesu fun yin bi a ba wo kolose ori kini eyi ti a n ko loni paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o tile je wipe ni igba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kolose wọ̀nyí ń gbé tí ó sì wo àwọn àǹfààní tí ìrere ti mú bá wọn ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún tó padà lọ sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ èyí ni ohun kìíní tí paul apostoli tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ fún ọpẹ́ ìkíní nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ ohun tí a ń sọ fún wa ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí wọn kò yẹ wọn kò tọ́ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ ṣùgbọ́n nítorí iṣẹ́ tí jésù kristi ṣe lórí igi àgbélébò a mú wọn yẹ láti jẹ́ alábàápín nínú ogún náà nítorí bẹ́ẹ̀ ó yẹ fún ọpẹ́ wo ẹsẹ̀ kẹtàlá kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àtìgbà jésù gbọ́ a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn bí a bá tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí kan náà tí ó sì ṣí wa nípò nínú sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ èyí ni ìdí kẹta ìkẹrin wà ní ẹsẹ̀ ìkẹrìnlá nínú èyí tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ o mẹ́rin wọ̀nyí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ìkíní àwọn ogún ìní wa ìkejì ìdáǹdè wa ìkẹta ìṣípòpadà wa ìkẹrin ìràpadà ìdáǹdè àti ìdáríjì wa wo ìkíní ogún ìní wa rántí wípé ohun tí apostoli paul ń sọ fún wa ni wípé bí a bá jẹ onígbàgbọ́ tòótọ́ àti ní ogún ìní nínú kristi àti jẹ́ alábàjọpín nínú ogún yìí pẹ̀lú jésù kristi nítorí èyí ó yẹ kí a fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn fún olúwa ẹsẹ̀ ìkejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀ mo fẹ́ kí o ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì níhìn-ín ó wípé ó mú wa yẹ ó wípé àwọn ènìyàn mímọ́ ni ó ní ogún yìí ṣùgbọ́n ó mú wa yẹ láti lè jẹ́ alájọpín tàbí alábàápín pẹ̀lú àwọn ènìyàn mímọ́ ó wípé àwọn ènìyàn mímọ́ tí ó ń rìn nínú ìmọ́lẹ̀ ìkíní ó mú wa yẹ ìkejì pẹ̀lú àwọn ènìyàn mímọ́ ìkẹta àwọn ènìyàn mímọ́ tí ó rìn nínú ìmọ́lẹ̀ rántí wípé àwa tí a jẹ́ kèfèrí àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwa tí a jẹ́ ẹni tí a sọnù ẹni tí a tanù ẹni tí ó jìnà réré sí ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kò yẹ sí oore ọ̀fẹ́ tàbí ìbùkún ọlọ́run nítorí pé ìwé mọ́ jẹ́ kí ó yé wa wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní àkókò tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí a jìnà réré sí ọlọ́run wo Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkejìlá pé lé àkókò náà ẹ̀yin wà lé àìní kristi ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni láìní ìrètí láìní ọlọ́run lé ayé
Èyí jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó mọ Jésù, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, a kò yẹ sí ogún àwọn ènìyàn mímọ́. Nítorí wípé a jẹ́ aláìní Kristi, a jẹ́ àjèjì sí àwọn ìbùkún àti àwọn àǹfààní àwọn ọlọ́tọ Ísíráélì, a jẹ́ àlejò sí àwọn májẹ̀mú ìlérí, a sì jẹ́ aláìní ìrètí àti aláìní Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a kò yẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwo ni a wá ṣe di ẹni tí ó yẹ sí ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé a wẹ̀ wá nù nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí a ṣe di ẹni tí ó yẹ ni wípé Jésù Kristi ru ẹ̀bi wa, ó ru ẹ̀ṣẹ̀ wa, ó sì kó àwọn ẹ̀ṣẹ̀ wa lọ. Bí a ti wá sí ẹsẹ̀ àgbélébùú tí a kúnlẹ̀ tí a gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a mọ̀ wípé a ò lẹ́tọ̀ọ́, a ò sì yẹ sí ìbùkún àti àǹfààní tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn ènìyàn mímọ́, nítorí wípé a jẹ́ aláìmọ́, a jẹ́ aláìyẹ, a jẹ́ ẹlẹ́gàn, a jẹ́ eléèrí níwájú Ọlọ́run, a sì jẹ́ ẹni tí iṣẹ́ òkùnkùn àti agbára òkùnkùn tí ó ń jọba ní ìgbésí ayé rẹ̀. Nítorí bẹ́ẹ̀, a mọ̀ wípé a kò yẹ. Ṣùgbọ́n nígbà tí a gba Jésù Kristi gbọ́, nígbà tí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tí a kọ̀ ọ́ sílẹ̀, nígbà tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí wípé a di ọmọ Ọlọ́run, nígbà yìí gan ni ó tọ́ka sí wípé a di ẹni tí ó yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ wípé bí bàbá bá fẹ́ di olóògbé, bí o bá fẹ́ fi ayé sílẹ̀, wípé bàbá yìí a bẹ̀rẹ̀ sí ní pín ogún, ṣùgbọ́n a kì í pín ogún fún àlejò, a kì í pín ogún fún àwọn ọ̀tá. Àwọn ọmọ tí a bí láti inú wa jáde lè a máa ń pín ogún fún. Nígbà tí a di ènìyàn mímọ́, nígbà yìí gan lè a di ọmọ Ọlọ́run. Nítorí wípé bí o bá ṣe wà ní ipò ọ̀tá Ọlọ́run, bí o bá wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, tàbí bí o bá wà nínú àwọn tí ó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, o kò ní ogún tàbí ìní lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tí a fà ọ́ súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ ikú Jésù Kristi, nígbà yìí gan ni o di alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wo ni a ń sọ nípa rẹ̀? Àwọn tí a ti sọ wọ́n di ààyè, sọ wọ́n di ọ̀tún nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Rántí wípé ẹ̀jẹ̀ Jésù yìí ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Wo Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ṣe ò rántí wípé àwọn ènìyàn mímọ́ tí a ń sọ nípa rẹ̀, wọ́n jẹ́ àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn wọ̀nyí lè a pè ní ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá ń sọ nípa ìmọ́lẹ̀, ó yẹ kí ó yé wa pé ìmọ́lẹ̀ ni ìdàkejì òkùnkùn. Bí a bá sì ń sọ nípa òkùnkùn, nínú Bíbélì a fi òkùnkùn wé àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé. Bí ó bá jẹ́ wípé o wà nínú àwọn ẹ̀sìn èké tí ó wà nínú ayé yìí, o kì í ṣe ẹni tí ó jẹ́ ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, nítorí wípé o ń gbé nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí o bá sì wà lábẹ́ ìsìnrú abẹ́ agbára èṣù, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, o wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀. Ohun tí a ń sọ ni wípé bí a bá sọ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, lákọ̀ọ́kọ́ ó jẹ́ wípé òtítọ́ ìhìnrere, ìmọ́lẹ̀ ìhìnrere, ẹ̀kọ́ òdodo ìhìnrere ó ti farahàn fún wa. A sì ti gba òtítọ́ àti ẹ̀kọ́ ìhìnrere, èyí ti tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, nítorí wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ipa ẹsẹ̀ mi. Bí a bá ti gbọ́ ìhìnrere, tí a sì ti jẹ́wọ́ ìhìnrere yìí, tí a ti fi ara wa sí abẹ́ ìṣàkóso ẹ̀kọ́ ìhìnrere, èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀, kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìhìnrere, ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́.
kaise yi o gbagbo wi pe yo yi ojo be lo nisisin yi ese ikejila ke a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori ko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan soso li o je omo Olorun awon ti o rin ninu otito ehin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi Olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi Oluwa ati Olugba wa Olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo Olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun Olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo Olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori we pe ati di omo Olorun ranti we pe gba ti a so pe adi omo Olorun eyi je we pe ati rin ninu imole ehin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu Olorun ninu Peteru kini ori kini Peteru kini ori kini lati ese iketa olobukun le Olorun ati baba Jesu Kristi Oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so we pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi a ti tun wa bi bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo Olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye aini pekun pelu omo Olorun ese ikerin o ni atun wa bi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara Olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin a n so fun wa wi pe awon nkan wonyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejilelogbon nje nisisiyi ara mo fi yin le Olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won yi gbo sugbon ti a n so fun wa ninu awon oro Olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo Olorun awon anfani ti a ni lodo Olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni wi pe a ko ti dari ese re je o ti bo lowo agbara ese
ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sa to Olorun lo ki o so fun Olorun wi pe o fe idariji awon ese re bi Olorun ba tin dariji o be ni yo ma mu agbara ese kuro ni igbese aye re yo si sese fun lati rin ninu imole yo sese fun lati wa ni mimo lati wa ni pepe ni waju Olorun bi a ba so nipa awon ogun ini bi a ba so nipa awon anfani ti ani lati odo Olorun Iti Paul n so fun a wi pe o ye ki a ma dope lori re o ye ki a mo wi pe awon ti won wa ninu ese sibe sibe won ko ni pin ninu awon ogun won yi ninu Corinthi kini ori kefa lati ese ikesan Corinthi kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba Olorun eyin ko mo wi pe awon alaise oto won ki se omo Olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alaise oto won je ajeji si Olorun nitori be awon ajeji ki yo jogun ijoba Olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowogba ni yo jogun ijoba Olorun awon esan won yi ni o nso fun wa lese lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo Olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaise oto awon agbere awon aborisha awon panshaga mo gbagbo wi pe awon ede ti bibeli lo won yi pe o ye o dara dara o so nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o so nipa awon ti n fi okunrin ba ara won je o so nipa awon ti n rede oru o so nipa awon ti won rin irin kunrin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o so nipa awon aloni lowogba pelu o so nipa awon ole o so nipa awon oloju kokoro awon omuti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti a so nipa re kini ogun ini awon ti yo wa pelu Olorun awon ti won jogun pelu Jesu Christi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri Olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo Olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo Olorun ki a pada si Kolose ori kini Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo Olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Eva ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wi pe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wi pe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki won ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba Jesu Kristi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si seese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye
ninu agbara ohun ti kan re nikan bi ko se wi pe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori 29 Jeremiah ori 29 ese 11 nitori Oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wi pe agbara okunkun je agbara ti o koje agbara eniyan wi pe ko si eni keni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko se se fun wa nigbaye gan ni aran Jesu Christi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Christi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igbaye gan ni anfani je ti wa nitori Oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi a ba wo Isaiah ori 59 Isaiah ori 59 lati ese 14 a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le Oluwa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese 14 yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Christi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi ohun ko lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 22 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa ni iwe pe bi ireti n wole be ni a n la wa loju be ni okunkun n fo lo be ni a si mo awon ere ati anfani ti a ni ninu olorun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o ye owe pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ Jesu Christi ba ti n joba ninu re wi pe a ti da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo Hebero ori keji o n so nipa nkankan naa fun wa nipa idande nipa igbala nipa itusile ti a ni Hebero ori keji lati ese 14 nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran oleti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Christi ajeji si olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe o n so awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje
bẹ́ẹ̀ gẹ́gẹ́ lè òun pẹ̀lú ṣe ṣe alábàápín nínú ọ̀kan náà kí ó lè ti pa ikú pa ẹni tí ó ní agbára ikú run èyí ni èṣù. A ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí Jésù Kristì kú lórí igi àgbélébó wípé ó tàjẹ rẹ̀ sílẹ̀ fún wa, ó fi ara rẹ̀ rúbọ fún wa, ẹbọ tí Ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye, wípé nípa ẹbọ yìí, nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù, kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú, nítorí wípé ó ti pa agbára rẹ̀ run. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún, kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Àwọn mìíràn, wọ́n ti fi ara wọn di, wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù, pẹ̀lú àwọn agbára èṣù. Ṣùgbọ́n ó sọ wípé bí o bá sá sábẹ́ agbára Ọlọ́run, bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébó, wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́ wípé bóyá títí ayé bóyá títí ikú, wípé o wà lábẹ́ agbára Sàtánì, nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè, àwọn tí wọ́n ti ní ìgbàlà, àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu, ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí, kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì. Nípa ìjìyà àti ikú Kristì, a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn. Nígbà tí a di àtúnbí, ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí. Báyìí, a ní láti mọ ẹ̀tọ́ wa, kí a sì dúró lórí ẹ̀tọ́ wa, kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun. A ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́. Ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì. Ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Ìkẹta, Kolose orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, rántí wípé nígbà tí a jẹ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, a wà nínú aginjù, a ń gbé nínú aginjù, a ń gbé nínú ibi tí Bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kì í gbé. Nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀, a wà lábẹ́ Sàtánì, ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ Ọlọ́run, a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé, a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré, ìlú tí a kò ti ní àlàáfíà, a mú wa wá sínú ìjọba Ọlọ́run, ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. A mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì, nítorí wípé a ti sọ wá di ọmọ. Èyí yẹ fún ìdúpẹ́. Nítorí náà ni Pọ́ọ̀lù apọ́sẹ̀lì fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá, nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn, ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Nínú Tesalonika kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlá, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run, ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Nítorí kíni? Nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ṣe wà nípò, a mú wa kúrò nínú aginjù, a mú wa wá sí ilé. Bí a bá ti ń di ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà, bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀. Nítorí kíni? Nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí Ọlọ́run àti àjèjì sí Kristì, a ti sọ wá di ọmọ Ọlọ́run, a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀. O ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo, òun ti kára rẹ̀.
nínú Kọ́rìntì kejì. Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún ẹni ojúṣe tiwa. Bí Ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, kúrò nínú aginjù sí ilé, àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ Ọlọ́run, èyí ni ojúṣe wa. Kọ́rìntì kejì orí kẹfà láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn abọ̀rìṣà. Nítorí náà ẹ jáde kúrò láàrin àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn tí ń ṣe afẹ́ ayé. Nítorí náà ẹ jáde kúrò nínú àwọn ẹlẹ́ṣẹ̀, láàrin àwọn ẹlẹ́ṣẹ̀, kí ẹ sì yára yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, lé Olúwa Olódùmarè wí. Nínú Pétérò kíní orí kejì, Pétérò kíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin tí kìí ṣe ènìyàn nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín bí àlejò àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣe wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣe wa nípò padà. Nísinsìnyí bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run. Wẹ́sẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olúwa àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá, ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paul apostoli tí ó fẹnu kàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kíní, wà ní Kolosi orí kíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Bákan náà, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ègbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn tí a ṣe tí ó bí Ọlọ́run nínú, a ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra ara rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ́ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa.
kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí ó ra ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀ fún ìní òun ti kára rẹ̀ àwọn onítara iṣẹ́ rere bí a bá di ọmọ ọlọ́run a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́ a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere bí a bá di ọmọ ọlọ́run a kì í tún ní ìwà ìrí lọ́wọ́ a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run nítòótọ́ èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára wípé àwọn ọmọ ẹ̀yìn jésù kristi wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ì ṣe nípò padà kúrò nínú aginjù sínú ilé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣe nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà kò tí ì ní ìgbàlà ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni ẹnikẹ́ni tí ìbá jẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀ bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí lè ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún nítòótọ́ ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni tí èṣù ni nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí ẹnikẹ́ni tí a ti tún bí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà ọlọ́run ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀ nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa ọlọ́run òbí bí a bá ti di àtúnbí bí a bá ti yí wa padà bí a bá ti rà wá padà kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan kí a ti ní ìdáríjì kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí wípé bí ọlọ́run bá ti dáríjì wá kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí bí ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni lè olówa wí èmi ò fi òfin mi sínú wọn èmi ò sì kọ́ sí wọn lé ọkàn èmi ò sì máa jẹ́ ọlọ́run wọn wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo olówa
nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀ bí a bá ti di

0: A ń dúpẹ́ fún ìwọ Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kìí ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kìí yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó. A sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé o yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. O yẹ kí o ronú lónìí. O yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, o yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé o ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, o yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìdáǹdè, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere. Ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Orin 5:125. Àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Sioni tí a kò lè ṣí ní ìdí, bí kò ṣe pé ó dúró láéláé. Bí òkè ńlá ti yí Jerusalemu ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé. Nítorí tí ọ̀pọ̀ àwọn ènìyàn búburú kì yóò bà lé ìpín àwọn olódodo, kí àwọn olódodo kí ó má bàa fi ọwọ́ wọn lé ẹ̀ṣẹ̀. Olúwa ṣe rere fún àwọn ẹni rere àti fún àwọn tí àyà wọn dúró ṣinṣin, bí ó ṣe tirú àwọn tí wọ́n yà sí ipa ọ̀nà wíwọ́ wọn. Olúwa yóò jẹ́ kí wọ́n lọ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n àlàáfíà yóò wà lórí Ísírẹ́lì.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orin 5:126. Nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlá. Nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọrin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe òun ńlá fún wọn. Olúwa ṣe òun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omi jé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì rí ìtì rẹ̀. Orin 5:127. Bí kò ṣe kí Olúwa bá kọ ilé náà,

0: àwọn tí ń kọ ń ṣiṣẹ́ lásán bí kò ṣe pé olúwa bá pa ìlú mọ́ olùṣọ́ jí lásán asán ni fún ẹ̀yin tí ẹ dìde ní kùtùkùtù láti pẹ́ ṣíwọ́ láti jẹ oúnjẹ làálàá bẹ́ẹ̀ ni ó ń fi ire fún olùfẹ́ rẹ̀ lójú ọrun kíyèsí àwọn ọmọ ni ìní olúwa ọmọ inú sì yé èrè rẹ̀ bí ọfà ti rí bí ọwọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìgbà ìwé rẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà tí apó rẹ̀ kún fún wọn ojú kì yóò tì wọ́n ṣùgbọ́n wọn ó ṣẹ́gun àwọn ọ̀tá ní ẹnu ọ̀nà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí a gbàdúrà.
3: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò tí ó sì mú ìpòrúru ọkàn bá wa bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu tàbí àlákálá kò jẹ́ kí a gbádùn tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ wípé ó jẹ́ ilé ààbò fún wa àti pé bí a bá sọ fún Jésù bí a bá kó àròyé wa tọ́ lọ bí a ò bá fi ara wa pamọ́ bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú a sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ a sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ bí a bá dúró tì ọ́ bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa ìṣòro wa bí a bá sọ ọ́ fún ọ a mọ̀ wípé ó gbà wá jẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa a bẹ̀ wípé gbogbo àwọn ìjì àṣẹ wọ̀nyí bá mú wọn kúrò ṣàánú fún wa jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú tí ó nípọn tí ó sì ṣe iyebíye èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ àti rí ibi ìsásí ṣùgbọ́n bí ó ṣe ti wá ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀ tí o sì fi ara balẹ̀ tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá ìṣẹ́ sì ń ṣẹ́ wa mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù tí a sì ti gbé Jésù sókè gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébùú Jésù ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀ nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀ ní orin Dáfídì tí mo pè ní ẹsẹ̀ 56 ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run le abo wa ati agbara lowo lowo iran lowo ni igba ikanju nitori na le awa ki o beru bi ati le si aye ni idi ti a si se awon oke nla ni ipo lo si inu okun bi omi ti le nko ti o si nru bi awon oke nla ti le mi nipa owo bibi re odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo olorun be le arin re a ki o si ni idi olorun yo ran lowo ni kutu kutu owuro awon kefiri nbinu awon ile oba sidi o fohun re aye yo oluwa awon omogun wa pelu wa olorun jacobu le abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se le aye o mu ote tan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye oluwa awon mogun wa pelu wa olorun jacobu le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wi pe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wi pe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wi pe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni saamu ti o n se alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o n so wipe o mi awon eyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o n so fun wa wipe ko si enikeni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun jacobu gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun wa wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun awe pe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun a wi pe bi aye re ba daru bi o ba dabi eni wi pe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o so fun o wi pe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi o pe bi o ba je be wi pe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eni olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abukakiri sugbon o dabi eni pe bi o tin sa be ni pasan be ni o nba o ti o si ti saka kiri titi o nwa ibi abu sugbon ti ko si ibi abu awon eniyan ti won si mo we pe aye nle wa awon na papa won ko ile kekeke kakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona we pe ibe abo ni yi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o nwa ise ti ko ri ise ti won si so fun wa we pe bi o ba sa pamo si ibe abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si tiro we pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe idaniloju ni wi pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o ni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa o ni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re o ni awon keferi nbinu bi o ba ti mo tele ti o si jafara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni a n pe ni keferi awon tin tafani awon ti won fe se o ni ibi awon ti won ko mo olorun ti won ko si fe mo awon eni ika awon eni ibi aye awon keferi nbinu bo jeun bo yo bo ba so sita won binu si o bo ti ri yawo fe sugbon ti owo re ji ti o dabe ni pe nkan lo dede fun o awon keferi abinu si o bo ri je awon keferi abinu bo si ri je bo ni nkan kan to tori be to joko se ko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba o sidi ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé ọlọ́run wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọ ohun rẹ̀ ayé yọ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé kúrọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá wọn kọ́lé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á walẹ̀ sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọn ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn wọn ń kú láì tiẹ̀ nídìí wọn á sọ pé a rí lágbájá ní ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n rì mọ́lẹ̀ kò gbá wọn bí wọ́n ti ń bí wọn ni wọ́n so ń dè mọ nídìí tí wọ́n so kọmọ lọ́rùn àpẹẹrẹ pé o ta ọmọ rẹ fún èṣù nìyẹn síbẹ̀síbẹ̀ pẹ̀lú ààbò èké tí àwọn èèyàn tí ó wà nínú ayé tí wọ́n ní ni wọ́n sọ fún wa wípé ọwọ́ ayé ń tẹ̀ wọ́n èṣù ń bá wọn ó ń pa wọ́n àwọn tí ò pa tán pátápátá ó pa wọ́n ní àparọ̀ wọn ò jẹ́ ní ayé wọn ò jẹ́ ní ọrun ìgbà téèyàn bá lo ọdún márùn-ún ní ilé ìwòsàn àwọn òyìnbó ní ìwọ̀nba 50 tàbí 40 ọdún tó nílò nínú ayé yóò ti mọ̀ wípé èṣù ti pa lápatì ìgbà tó bímọ tí ò ráyè gbádùn wọn tí ò sì lè tọ́jú wọn tó sì ń káàkiri ẹ̀sìn yìí náà ni ó ń gbé bíbélì káàkiri kò mọ ojú bíbélì ó sorí bíbélì kodò ààbò tí ó wà fún wa odò náàni tí ó wà fún ìmúláadá fún ìrora tiwa kò mọ nípa rẹ̀ jésù kristi tí a fi hàn wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ àti láti kó ìjìyà wa lọ kò mọ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti àwa tí a ti mọ ọ̀nà ìrere àwa tí a fi ẹ̀ṣẹ̀ wa ṣọwọ́ sí ọlọ́run tí a sọ wípé kójọ ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa sì kọ́ sílẹ̀ bí a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pè wá ní òmùgọ̀ wọ́n ti ẹ̀sọ́ wa lórúkọ wọ́n ní àwọn ẹgbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ́ ń ṣe wọ́n ìyá sì ń jẹ wọ́n ṣùgbọ́n ìwọ tó gbọ́n ìwọ tó sì mọ̀ wípé ó ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń fẹ́ ààbò rẹ̀ bó ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bá ti ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kọjá lọ bí odò tí ó ṣàn kọjá lọ bẹ́ẹ̀ ni ààbò ọlọ́run tó ń dájú lórí rẹ ó ń sọ fún wa wípé àwa tá a ṣe bẹ́ẹ̀ pé a jẹ́ olóríire ọlọ́run jákọ́bù ta ni ọlọ́run jákọ́bù ìgbà tí jákọ́bù ń sá kúrò lọ́wọ́ ọ̀tàánì lọ́wọ́ ísáù ilé ọlọ́run pàdé rẹ̀ ní ojú ọ̀nà ibi tó ń sá lọ ní ìgbà tí ó fi òkúta ṣe ìrọ̀rí rẹ̀ tí ó sì wà ní ibi ọ̀nà tí ó jẹ́ wípé inú aginjù ni ọlọ́run wa bá ni ó kọ sí wípé òun a máa ṣẹ̀ṣọ́ lórí rẹ̀ ọlọ́run jákọ́bù nìyẹn nígbà tí ó dé ọ̀dọ̀ lábánì gbogbo ìyà tí lábánì fẹ́ fi jẹ́ àti ìrẹ́jẹ tí lábánì fẹ́ ṣe fún ọlọ́run gbà á nígbà tí ọlọ́run sọ pé kí ó kúrò ní ọ̀dọ̀ lábánì ni lábánì tún fẹ́ ṣe èkà ó fẹ́ dọdẹ rẹ̀ ó sì fẹ́ le kí ó sì bá a jà bẹ́ẹ̀ ni ọlọ́run tún sọ fún lábánì pé jákọ́bù jẹ́ ẹni èèyàn ti òun nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe fi ọwọ́ kàn án nígbà tí jákọ́bù ń bọ̀ láti ìrìn àjò tí ó ti lọ ni ó ránṣẹ́ sí ésáù wípé mo ń bọ̀ kí ó sì gba àwọn ọrẹ ni ísáù ránṣẹ́ padà wípé sọ fún un wípé èmi pàápàá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá tí ó múra sílẹ̀ láti parun pẹ̀lú irinwó àwọn ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni jákọ́bù bẹ̀ sí ní gbàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ààbò rẹ̀ ọ̀tá tí ó fẹ́ pa á kò lè rí ọwọ́ tẹ̀ ẹ́ mọ́ èyí ni ọlọ́run tí ó dáàbò bo jákọ́bù a sì wá ń sọ fún ọ wípé bí o bá di ẹni ìgbàlà bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ̀ ọ́ sílẹ̀ tí o fi olúwa ṣe olùgbàlà rẹ tí o sì fi ọlọ́run ṣe ilé ìṣọ́ gíga rẹ wípé ọlọ́run jákọ́bù yóò jẹ́ ààbò rẹ ẹ wá wo àwọn iṣẹ́ olúwa irú aforo ní ayé ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé èwo ni òpin ayé ibi tí o wà yìí ni à ń pè ní òpin ayé ìgbà tí jésù wà ní ayé a ò sọ fún wa nínú ìwé ìtàn wípé ó rìn dé ìlú nàìjíríà tàbí ó rìn dé ìletò rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anje ki o di imo fun wa wi pe bi o ti le je pe Jesu ninu ara ko rin de ile to re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se je ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eni olorun so wi pe titi de opin aye nibi ti o wa nibe ni ise olorun ni o tin se awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wi pe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni an pe be o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba n saka akiri eredi ti a fi n saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si se se ki iwo na ki o ti wa iru abo be ri awon abo ike Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan ti nse akoso awon eniyan yi ti nbe ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja ki o de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaunse a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri enile adaunse nbo lo ma ti ri o se lodo Jesu lo so ma ti ri o awon ti won lo sile adaunse awon ni ofa osu ati ofa aje awon lo kokonba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa si abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo papa to sogun fun won iyawo e o gbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ifoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jo kan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku laipe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo gba ogbo e pada lowo won awon ti won to si da be ni pe won le so pe won se so nitori pe won wa owo bi won ba ni ru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe e mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan ajetele ajesara asi ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won do de awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki bo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o sugbon sibe sibe won so wi pe won ti ba iku da majemu a si ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki o le ki o de odo wa nitori awa ti fi eke se abo wa eke ni o magbekele aja otile ni ojo iponju ni ojo aini ni ojo ti o je wi pe o nfe nkan won yi abo yi gan yo ja otile abo eke ni ki duro labe iro le awa ti fi ara wa pamo iwo ti o fi ara re si abe ogun abe onde abe oruka abe iro le o fi ara re pamo si nitori na bayi le oluwa jehova wi pe kiyesi emi gbe okuta kan kale ni sioni fun ipile okuta ti adanwo okuta igun ile iyebiye ipile ti o daju eni ti o gbagbo ki o sa bi o ba ri enikeni ti o nsa kaakiri ko gbagbo eni ti o gba jesu gbo nitori jesu yi ni okuta ti a so fun wa nipa re eyi ti a gbe kale ni sioni fun ipile ipile ile olu ma n gbe ile duro igbesi aye re ko ni le duro lai ni ipile ti jesu kristi okuta ile asi ti danwo o si yege okuta egunle iyebiye ni ipile ti o si daju ni eni ti o ba gba gbo eni ti o gba jesu gbo ki o sa ohunkohun ki o le le idajo le omi o fi le ese pelu ati ododo le emi o fi le osuwon iyin ni yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole gbogbo abo eke iyin ni o gba lo idajo olorun ni o gba lo nitori be bi o ba nfe abo ti o daju abo ti ki o je otile ni ojo iponju jesu kristi ni abo ti o daju nitori wi pe gbogbo abo eke patapata ni iyin yo gba lo omi yo si kunbo awon ibi isasi mole ma jemu yin ti e ba iku da le a o so de asan nitori be awa ti a n sa kaakiri a n fi owo sofo ni o gbo wi pe enikan wa nbi kan ile abo ti o wa nibe kódà kò si eni to sa sibe a ri abo ni o n fi owo re sofo nitori pe olorun ti se ipinnu ati idajo le orun kò sì sí ohun tí ó lè yí padà wí pé má jẹ̀mú yín ti ẹ bá ikú dá lẹ́ ó sọ de asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá nígbà náà ni òun ó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ 19 níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀. ohun ti a n gbe kakiri eyi ti a n so morun eyi ti a n fi si ika owo eyi ti a n so modi o n so fun wa wipe o dabi eni ti o ni nkan kan bi scalp kekere ni akoko otutu ti a so pe ah obirin ibora re da ti o si mu nkan na jade kekere bayi ti o so pe ah wo ibora mi ni yi ah lakoko otutu akoko oye oye agbe lo olohun ni ju be lo iwo ronu e eni to ni gele ori eyen nikan agbalagba to je pe koni nkan kan ju gele ori obirin nikan lati fi bora ni akoko otutu eta abo ta rupa ninu aye iru eniyen ko ju be lo ki je abo to to o si sese ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni samueli kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apo ti e ri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi majemu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si oye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba fe abo to to an lati kuro ninu ese ke a si gba jesu christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba israeli si wipe nitori kini oluwa se lewa loni niwaju awon filistini e je ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wipe samu ni won wa kakiri ki samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro kuro lenu won ija kuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wipe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wipe esu baba re ni o fun o ni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won a so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba dabe ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igogan epe oku o lenu e iyawo keji o kuro nle e ni tooto lo n gbadura ni tooto lo n dabe ni pe o so nkan kan to dabe ni pe o n fi ede fo opo lo n po opo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe se enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronu pada wo awon eyan wonyi won so wipe nigba ti apo ti eri yi ba de aarin wa eyi je ami wipe olorun olodumare ati alagbara wipe o ti de aarin won so wipe ki o le gba wa kuro lowo awon ota wa be li awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati pini hasi wa nibe pelu apoti majemu olorun nigba ti apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi won ba be si ni korin ti won jo ti won yo ti won patewo ti won fosoke won so wi pe awo ori esu mole wom wom ki o won si ma fosoke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari eja kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won patewo ki won se kini isugbon bi ese oba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti ele so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemu oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu saamu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pa li ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abimo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe en mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo budo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara wonyi awon wonyi le olorun ti o fi gbogbo iponju pon egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wepe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke esija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apoti eri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apoti eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wi pe a ni lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanle ni 91 ikokanle ni 91 inu bibeli wa bi o ba je wipe ni toto ni olorun jakobu ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se ye bi ye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wi pe olorun jo ese mi ni mo mo wi pe jesu ku fun mi o si fe ma tesi waju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi baba lawo tabi onisegun kan ti a ti ju sile ti a sin so wipe igbagbo mi duro lori Jesu Christi eyi si ni dakoro mi wipe igbekele miran mi oni apata ayeraye eyi ti a pe ni Jesu Christi oni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile oni abo fun mi bi o ba je be o daju wipe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala Jesu gba lofe tori ofe ni akifowora o kan gba wipe ani lati je wese wa ki ako sile ki re ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wipe eni ti o joko ko so wipe alari kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fin ojo sunday atun lo si ilesi awon won yen won joko ni ibi kokoga ogo won da bi awon ti o wa se eko bibeli ni aya oni ti a nse sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wipe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wipe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon won yi le eni ti o joko ni ibi kokoga ogo awon ni o n gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a n pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ipoju okan se epo lasan lasan o n le isu lo o mo wipe bi aisan ba de esu lo wa n di e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fin ro to fi si atari omode se o no le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni ohun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa ti n fo le osan tabi fun ajakale arun ti rin kiri le okunkun tabi fun iparun ti n pani ti run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyen o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je ko ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kúrò nínú afẹ́ ọ̀rọ̀ kẹlẹ́bánijọ́ ni ó sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́ fi máa rí tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ olúwa níṣe àbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ, má tanra ẹ̀jẹ̀ o. Ṣé Ọlọ́run ni àbò rẹ? Ṣé Olúwa lé àbò rẹ? Tàbí èyí tó so sílé, èyí tó fi sí abẹ́ ìbòsùn rẹ, èyí tí ó fi sí inú àpótí rẹ, ṣé òun ni ibi àbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ, gbàtẹ́yàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ, àtàrẹ àti aláǹgbá tí a jó nínú iná, tí a so sínú awọ àgùntàn, gbà tí àgùntàn wà láàyè tí ò ṣe ọ níre, àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ, ká máa sanra. Àwọn èèyàn wọ́n tún sọ́ di nǹkan míì, wọ́n sọ́ di ẹrù jẹ̀jẹ̀, wọ́n tún mú awọ rẹ̀, wọ́n tún di èédú kan sínú ẹ̀, wọ́n tún fi sínú ilé. Bó bá fẹ́ jáde kí èédú nì kí ó máa ṣọ ohun ìní ẹ, abájọ tí o lè ń kó ọ lẹ́rù. Ẹ̀yin bó bá wà lọ́jà kí o lè tà, àtúnfi nǹkan bí ẹyọ owó tí a ti lọ wà láti ibìkan, àtúnfi sí abẹ́ apẹ̀rẹ̀ tí a fi ń ta nǹkan, abájọ tí a gbé àgbà náà lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé gbogbo nǹkan wọn ni o kó sọnù, tí o sọ wípé Olúwa lè ààbò mi, ó sì ń ṣẹ́ṣọ lórí mi nítorí pé mo ṣe iyebíye ní ojú rẹ̀, ó ń sọ fún wa wípé kìkì ojú rẹ ni ó máa fi rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùkárùn kì yóò sun mọ́ ilé rẹ. Èyí ni ààbò tí ó dájú fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. Bámiwo Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n, Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n 33 ẹ̀ẹ́ta láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26 títí dé ìkọkàndínlọ́gbọ̀n. Nísinsìnyí ni mo ń fi ààbò tí ó péye, ààbò tí ó dájú, mo ń fi hàn ó wákù sí ọwọ́ rẹ. Bí o bá fẹ́ gba ààbò tí Ọlọ́run pèsè fún ọ, Deuteronomy orí ìkẹtàlénígbọ̀n láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Kò sí ẹni tí ó dàbí Ọlọ́run, ìwọ Jeṣuruni, tí ń gun ọ̀run fún ìrànlọ́wọ́ rẹ àti nínú ọlá ńlá rẹ̀ lé ojú ọ̀run. Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ, Ọlọ́run ayérayé ni Ọlọ́run tí ó ti wà kí èṣù kí ó tó wà, Ọlọ́run ayérayé ni ó ti wà kí a tó dá àwọn ọ̀tá rẹ, Ọlọ́run ayérayé ni ó ń dìde tí ó ń sọ fún èṣù àti fún àwọn ọ̀tá rẹ pé panu mọ́ tí wọn ò sì lè mí fi sí ọ. Ọlọ́run ayérayé ni ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ àtúbọ̀tán ayé rẹ, ẹni tí ó sì ṣetán láti tọ́jú rẹ àti láti pa ọmọ. Ó ní Ọlọ́run ayérayé ni ibùgbé rẹ àti ní ìsàlẹ̀ ni apá ayérayé wà. Ní ìsàlẹ̀ rẹ wo Ọlọ́run bí ó ti ga tó nì, ó wà ní òkè, ó dàbí ààbò fún ọ, ó sì wà ní ìsàlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ, ọwọ́ ńlá rẹ, ọwọ́ tí gbani, ọwọ́ tí yọni nínú ọ̀fìn, ọwọ́ tí yọni nínú ìyà pẹ̀lú ọwọ́ rẹ. Abẹ́ rẹ ni apá ayérayé wà ní ìsàlẹ̀ rẹ. Òun sì ti ọ̀tá kúrò níwájú rẹ, ó sì wípé máa parun. Ísírẹ́lì sì jókòó lé àlàáfíà, orísun Jákọ́bù nìkan ní ilẹ̀ ọkà àti ti ọtí wáìnì pẹ̀lú ọ̀run rẹ ń ṣe ìrì sílẹ̀. Àlàáfíà ni fún ìwọ Ísírẹ́lì, ta ni ó dàbí rẹ, ìwọ ènìyàn tí a ti ọwọ́ Olúwa gbàlà? Jẹ́ kó wá yé ọ nísinsìnyí wípé ìgbàlà ṣe pàtàkì, ta ni ó dàbí ẹni tí a ti ọwọ́ Ọlọ́run gbàlà? Àṣà ìrànlọ́wọ́ rẹ àti ẹni tí í ṣe ìdá ọlá ńlá rẹ, àwọn ọ̀tá rẹ yóò sì tẹríba fún ọ, ìwọ ó sì máa tẹ ibi gíga wọn mọ́lẹ̀. Ẹni tí ó fi Ọlọ́run ṣe ààbò rẹ̀ àti apá rẹ̀, àwọn ni a kà níbẹ̀ yẹn. Nínú ìwé òwe ni a ti ń sọ fún wa ní orí ìkejìléníogún, ìwé òwe orí ìkejìléníogún ní ẹsẹ̀ ìkẹwàá ni ó ń sọ fún wa irú ààbò tí Ọlọ́run pèsè fún wa, ààbò tí ó dájú, iwe owe ori ikeji le ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile esho agbara ni oruko Oluwa iwe owe ori ikeji din ni ogun ni o ese ikewa oruko Oluwa ile esho agbara ni olododo sa wo inu re osila oruko Oluwa oruko Oluwa ile esho agbara ni olododo sa wo inu re kise elese o kise elegan kise eni ti o ni fi oro Olorun se sugbon olododo eni ti o ti je wo ise re ti o ti ko sile eni ti o ti bebe fun anu lodo Oluwa eni ti a ti fi eje Jesu wo inu okan re mo eni ti a ti fi eje Jesu ra pada eni ti a ti gba okan re la awon wonyi ni olododo oruko Oluwa ile esu agbara ni olododo sa wo inu re o si la oro oloro ni ilu agbara re o si dabi odi giga le oju ara re eni ti o le oro a ma fi oro re se ibi giga ilu agbara ati ilu abo eni ti o ni oyin ni a ma fi oyin ni oyin ni ye ara re ka bi ilu agbara ati bi abo sugbon ike ni o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile esho agbara ti olorun oruko Oluwa le olorun se fi fun wa lati je ile esho yi bi o ba sawo inu re o daju we pe ola a o si da oni ide esho olorun yo si wa le ori re ki a to lo gbadura ni anwo malaki ori keta malaki ori keta ese ikerin nini ogun malaki ni iwe ti o gbe ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru Oluwa nba ara won soro nigba kugba Oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru Oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni inikan le Oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si Olorun so wipe ni ojo wahala ni ojo idagiri ohun o da o si ohun se owo se itoju re ohun o je abo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro Olorun eyi ti a n wa ti a n so fun a wipe ki a wa ko eko oro Olorun ki a wa gbo ti Oluwa ki Olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojo aya oni ti a ti a fi eko bibeli ti Yoruba si bi o ba n wa ti o n gbo eko oro Olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro Olorun o n so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni ohun a ma seso lori re ohun a si je ibi abo re ki Olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo ike gbogbo iro ti a sa pamo sabe re o se pataki wipe ki a ko won sile ki a si so fun Olorun wipe Olorun iwole abo ati agbara mi iwole lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le n ho ti o si ru bi oke ti le bi ti le mi nipa owo bibi re odo nla kan wa kíṣe yìí tí ó mú ìlú ọlọ́run inú ìlú ọlọ́run dùn ìbí mímọ́ ọ̀gá ògo ọlọ́run bẹ̀lẹ́ àárín rẹ̀ a kì yóò ṣe nídìí ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ Oluwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lè ààbò wa àti jẹ́ kí o di ìmọ̀ fún ọ ní àṣálẹ̀ yìí ibi ààbò tòótọ́ ibi abo ti o daju ibi abo ti ki jani chile le ojo eponju o wa ku si olowo lati gbadura lati wa oju oluwa bi o ba mo.

Ongba Jesu gege bi olugbala re oko ese sile Jesu si je eni ti o ra o pada kuro lowo ese kuro lowo esu kuro lowo eni bini bi o ba so fun Olorun o daju pe yo gbo ti re ke pe nigba ti o wa ni tosi nisisin ki o le gbo ti re ki o le gbo adura re bi wa hala ba wa fun o so fun Jesu bi o ba tin fi abo ke se isadi re je wo nkan woyi fun Olorun ki o si ko sile bi o ba si tin ta ara re je wi pe Psalm ni ibi isasi ti re tabi agbelebu ti o soro mo ile tabi omi igo ti aya si mimo loro wipe yo je ibi abo fun o tabi ile ti akosi agbala ibi kan ni o ro pe yo je ibi abo fun o ati je ki o di mo fun loni e ti o je ibi abo toto oruko oluwa ile iso agbara ni bi olododo ba sa wonu e abodaju eje re ni ati sa ni ati ta sile fun imukuru ese wa lọ́fẹ̀ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ Jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú Ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí a ṣako kí ó padà wálé bí o bá ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí Jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ́ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa ṣùgbọ́n à ń bẹ̀ ọ́ bí a ti ṣe olóríire tó tí ó sì ti fún wa ní àǹfààní ìtó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rá ní padà a bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù a bẹ̀ ọ́ wípé nígbà kan

àìlábà wọn àti àìlábòkù ní ojú rẹ. Mo gbàgbọ́ wípé bí a bá gbàdúrà tọkàntọkàn, Olúwa yóò ṣe nǹkan wọ̀nyí fún wa lórúkọ Jésù. Ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó mú olùṣọ́ àgùntàn láti àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé, àní Olúwa wa Jésù, kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo àti láti ṣe ìfẹ́ rẹ̀, kí a máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà, kí a máa fi ìgbà kankan ṣe ohun tí kì í ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, kí a máa ṣe ohun tí ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo àti ọlá wà fún láé àti láéláé. Mo gbàdúrà wípé kí ìgbésí ayé wa, ìrìn ẹsẹ̀ wa, ọ̀rọ̀ ẹnu wa, ohun gbogbo tí a ń ṣe, kí ó máa mú ògo bá Ọlọ́run Olúwa wa àti bàbá wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run, ìwọ tó tí nígbàlà, ó yẹ kí o mọ̀ wípé nínú ìgbàlà, nínú ìbálàjà pẹ̀lú Ọlọ́run, níbẹ̀ ni àlàáfíà wà. Bí o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, o ní ìdálẹ́bi, o jẹ́ ọ̀tá Ọlọ́run, ó yẹ kí o lè gbàdúrà kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o lè wẹ̀ ọmọ, kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o mú àwọn ẹ̀gbin, àwọn ẹ̀ṣẹ̀, àwọn ìrí, àwọn ìdálẹ́bi, àwọn ohun tí ó so mọ́ tí kò jẹ́ kí o ṣe ìfẹ́ Ọlọ́run, kí o mú wọn kúrò ní ìgbésí ayé rẹ. Ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè wẹ̀ ọmọ, ó lè ṣe ọ pé. Ẹ̀jẹ̀ Jésù Kristì ó lè mú ìdálẹ́bi kúrò, ó lè jẹ́ kí o bá Ọlọ́run làjà. Bí o bá gbàdúrà tọkàntọkàn, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ìdálẹ́bi yóò kúrò, ọ̀tá láàrin ìwọ àti Ọlọ́run yóò kúrò, ògiri ìkélé ni tí ó ya ìwọ àti Ọlọ́run a ó bí lulẹ̀, ó sì ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, ó ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí ó má sí ìdálẹ́bi kankan nínú ọkàn rẹ. Nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí o di ẹni ìgbàlà, kí o bá Ọlọ́run làjà, kí o jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Rántí wípé lẹ́yìn tí o bá ti ní ìgbàlà, ìṣísẹ̀ kan, ìrírí kan tún ń dúró dè ọ́. Èyí ni ìsọdimímọ́, ìsọdọ̀tun nínú ọkàn, pé kí a mú gbòǹgbò, ògbólógbò ẹ̀ṣẹ̀ kí a mú kúrò nínú ọkàn rẹ, kí a ṣe ọ pé, kí a wẹ̀ ọmọ, kí àlàáfíà Ọlọ́run kí o máa jọba nínú ọkàn rẹ, kí o lè máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú àwọn aládùúgbò, pẹ̀lú ìyàwó, pẹ̀lú ọkọ, pẹ̀lú àwọn àna rẹ, pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀, àwọn tí ẹjọ́ wà ní ìṣọ̀kan náà, àwọn tí wọ́n ń ṣe nínibí ni sí ọ, àwọn tí wọ́n ń ṣe ṣíọ̀ sí ọ, kí o lè ní àlàáfíà pẹ̀lú wọn. Ó ṣeéṣe, nítorí wípé bí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun á mọ àwọn ọ̀tá rẹ̀ pàápàá, kí wọn kí ó wà lé àlàáfíà pẹ̀lú rẹ̀. Gbàdúrà wípé kí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iṣẹ́ abẹ àtọ̀runwá, iṣẹ́ abẹ àtòkèwá, iṣẹ́ abẹ oore ọ̀fẹ́, kí o ṣe ọ pé nínú iṣẹ́ rere gbogbo, nínú ìfẹ́ rẹ̀, láti máa ṣe ohun tí ó yẹ fún ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nípasẹ̀ Kristi nígbà gbogbo, kí gbogbo ayé rẹ, gbogbo ìwà rẹ, gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ, gbogbo tí ó ń ṣe, kí o lè máa mú ògo àti ọlá àti ìyìn bá Ọlọ́run tí ó gbà ọ́, tí ó sì sọ ọ́ di mímọ́. Bí o bá gbàdúrà, ó dájú wípé yóò ṣe fún ọ.